0: 92.9 ifesowapo bo se ngbo yen o de ni problem sami now.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aki gbogbo wa ipe ni aku ojumo ti olorun ba ni ko mo wa lojo tini olorun ko da ko se ni ojumo re fun enikokan wa oruko temi ni Alhaj Imam Abdul Gani Adebayo Igiganga, Grand Missioner Ayatollah Ummatul Islam Society of Nigeria. Arawa si agba fun imamu agba gbogbo luje satedo gbogbo bi to ni kaluku wo ba ya sile ni Olorun wola ibe je bere Olorun Olorun o kun ayo pelu wa ka wa dakun gbogbo awa iya loja ati gbogbo awa na to kaluku na gbogbo anijoba e ja se pele pele ke won kan ji laro hun yan o si fowo ko oja o lai si kankan lai everything dem kwe tu ma pera yin pe ni e fowo kun a nabi wa muhammad sallallahu alaihi wasallam onila daru wala dirara e mo ni ra yin lara ismani o malaki ji lara olorun o feran inna la la yuhibbu muqtalafa u kullu muqtalafa ura o gbe olorun ba tele fun ti wa se fari olorun o fe ka mo tele ni tele baje olorun wala nabi lodo olorun yo ba tori lede ise gbogbo bi okusi ko se n to le se afa olorun o mo ta shauna ila an yasha allah torina wa bi olorun oba ojumo tin na to mo wa olorun da kun sa se lojumo re fun wa gbogbo awon alase ile ise bon fm 92.9 atoro lodo olorun fun ko kan won ase yori dunu ti ma bi ase jere olorun sa ba se fun lai yo ni kankan le atokunrin atobirin atonile atalejo to wa nfe bon fm na olojo mo da fun ko kan wa lekan si oruko temi ni Alhaj Imam Abdul Gani Adebayo Igiganga, Grand Missioner Ayatollah Ummatul Islam Society of Nigeria. Arawa si agba fun imamu agba gbogbo luje satedo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Band FM
3: 92.9. Alaafia fun gbogbo eyin eyan Olorun to n gbo wa jakejado ipinle Eko ati ibi gbogbo ori adua owuro la wa laaro yi ni ile-ise radio on FM ni ilu Eko. Oruko mi ni Wòlíì Solomon Adéoyè Ọdọ́yọ̀lú Ayíká Bíóyè láti Jọpọ̀ Alliance Center Worldwide CSC nọmba 2 Ajébọ̀lé ní agége Lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kẹ́ gbàdúrà olúwadúpẹ́ gbọ́pẹ́ wa Ọlọ́run mímọ́ gba yín wá gbogbo ọkàn tó ń gbọ́ wa Ọlọ́run dáwọ́lé wọn Ọlọ́run dáàbòbò wọn Ọlọ́run tì wọ́n lẹ́yìn Ọlọ́run gbé wọn ró Jésù Olúwa wa àmì àmì àmì. Ibi kíkà wa láàárọ̀ ni ìwé òní Solomoni orí keje ẹsẹ̀ kejìlá. Ètò kàbá wípé jẹ́ kí á dìde lọ sínú ọgbà àjàrà ní kùtùkùtù jẹ́ kí á wo bí àjàrà rúwé bí ìtànná àjàrà bá là àti bí igi gránẹ́ẹ̀tì bá rudí níbẹ̀ ni èmi ò fi ìfẹ́ mi fún ọ. Ọba Solomoni ló sọ̀rọ̀ inú bíbélì ó ń sọ̀rọ̀ nípa wípé òun máa fi ìfẹ́ òun fún olólùfẹ́ òun nígbà tó ń bá lọ ibi ọgbà àjàrà tó ń bá rí bí nǹkan ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó ń gbọ́ wa náà lónìí tó ń lọ síbi iṣẹ́ yín ẹ fẹ́ lọ wo bíbẹ̀ ṣe máa rí ni bọ́jà máa tà wọ́n wọ́n máa wọlé wọ́n á fi dá yín lójú pé lórúkọ Olúwa àwọn ọmọ ogun iṣẹ́ máa yá fún yín lónìí ọjà máa wọlé ẹ máa bá èrè pàdé níbi iṣẹ́ yín. Ẹ̀yin ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run ìgbàgbọ́ nínú Ọlọ́run ó ló ṣe pàtàkì ó ló ṣe kókó. Bẹ́ ẹ bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run bí ẹni pé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe bẹ́ ẹ ṣe ń lọ lónìí ẹ máa bá àánú pàdé ìyanu àṣẹlẹ̀ ọjà yín á tà ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì inú gbogbo nǹkan yìí ni pé bẹ́ẹ̀ ti ní ìyanu Ọlọ́run ẹ̀yin náà fi ìfẹ́ yín fún Ọlọ́run kò sí ní táwa ṣe láyé ìjú pé ká fẹ́ràn Ọlọ́run ká ṣèfẹ́ Ọlọ́run ká tẹ̀lé ìlànà Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ti wá ń lọ lónìí yìí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìyanu yóò ṣẹlẹ̀ ọ̀nà máa là owó máa wọlé iṣẹ́ á yá ọjà yín á tà ẹ máa ṣòwò ẹ máa jèrè ọ̀nà máa là fún yín ẹ ṣoríire bẹ́ẹ̀ ló máa rí iléeṣẹ́ bọ́n fm yóò sì mọ tẹ̀síwájú lórúkọ Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.
2: Band FM
4: 92.9
2: Happy and 92.9
4: Band FM FM 92.9

0: ìdárayá pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Yálà ìdíje tilẹ̀ England yẹn English Premier League tàbí Spanish La Liga, Serie A, German Bundesliga, French League One. Tó fi mọ́ tilẹ̀ bàbá tèmi Nàìjíríà NPFL. Tó fi dórí àwọn ìdíje àti ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń wáyé láyìíká wa. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láò já yín sí bẹ́tà. Lórí ìròyìn eré ìdárayá tó kalẹ̀ kako. Sports paparazzi.
1: Ẹ tún láǹfààní láti pè wọlé mú bèèrè tẹ́lsì jẹ̀bù tó jojú gbèsè pẹ̀lú 2000 naira cash fún owó mọ́tò yín.
0: Sports paparazzi ó máa wáyé ní gbogbo alẹ́ ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ alẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. Ẹ darapọ̀ mọ́ àfẹ̀tẹ̀ gbá bọ́ọ̀lù ayọ̀ Mr. Legend lórí Bond 92.9 FM lálaalẹ́ Friday aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ alẹ́. Mr. Legend ti ajá yín sí bó ṣe wà sí láìsẹ̀sẹ̀ yọba wà sí lẹ́nu. Sports paparazzi lálẹ́ Friday yìí a jọ gbádùn ẹ̀ nígbà bẹ́ẹ̀.
2: Band FM 92.9
3: Aditu la loro e oluwa mi
4: Aditu Aditu Aditu Aditu ni se olodumare bi omi tin wonu agbon ko se ni to ye akikan suku e ileyin ni bi ajana ku gbe nfe nsharu enu aditu ni ko ye eyan etu aditu lori radio Band FM 92.9 ife so wa po kari aye eto to gbale gbadu bi efin oro wa oni dori ta ko ye mi mo boro ba su ologbon ko to si so were ko ore etu aditu lati yona na oro to ba ta koko bi won ba di yo loja ara le ni tu etu aditu ni ayanju e omi gbigbona to dapo mo tutu ipele ipele letu aditu anwaya anwoko ewa nkan fidile abala yin be lori etu aditu aya te ba fe oko te ba ni lori eto wa imule ododo ni awewa o si lori etu aditu be ba gbo e gba be ale aji marufudin adedeji oluyege omo iya eleko ati abdul wasiu salaudin omo to mokolo eku ise opolo opolo yin oni joba e sami awon to ntuko etu aditu nu agba oro njo won lete bi olele nje esu sare tete wa pade oniyan agbado odo sare tete pade akashu eyin oto okulu e sare tete pade etu alarin aditu ni gbogbo ojo eti Friday ni Bond FM 92.9 ife so wa po radio iwaju iwaju lo pa ebiti resi e oni deni lele etu aditu tun gode eyin oto okulu e mo tatedi e je ka ma fo be etu alarin ni gbokele ogbon je tori pe ogbon be imoran wa
2: Band

0: Àdìtú níṣẹ́ olódùmarè bí omi ti ń wọnú àgbọn kò sẹ́ni tó yé akíká ń sunkún àìléyìn níbi àjànàkú gbé ń fe ń ṣàárò ẹnu àdìtú ni kò yéèyàn ètò àdìtú lórí rédíò Bond FM 92.9 ìfẹ́sọwọ́pọ̀ kárí ayé ètò tó gbalẹ́gbajù bí èéfín ọ̀rọ̀ wa ò ní dóríta kò yé mi mọ́ bọ́rọ̀ bá sún ọlọ́gbọ́n kọ́ tó sì sọ wèrè kọ́ orí ètò àdìtú láti yànnà náà ọ̀rọ̀ tó bá ta kókó bí wọ́n bá di yọ̀ lọ́jà ara alẹ́ ní tú ètò àdìtú ní àyanjú ẹ̀ omi gbígbóná tó dàpọ̀ mọ́ tútù ìpele ìpele lètò àdìtú à ń wáyà à ń wọ́kọ́ ẹ wá nǹkan fìdílé abala yín bẹ lórí ètò àdìtú àyà tẹ́ ẹ bá fẹ́ ọkọ tẹ́ ẹ bá ní lórí ètò wa ìmúlẹ̀ òdodo ni awẹ́wà ò sí lórí ètò àdìtú bẹ́ ẹ bá gbọ́ ẹ gbà bẹ́ẹ̀ Alhaji Morufudin Adedeji Oluyege ọmọ ìyá ẹlẹ́kọ àti Abdulwasiu Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ ọpọlọ yóò ní jọba ẹ ṣàmí àwọn tó ń tukọ̀ ètò àdìtú nù àgbà ọ̀rọ̀ ń jó wọn létè bí ọ̀lẹ̀lẹ̀ ǹjẹ́ iṣu sáré tètè wá pàdé oníyan àgbàdo òjò sáré tètè pàdé àkàṣù ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùlú ẹ sáré tètè pàdé ètò alárin àdìtú ní gbogbo ọjọ́ ẹtì Friday ní Bond FM 92.9 ìfẹ́sọwọ́pọ̀ rédíò iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì ré sí ẹ ò ní dẹni lẹ́lẹ̀ ètò àdìtú tún gbòde ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùlú ẹ mọ́ tàtẹ̀dí ẹ jẹ́ ká máa fọbẹ̀ ètò alárin gbókèlè ọgbọ́n jẹ torí pé ọgbọ́n ń bẹ ìmọ̀ràn wà.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yálà ìdíje tilẹ̀ England ìyẹn English Premier League tàbí Spanish La Liga Serie A German Bundesliga French League One tó fi mọ́ tilẹ̀ bàbá tèmi Nàìjíríà NPFL tó fi lórí àwọn ìdíje àti ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń wáyé láyìíká wa gbogbo ẹ̀ láọjà yín sí bẹ́tà lórí ìròyìn eré ìdárayá tó kálékáko Sport Paparazzi.
2: Ẹ tún láǹfààní láti pè wọlé mú bèèrè tẹ́ sì jẹ̀bù tó jojú gbèsè pẹ̀lú 2000 naira cash fún owó mọ́tò yín.
1: Sport Paparazzi ó máa wáyé ní gbogbo alẹ́ ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ alẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. Ẹ darapọ̀ mọ́ àfẹ̀tẹ̀ gbá bọ́ọ̀lù ayọ̀ Mr. Legend lórí Bond 92.9 FM lálaalẹ́ Friday aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ alẹ́ Mr. Legend ti ajá yín sí bó ṣe wà sí láìsẹ̀sẹ̀ yọba wà sí lẹ́nu Sport Paparazzi lálẹ́ Friday yìí àjọ gbádùn ẹ̀mí gbà bẹ́ẹ̀.

0: gbogbo ẹ̀yin mọ́ mi káàbọ̀ sí ọjọ́ ìṣẹ́gun Tuesday tòní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹjọ nínú oṣù kẹsàn-án ọdún 2026. Ẹmọ tó ń bà mí lẹ́rù ṣé ẹ gbọ́ tọrọ December ti dé ẹ gbà mo sọ fún yín kí mo pé ó dé yìí December oṣù kejìlá ti dé yóò sì bá ẹ̀mí àti ẹ láyé yóò bá wa láàyè yóò bá wa láàyè wa lágbọ́n ọlọ́run á lò jù bẹ́ẹ̀ lọ a pẹ pẹ bí mo pẹ ṣe ń pẹ a pẹ láyé ẹ n ò pa ju ayé o àmọ a pẹ pẹ pẹ ẹmí gígùn àlàáfíà àní ṣàìsàn lágbára ọlọrun ọba gbogbo ẹni tó wá ń sun ẹkún wo ẹkún rẹ dópin lónìí o gbogbo ẹni tó ń jẹ ìyà ìyà rẹ dópin lónìí o gbogbo ẹni ara ni nílé ìwòsàn nílé ni níbi ohun tó wà tó ti ń gbọ́n mi nílẹ̀ yìí kódà lókè òkun tárábá ni ọ tó ló bá mi pàdé lónìí ọlọ́run bá mi yọ ìnira yẹn kúrò nínú ayé ọlọ́run dá ìtura padà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ọmọ yẹn adé olúwa adébọlárin okùn adé mr pilot lẹ́ẹ̀kan sí òní ní ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n iléeṣẹ́ bond 92.9 lẹ ti ń gbọ́ wa ọjọ́ ìṣẹ́gun tuesday ọkọ̀ fẹ́rẹ̀ láwọn ojú náà wa àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó ní kìmí nínú a máa fi tó ra wa létí ní kíákíá lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú alàgbà ṣẹ́gun ọ̀nà ìkòròdú wọ́n ti kúrò mo kí ń sá alàgbà ṣẹ́gun ọ̀gá mi sá o.
1: ìkòròdú lẹ́ alápẹ̀rẹ̀ òkùdù gbogbo ẹ̀ báyẹn tán mi là náà wà ókè ṣùgbọ́n ìpẹ́jẹ́jẹ́ kí n pè yín ni pé mo ti dé ìbò yìí sì mo ti dé awolowo road tó ní oníkan roundabout tí wọn bá fẹ́ gbà lọ sí musan center láti lọ sí zone two àwọn ọlọ́pàá yẹn ti block ibẹ̀ yẹn tó èèyàn ò lè lọ sí zone two ó dájà kéèyàn gba orí òkè kó lọ sọ̀kalẹ̀ ní ọmọ ọkọ tó ṣẹlẹ̀ wọ́n ti fi nǹkan síbẹ̀ wọ́n dẹ̀ tó síbẹ̀ ìyẹn ló jẹ́ kí n máa pè yín pé a ti lọ ní zone two àbí tí wọ́n bá tún lọ sí bàbá àbálẹ̀ wà lọ́tọ̀ èké tó láti sọ̀kalẹ̀ ní orí òkè yẹn wá sí oníkan wọ́n á fẹ́ lọ sí zone two lọ sí musan center kò pọ́síbù láàárọ̀
0: yìí. ẹ ta bá sọ̀kalẹ̀ náà àbí ta bá sọ̀kalẹ̀ láti kásọ́pọ̀ àgbà akọjá ọbalẹ́ndé àwa àgbà marina wọlé àbí àwa sọ̀kalẹ̀ lọ́wọ́ ọ̀tún sí oníkan ṣe pé a máa wo musan center nísàlẹ̀ yẹn roundabout yẹn gangan ṣe a máa ṣe a máa lè dé roundabout yẹn sà ṣe a máa lè dé roundabout.
1: ẹyọ àyàn náà mo rẹ roundabout yẹn mo gbà mo wá gbà mo wá lọ sí.
0: tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ lọ sí victoria land tó fẹ́ lọ sí mekun láti roundabout yẹn lọ́wọ́ òsì àwọn lè lọ.
1: no ní ògbòlè lọ fẹ pé tó ń tún yẹn náà máa gbà lọ tó ọ̀nà tó ń tún yẹn láti lọ síwájú tó ń tún yẹn kò sí ayé.
0: ẹ nǹkan tí mo fẹ́ mọ̀ náà ni àti lọ sí zone two nìkan ló ni wọ́n ṣe pa àbí ẹni tó fẹ́ padà wá sí tbs lọ́wọ́ ọ̀tún bó ba yé sọ̀kalẹ̀ orí afárá ẹ̀ mú sọ o ẹ fẹ́ lọ tbs lọ́wọ́ ọ̀tún òun máa lọ tiẹ̀ ẹ ṣe mọ̀ dúpẹ́ sà ìhun tẹ́mi àti ẹ́rí tá a rò pé a rí gbogbo èkó a rí gbogbo ọ̀yọ́ a rí gbogbo ògìtàn ẹ̀tàn ni ọlọ́run ọba lórí gbogbo ẹ̀tàn ibi tá àlàgbà ṣẹ́gun rí dé lásìkò ròdú arákùnrin kan mr odeleye àwọn tún rí jù bẹ́ẹ̀ lọ àwọn òrí tàlàgbà ṣẹ́gun rí o àmọ́ èyí táwọn tàlàgbà ṣẹ́gun rí àwọn tún rí ní omi tó ró ní ìjẹ́dẹ́ ṣẹ́gbẹ́ ò tọrọ ọkọ̀ afàfà ńlá kan ti lọ dànù ní omi tó ró ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ àti ọ̀kalẹ̀ o gbogbo ẹni tẹ́ kọjá ń bẹ̀ tẹ́ bá ń gbé agbègbè jẹ́dẹ́ ẹ bóde o omi tó ró wọn lọ́kọ̀ wà ń bẹ̀ tó dàbí ìgbà tí ó wọ yóò wọ kò ní rí wọ́ a lè sọ o alàgbà báyọ̀ mọ́ṣáláṣí tí wọ́n ti ń kírun ẹ̀ tí ẹ̀ wọ bẹ̀ rí kẹ́ ẹ lọ kírun. iléeṣẹ́ bond 92.9 mo máa rí jíde gọdì tó ń pè mí níbo jíde gọdì tí ń bọ̀ tó fi ń pè mí lásìkò yìí jíde gọdì wọ́n lé gòkè lé àkáná ní pọ̀pá jaido ìmọ̀lò tí mo ọ̀rẹ́ mi dáadáa alàgbà ọkọ̀ alágbẹ̀rígbẹ̀ ṣẹ́wà
2: kàrọ ẹ̀kọ́ jọ mẹ́ta
0: ọ̀gá mi ṣẹwà ẹ̀kọ́ lẹ́wà Wọ́n translate wọ́n ti kó sínú ọkọ̀ mi.
1: Wọ́n ti kó sínú ọkọ̀ mi, mo ti kọjá bẹ̀.
0: Kódà àlàyé àlàyé tẹ́ ẹ ṣe wáyé kódà inú mi dẹ̀ dùn, mo sì mọ̀ pé inú àwọn ará aligun ó dùn, èyí rí dáadáa farabalẹ̀ rí mi nǹkan mi sọ́kàn ga tó sọ mí ò rí o, àmọ́ náà pé àkíyèsí wa sí ni. Ẹ ṣe ẹ wá pé gbogbo ìgò ló wà lálàáfíà.
1: Gbogbo ìgò lálàáfíà wọ ìlú.
0: Ẹ ṣe mo dúpẹ́
1: sọ́kàn. Gbogbo ìgbà tí mo kọjá yẹn kò rú bá òkè tí kò sí kan tó mú. Gbàgádà sóṣù ti tọ́ mi láti wà òkè bọ́. Gbogbo tí mo wí fún yín ìwé ti ń lọ bí wákàtí kan.
0: À ṣé mo ò lè ti yí padà o àbí.
1: Ẹ ṣe
0: àgbà ó kọyà ẹ mọ ibùsọ̀ èrò tí wọ́n pè ní ayé lála lọ́nà òde ogun yẹn.
1: Mo mọ ayé lála bọ̀ sọ̀kọ̀ àmọ́rúkọ Malimalẹ̀ kan ló wà mẹ́.
0: Ayé lála bọ̀ sọ̀ mo fẹ́ mọ bí orúkọ yẹn ṣe jẹyọ tí wọ́n fi sọ ibùsọ̀ èrò láyé lála ni.
1: Bàbá yẹn Malimalẹ̀ kan ló pè láyé lála.
0: Mo mọ ẹ máa sọ̀rọ̀ mo wá láti yé wa ẹ lála àti aganjú fún mi. Bí ọba ṣe mi tú bínú bá bí mi ti bá rún ayé lála àbí aganjú sí. Ẹ mo bẹ̀ dáadáa. Ẹ máa ń yọ lọ bẹ̀.
1: Bàbá mo sọ tẹ sọ pé ẹ̀sìn wo ni mo ṣe mùsùlùmí pọ́ńbélé ní gbórúkọ mùsùlùmí mo jẹ amọ̀kùnrin tó máa ṣe ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tiẹ̀ tó lọ́wọ́n ni bẹ́ẹ̀ tó ń bá lọ́la ṣe ó lọ ń pààyàn ni.
0: Mi ò sọ bẹ́ẹ̀.
1: Ìwọ ni kó máa lọ jalè tó máa fi kó ẹ bá lọ́la mọ́ ẹ.
0: Mi ṣé pé bí ẹwà ẹ̀ tí n bá fẹ́ kí nepa tí mi ò fẹ́ sán oná tí mi lè fẹ́ kí nepa jáná ayélujára mọ́ òpó náà nepa ò lè yẹ dé bẹ̀.
1: Ayélujára kò lè

0: ìborun yẹ wundi bẹrẹ yẹlé àtẹrígbà yọdẹdẹ akọdíkà gbàràgàdà yẹmi ọyẹ ẹran lórí ètò kókó inú ìwé ìròyìn ìrè owó yẹ wá o ìrè ọmọ yẹ wá ìrè ìkú wa yọwá kílódé wa ọlọ́jọ́ nǹkan dáhùn kópin kárí gbogbo wa ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ti ní díẹ̀ díẹ̀ máa ṣe é san kẹ̀rẹ̀kẹ̀ níṣẹ́ dé adé afárọ̀rọ̀ ṣàti rìn gbọmọlẹ̀ lẹ́sìn orílẹ̀ wa nàìjíríà ọmọ àti fẹjú kẹkẹ pàápàá jùlọ ìṣòwò lọ sí òkè òkun ọmọ àti wọ tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ní sáà kejì ọdún 2020 tàwa yìí.
1: A ti rọrùn sùn ajá hanrun ẹni tó wà nígbà kò róró jẹ ǹjẹ́ dáa pé orílẹ̀-èdè Togo wàn Benin Republic tú gbèsè tí ó jẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bílíọ̀nù mẹ́tàdínlógójì náírà lórí owó iná tó nípa ń tari sí wọn.
0: Àjọ elétò ìgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ń sọ ọdún mọ̀ o wípé ojú táwọn ń wò báyìí òun náà ni pé kí àwọn tí wọ́n jẹ́ olùdìbò Nàìjíríà kò yẹ kí wọ́n lọ bíi mílíọ̀nù lọ́nà ìgbà wọ́n ní báyìí wọ́n ní kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ díẹ̀díẹ̀ dẹ̀ wọ́n ní àwọn tó ń dìbò lórí wa Nàìjíríà wọ́n ti fẹ́ wọ mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ mílíọ̀nù.
1: Àti pẹ̀lú ẹ̀wọ̀ orúkọ kọrún iléeṣẹ́ Bond FM rédíò nàìjíríà wọn gbọ́ iléeṣẹ́ NAFDAC ní bóun ni Ọbásedù tó ikú ẹsẹ̀ gbogbo ẹni tó bá ṣe ayédèrú oògùn àbí ayédèrú ọjà ẹwà Nàìjíríà kọ jẹ́ pé wọ́n mọ yẹgi fún wọn tàbí wọn gbére o NAFDAC ló pe àkíyèsí bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Ẹ jẹ́ mọ̀ pé Mọ́làn Nẹ́sì fẹ́ àtẹ̀mọ́lẹ́bí rẹ̀ wọ́n fún alákòóso ètò ààbò ọ̀gágun Musa kí ọjọ́ méje ẹ̀sùn tó fi kan Mọ́làn Nẹ́sì Rẹ́rìfáì wọ́n ní kò rẹ̀ ń ta gbangba kó wá fi ẹ̀rí hàn àbí tọ́bọ́sá jẹ́ pé bọ́ lóòótọ́ nìkan bá dáná lójú a gbọ́dọ̀ gbìyànjú láti fi ẹ̀rí ẹ̀ hàn ni.
1: Àìfàgbà fẹ́nìkan kò jẹ́ káyé olójú lórí àwọn olùdíje fún òkú kan tàbí èkejì pàápàá ilẹ̀ wa Nàìjíríà ìyẹn fún ẹ̀yà látakò wọn ní ọ̀pọ̀lọpọ̀ sọ pé èmi mo fẹ́ lọ fúnpẹ́ èmi mo ìwọ kan fẹ́ lọ fúnpẹ́ ló ń fa wàhálà láàrin ara wọn.
0: Ṣìkìṣìkì máa mi owó dé fáwọn owó àwọn tí wọ́n ní ọkọ̀ ojú omi lórílẹ̀-èdè wa Nàìjíríà ni jẹ́jẹ́ pé ìjọba àpapọ̀ ti gbára ní báyìí láti tẹ̀rẹ̀ owó tó lọ bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n dọ́là owó lẹ̀ sí ìkọ̀ọ̀kan nú àwọn ọlọ́kọ̀ ojú omi ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún ètò kan tí wọ́n pè ní CVFF.
1: Ibi táwọn nìkan kì í fi tẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Kwara ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òsèlú PDP Saliu Mustapha bẹ̀rẹ̀ polongo fún Tinubu Bukola kì í àná tó ń gbé yẹn náà wò lọ́tún lọ́sì kí ló ń fa wọ̀ láàrin àwọn ẹgbẹ́ òsèlú.
0: Ẹ̀rọ pokúre wé òkúre gbo níbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ọ̀pọ̀ ìdí mọ̀ pé ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò lọ lálàáfíà àti pé ohun gbóná mẹ́lọmẹ́lọ ti gbà tó ara dá mi ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ níbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti kọ ìwé ìpẹ̀jọ́ lórí ọ̀rọ̀ nípa pé ìdìbò tó gbé àwọlé ọ̀tí àwọn lọ́rùn.
1: Alhaji Atiku Abubakar òun náà ni àjọ ìjọba Nàìjíríà ni o lórí ẹ̀yàwó abẹ́lé tó ń pele tírílíọ̀nù mẹ́rìnlógún náírà ó ní bówó epo ṣìṣe lọ sókè kò yẹ kí ìjọba máa yá o.
0: Ẹ jẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tó wà lábẹ́ agbòrun National Association of Nigerian Students (NANS) wọ́n ní ayédèrú oògùn ń banilayé jẹ ni ayédèrú oògùn tó lu ọjà pa ń kó bá ayé ni pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ la wọ́n ní kódà ó ń fa ikú rèwerèwe.
1: Lórí àwọn akẹ́kọ̀ọ́ tó mẹ́nuba tó yẹ pé wọ́n padà sí ilé ìwé lé sí àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ní ilẹ̀ Sokoto ó lọ bí èèyàn 52 tí wọ́n jí gbé o tó jẹ́ pé wọ́n bá nípa èèyàn 17 láwọn ilé ìwé ibẹ̀ àti sí padà ṣùgbọ́n àwọn pèsè ààbò lórí ẹ̀.
0: Omi inú kọ àwọn òbí àti àwọn alágbàtọ́ lórí kíni wọ́n ní àwọn tí àwọn ọmọ máa ń lo nílé ẹ̀kọ́ wọ́n lọ́mọ àwọn gbogbo wọ́n nígbà tí ọ̀pọ̀ òbí dọ́jà báyìí ọjọ́ bí ìgbà tí wọ́n pòṣe ìmí ìgomi fẹ̀rẹ̀lẹ̀ máa bọ́jú ẹ̀ tí kálukú wọn tí wọ́n fi rọrùn padà sílé torí owó tí wọ́n mú dání láti fi ra ọjà wọn ní kò ra àwọn nǹkan ohun èlò tí àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ lò.
1: Àwọn òbí àti alágbàtọ́ ní ìpínlẹ̀ Bauchi lórí àwọn akẹ́kọ̀ọ́ náà ni o wọ́n sọ fún ìjọba ìpínlẹ̀ tó wípé ẹ fẹ́ sí iléèwé padà ẹ mọ̀ sí iléèwé padà o torí àìsàn dipteria yìí àwọn tó ti lùgbàdì ẹ lọ bí 300 ni.
0: Ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní ìsọ̀rọ̀ náà ni gbèsè ìsunkunsí ní gbèsè gbogbo ìhàkẹ́lẹ́ náà rìn alàgbà Rotimi Amaechi àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ilẹ̀ Rivers pàápàá jùlọ tó wà ní ẹgbẹ́ òṣèlú ADC wọ́n máa dá alàgbà Nelson Wike o wọ́n ní gbogbo bó ṣe ń dúnkùkù lajà tó ń pariwo Amaechi ò ní wọlé ìwọ nìkan kọ́ ló dìbò ẹni tí ó dìbò wà láti dìbò.
1: Iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà fún ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn wọ́n ní ọmọ àwọn afọmọsowo mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ afọmọsowo méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Ìbàdàn bó ti ẹ̀jẹ̀ pé mẹ́fà ló kú sí ìgbèkùn wọn.
0: Ìyá jẹ́ mọ̀ pé wọ́n mọ ńlá fọ̀rọ̀ ọmọláyé fi yẹni ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà wọ́n dáwọ́ ìfowósowó ìrànwọ́ náà mọ̀ràn ọdún láwọn ìpínlẹ̀ mélòó kan lórí kíni wọn ìpínlẹ̀ wọ̀nyí sọ ní pé àwọn fẹ́ máa dá ṣàkóso ètò náà mọ̀ràn máa fúnra wọn dé yìí ìjọba ti dáwọ́ pé àfowósowó ìrànwọ́ fún àwọn ìpínlẹ̀ wọ̀ ẹ̀gbọ́n
1: láàrọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé GSM ó ní káwọ̀ yẹn ló ń yẹ ni òun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú òbí ni bó ṣe bẹ̀rẹ̀ polongo fún ipò ààrẹ tọ̀dọ̀.
0: Ẹgbẹ́ òṣèlú New Nigeria Progressive NNPP wọ́n lọ́mọ ẹ̀ bèrè lọ́wọ́.

0: òbí ṣe lágbà léṣe o àwa la mọ rabbi musa kàkọ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ wa tẹ́lẹ̀ àti mọ̀wà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àṣìṣe léṣe o.
1: Ṣé ó dẹ kí pásọ̀ rẹ kì í pòfọ rẹ kì í pàdánù ẹ̀yin ọdẹ tẹ́ ń gbé bá sakabula káàkiri so ti ń yí ọ ǹjẹ́ ẹjọ́ pẹ́ ní ìpínlẹ̀ bauchi ọ̀tà náà la gbọ́ pé ìbọn sakabula sí tá a bá lọ bá tó jẹ́ pé ó dalè fayọ. Ọba ti dúró lọ́dẹ ń bẹ̀ káàbọ̀ sí mi.
0: Àwọn àjọ ECOWAS tí wọ́n jẹ́ àjọ olóró léèrè tó ń bẹ ní ẹkùn òrùlé adúláwọ̀ tí wọ́n sì ń ṣokòwò wọ́n mà ti ra wẹ́ẹ̀bù pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò ṣe dákẹ́ sí o wọ́n ní afọ́jú tí ń lọ rẹ̀ láàrin ọjà tẹ́yẹ bá dákẹ́ pẹ̀lú ẹ̀ olú ẹ̀ yóò fi àjùràjùrà wọ́n ní sọ̀rọ̀ nípa bí àwọn ohun ìjà olóró ṣe ń wo àwọn orílẹ̀-èdè lọ́nà tí ọ̀tọ̀ ẹ jẹ́ àgbẹ̀
1: ní abúlé kan tí ń pè ní sagola ní ìpínlẹ̀ amẹ́wá àwọn ẹsẹ ọkọ̀ kú tún gbìnrìn lánàá òde o ìyẹn méjìlá ni wọn mú balẹ̀ àwọn ọlọ́pàá mú díẹ̀ nù.
0: Èdè ọgbọ́n ẹlẹ́yọ̀ ara ilé ọgbọ́n ara ọkùnrin láàrin àwọn wo àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ni lórí ọ̀rọ̀ ìfowósowó ìrànwọ́ epo ṣé ká yọ àbí ká má yọ nígbà tí owó epo ọkọ̀ òfurufú wọ́n máa tún lọ sókè.
1: Kọ́ ọmọ ẹbá fún ọ ní ìsinmi ní ìpínlẹ̀ Kano àwọn ọmọ kéékèèké méjìlé ní ogójì ní wọn palẹ ọmọ lánàá òde mẹtàlélógójì fúnrẹ lórí àsìlò egbòogi olóró.
0: ẹ gbọ́ bẹ́ẹ̀rẹ̀bẹ́ẹ́rẹ́ wọn kú sí bẹ́ẹ̀rẹ̀ ni àwọn bẹ̀rẹ̀ kú sí bẹ́ẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ di rẹ̀ gbọ́ ta ló sọ pé mi ò lè tún nàìjíríà ṣe ta ló sọ pé mi ò lè ṣe nàìjíríà kó tu ara lọ́rùn bóyá ó ń tọ̀ wọ́n ọmọ mi ni ẹ lọ yí àwọn àlámọ̀rí mi àti àwọn kan tí mo yẹ
1: àwọn abánikọ́lédé ìrìnlẹ̀ wa nàìjíríà wọn lè kú sọ o ṣùgbọ́n ẹ̀kọ́lé ìwé ẹ̀kọ́ ní ti dáadáa o wọ́n ní ní olúlẹ́wọ̀ àbújá lẹ́yìn ìgbà tí wọ́n kọ́lé tán gbogbo ẹ̀sọ́ kí wọ́n tó ilé dàwólulẹ̀ kọ́lọ́ba kó sọ.
2: Nurudeen Ayo wálé ọmọ Salaudeen ní ìlú ayé tó ìjọba àbílẹ̀ Kajọlá lókè ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́
3: Bond 92.9 FM Karawo Ipa lóp

0: 2 days tuntun ni o lo.
1: Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín fún lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti òróǹro lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá.

0: ìgbésẹ̀ tẹ́ ń gbé pé wọ́n mọ aráàwé lọ́dọ̀ yìí kí kò púpọ̀ fún mi ẹ̀yin òbí àtàlágbà tó ń kọ́.
1: bí ètò ọrọ̀ ajé ṣe wá dàbí pé ònà àbáyọ kálukú sáà ń gbìyànjú àti máa dọ́gbọ́n ara ẹ̀ ṣé wọn àyè kí àwọn ilé ẹ̀kọ́ kan máa sọ pé kò dín náà gbọ́n ẹ gbọ́dọ̀ wá ra yunifọ́ọ̀mù ọmọ lọ́dọ̀ tó ń sọ pé iye tí wọ́n ń ta yunifọ́ọ̀mù ilé ẹ̀kọ́ ọmọ ju tẹ́ẹ̀ bá lọ ra ayétalá náà wọ́n sì mọ̀ bí ètò ọrọ̀ ajé ṣe rí lásìkò tá o tẹ ti ṣẹlẹ si
0: to ti wọle si ati gbogbo wọle yan da si ba to ra omo wọle pada si ile eko ko ju be lo laaro yi ile eko
1: 08094447 abi ke lu ile ti o tin selu mo ka
0: 07081004447 látàlẹ́ àná ìṣẹ́sọ́mọ̀lúmíòkò ọmọ ọgbọ́n ọmọ abítọ́ yìí lè rẹ̀ wà
1: ọlọ́rọ̀ wọ́n ní díẹ̀díẹ̀ ní ṣe sọ kẹ̀rẹ̀kẹ̀ ní ṣe é dé adéáfáwòrán àti erégbó ọmọlẹ̀ lẹ́sìn ètò oko wa nàìjíríà máa ti ń fẹ̀ ju kẹ̀kẹ́ báyìí ǹjẹ́ jẹ́mọ̀ ẹ pé ní sáà kejì ọdún 2026 wọ́n ní ìṣọ́gbọ́jà jáde orílẹ̀ wa nàìjíríà owó tá a pa wọlé wọ́n ní ọ̀fẹ́ ju kẹ̀kẹ́ ò kódà ó ju ti ọdún tó kọjá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé inú ìjábá wọn tí wọ́n jẹ́ olùwòye nǹkan ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ní sáà kejì ọdún 2026 àwà yìí wọ́n ní àwọn okòwò tó yẹ pé à ń gbìyànjú láti máa tà tó yẹ pé à ń kó lọ sí òkè òkun lánàá yìí wọ́n jábọ̀ yìí pé owó rẹ̀ ti wọ tírílíọ̀nù 37 ní sáà ti àwà yìí nínú ìjábọ̀ yìí wọ́n nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ síra wọn fún ti ọdún tó kọjá lọ tó jẹ́ pé sáà kejì ọdún tó kọjá lọ náà ni wọ́n nígbà tí wọ́n wò wọ́n ní iye tí owó ohun tó jẹ́ ní sáà tó kọjá lọ wọ́n ní kò tó ọlọ́jẹ́ 22 trillion ààbò orílẹ̀ ṣe 22.75 trillion naira òun náà ló jẹ́ èyí tó túmọ̀ sí pé ohun tó fi gbèrú sí lọ́dún yìí ó ń lọ sí bí ìdá 37 ààbò lé díẹ̀ nínú ìdá ọgọ́rùn-ún tó pé 27.64% ẹ̀mọ ṣe wá ń sọ dímọ̀ wọ́n ní nínú gbogbo àwọn àgbéyẹ̀wò àti ìṣọwọ́ṣe oko wa lórílẹ̀ wa nàìjíríà wọ́n rí i pé ẹ̀ka máa gbìyànjú àti máa gbé ọjà jáde wọn lọ dá wọ́n wá nípa pé tó wá ń kó ọjà wọlé sí orílẹ̀ wa nàìjíríà wọ́n nígbà tí wọ́n tún gbèsè gbé ara wọ́n rí i pé ìṣọ́ra ọjà wọlé sí orílẹ̀ wa nàìjíríà ó tún ti dínkù sí bó ṣe rí tẹ́lẹ̀ wọ́n ní báyìí owó tá a fi ń ra ọjà wọlé kò tó ilé tá a fi ń ra ọjà wọlé tẹ́lẹ̀ ní sáà kejì ọdún 2026 wọ́n ní sáà àkọ́kọ́ owó tá a fi ń ra ọjà wọlé ó pọ̀ ju ti sáà kejì ilé lọ wọ́n tá a bá sì ń ṣe báyìí wọ́n nígbà tí wọ́n tún gbèsè gbé ara wọ́n rí i pé ìṣọ́ra ọjà wọlé sí orílẹ̀ nàìjíríà ó tún ti dínkù sí bó ṣe rí tẹ́lẹ̀ wọ́n ní báyìí wọ́n fi ń ra ọjà wọlé kò tó ilé tá a fi ń ra ọjà wọlé tẹ́lẹ̀ ní sáà kejì ọdún 2020 wọ́n ní sáà àkọ́kọ́ owó tá a fi ń ra ọjà wọlé ó pọ̀ ju ti sáà kejì ilé lọ wọ́n tá a sì ń ṣe báyìí wọ́n ní èyí máa jẹ́ kí oko wa ní nàìjíríà kó tún máa gbèrú sí gbogbo ohun sì mẹ́lọmẹ́lọ ká tún ní owó ní àwọn àpòkówó sí wa dáadáa ẹnà ọgbọ́n ìwé telegraph láàárọ̀ yìí ẹ bá mi.
0: bẹ́ẹ̀ bá sẹ́fù ọdún máa tọ̀ ní lájọ máa sọ ko rẹ̀ tó kò tí ì róró jẹ o alágbádo náà mọ̀ náà rédè wa nàìjíríà kí wàá ló fa sábàbí ẹ jẹ́ kí n ró rẹ̀ lọ sí ìlú togo àpélé ló àpé kaka o bákan náà kí n dé benin republic wọ́n ní owó tó jẹ́ pé benin republic àti orílẹ̀-èdè togo jẹ nàìjíríà 17 billion náírà ni wọ́n ní láàrin ọdún 2023 sí ọdún 2025 gẹ́gẹ́ bí ẹ̀ka tó mójútó iná mọ̀nálẹ̀ wa nàìjíríà electric regulating commission ló pe àkíyèsí wọ́n náà gbogbo ẹ̀ lọ́tò tó sì àwọn ká gbogbo ẹ̀ wá 17 billion náírà àwa là ń tari iná sí orílẹ̀-èdè togo àwa là ń tilẹ̀ benin republic ṣùgbọ́n àwa gan-an wà gbádùn nálẹ̀ wa nàìjíríà pé bá tiẹ̀ tó lè sàgbé wípé ó tún jẹ́ kí iná yàtọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ẹ̀sán wo ìtẹ́ jẹ ojúwé kí n délé trust láti ẹ̀nà kàlà rẹ̀.
1: ohun tó bá jọra ńlá fi wéra ọ̀kan náà lọ́jọ́ kún ọ̀dùnkú jáse pé ìpapọ̀ jọ pósẹ̀lú adigunjọ mi ala àwọn olórí ìròyìn tó ka kò tí ì fẹ́ ka ìròyìn tẹ́lẹ̀ ńwọ́n lọ tún ní ọgbọ̀ngbọ̀n fi bọ́ sí orí ìròyìn yìí o nípa àmọ́ ìpumukúnù láti máa ka ìròyìn tó bá jẹ mọ́ iná mọ̀nà torí pé ọmọ ìmọ́lẹ̀ ni mi ìyẹn pé ìjọba àpapọ̀ wọ́n ní ọjọ́ kan nìkan bẹ̀rẹ̀ ọjọ́ kan nísìnyí tó ní ìjọ kan náà la bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kò síjọ́ kan tí a ní fi òpin sí nǹkan tí a ń ṣe ìjẹ́mọ̀ pé àwọn ìpínlẹ̀ 17 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ti fi òpin sí àti mọ owó ìrànwọ́ fún iná mọ̀nà wọn tí wọ́n lò ní àwọn ìpínlẹ̀ náà kí wá nídìí rẹ̀ wọ́n sáyẹ̀ká mọ tí pọ̀jù ká tó kọ̀ pọ́ni ni wọ́n ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí ló jẹ́ pé wọ́n tẹ́ ọ gba ọjà wọn fúnra wọn láwọn ìpínlẹ̀ pé wọ́n fẹ́ máa ṣe àkóso náà mọ̀nà wọn fúnra wọn kí wá ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lára kẹ́tẹ́kẹ́tẹ́ àgbẹ̀fẹ́sẹ̀ wọlé àfinifógun mẹ́ẹ̀rán nígbà tá a bá sọ pé tó wá fẹ́ máa

0: olùsọ àgùntàn wa Reverend David and Pastor Mrs. Deborah Oyedira Holy Ghost Convention ti a pe akọle rẹ ni 18 days to go my season upright bẹrẹ láti ọjọ Wednesday ọjọ kẹsàn títí di Sunday ọjọ kẹtàlá September 26 ọpọ ìránṣẹ Ọlọrun ni yóò wà níbẹ tí Ọlọrun yóò gba owó wọn ṣiṣẹ bíi Bí Òjó láti Èkó Pastor Michael Akasi láti Ghana Pastor Opeyemi láti Ìlọrin gbogbo èdè ẹ̀yà àti ẹ̀sìn ni a pè ìsìn òwúrọ̀ aago ṣe òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ ìsìn ìrọ̀lẹ́ aago márùn-ún àbọ̀ títí di aago méje àbọ̀ ní ọjọ́ Sunday 13 September ní ìdúpẹ́ láago mẹ́sàn-án òwúrọ̀ ìwọ náà wà pàdé number 19 Matthew Ojo Street off Governors Road Ìkọ̀túnlẹ́kọ̀ọ́ níbí 080-3714-6312 àti 080-2307-2711 pẹ̀lú 00-6079-809 olùkéde ìgbìjọ máa bọ̀ torí pé Jésù lolúwa olùkéde ìgbìmọ̀ ìjọ.
1: Pàtàkì yìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Èkó alábàáṣiṣẹ́ lórí ìdènà ibà fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe àwárí àwọn ààyè tí ẹ̀fọn ti ń pamọ́ lẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ Ìkẹjà àti Ìkòròdú àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yanjú fún wa máa wọ aṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà wọ́n máa ṣe àbẹ̀wò gbègbè yìí bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ tí wọ́n sì máa padà wá lẹ́ẹ̀kan lóṣù fún oṣù márùn-ún pẹ̀lú fífí oògùn apẹ̀fọn Biolafisai tá a ti lò lóǹtẹ̀ sí àti omi ń darogún sí pẹ̀lú àwọn ààyè mìíràn tí ẹ̀fọn ti ń pamọ́ kí ẹ̀fọn wẹ́wẹ́ gbà débi tí wọ́n máa tan àrùn ibà ká fífí oògùn apẹ̀fọn Biolafisai yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àti ohun ọ̀gbìn ẹjọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àti ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ̀ lè lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ẹ máa sọ àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: mú orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kú ibà. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣe ìdènà ibà ló mú ìkéde ìwáṣẹ̀ tí gbọ̀ yín.
1: Ìwé
2: àjọlé.

0: ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́.
1: Ẹgbẹ́ná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ló fẹ́ o, mú kà.
0: Ó ti ń ná.
1: Àwọn náà ní jàre.
0: Bá a ṣe ìṣòro ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sunrun àlàáfíà kọjọ pé gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wí pé ọrún jẹ́ ọ̀kan nínú ọdún nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Notibusan Mocha fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since 1959.
4: Nígbà tí wọ́n bá kí orí kan ọ̀pẹ níbi ayẹyẹ akẹ́kọ̀ọ́ ọ̀hún ọ̀nà kan ṣoṣo kan máa ń gbọ̀ ṣùgbọ́n bí ẹ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìrọ̀pẹ̀ tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òbí tí ẹ fi gbàdúrà kíkẹkíkẹ ìfẹ́ àti ìtọ́jú bàbá àti àwọn ọ̀rọ̀ aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣe iṣẹ́ ìrọ̀lẹ́ ọ̀nà kan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn ìlú rí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí pẹ̀lú iṣẹ́ takuntakun ìkọsọ̀rọ̀ ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mọ́dàndúkọ̀ wa tó yé àwọn ìdájú wípé àwọn àkókò ìlú ìlú kò yí fún ìbàdí jẹ́ kà sí sanlamalliance.com.ng láti rẹ̀ sí Sanlam bí ìgbésí ayé pẹ̀lú ìgbéga.
5: Life no dey stand one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain, toothache. That's now why millions of people them trust Panadol Extra. Don't prove in combination for clinic saying they give extra relief for pain wake tough. It no be Panadol, enough it be like Panadol. Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, go see your doctor or physician.
6: Koko nu wale se ma de belo japon test iwaju lojo ke di guardian la aro yi won ni atoke ba loju ti me koso ile se tribu le wa je ko du amore na je bi pe gbenegbene to ba fun yin yo so mo se ni senu lowo won ra de fidu gugu je wa ni odun 2027 gugu awon ni se te pa won o lo bi pe ba an si tin saye o san tin test e bi asa won loyinbo won na awon ipele ba lo ki jade le wa je atolu le wa abuja igbo obe bi asa bi na o gbeyin won na ti je won wo ebe en to je alaga fule sare kle wa ni je ko professor johas amu kita lo ki si won ni ka lo fokan bale di wo wo to wa ni 2027 yo lo se ko lo ni irowo rose koda awon ni se awon yo si se bo je ko se guardian lati ran ka laaro
7: ninu wero yin vanguard laaro yi ede ma ko ba fe gbon ele yo ara le ofe gbon ara oko laarin awon wo laarin awon te onimo ni pe eto ora jini papa julo awon ti won je onimo ni pa eto igbe rofu won ni gbati oro wo oko ifuru to je pe o lo soke awon ko pe enu pe mi ti oro dedo pe ijoba gboro da si o won ni leno je meta e o ndije du pa labe gbo selu edisi alaja ti ko abaka lo ni to n ba ile lampa na doria ti pe ohun o gbianju lati da owo oro wo epo beturo pada sugbon awon ti won onimo won wa joko laarin won bere pe kini ka ka won se bayi won ni se ko bayi ijoba lati gbianju won ku da owo owo oro wo kan da ati ori o nipa epo tori pe owo epo oko ofurufu won ni se lo tun fere lo soke o fere lo soke yi won ni owo ati oko ofurufu wa lo soke o de bi pe opolo to fere rin ajo kan lo je pe won o le rin ajo mo bayi won ni are bola meji o si bo owo lu letter yi pe awon owo kan be to je pe won ni won o tun gboro ma gba ni awon pako ofurufu to je pe oje ti ijoba lori pe won ni awon owo won yi bi won se ngba ibi to lo po ati pe o nse akoba fun ati oje tori de won da won lokun pe won gboro gbo owo yi sugbon owo epo ele ti oko ofurufu to pe ni je ti A1 won ni se lo soke o en to je lakunse to igbegodo oko eh de atoke ohun to je won tojo fufu festus keyamo won ni anan so di mo pe ara ka joba lati ri pe won je ki derun kan ba awon eyan papa julo arin ajo ni are awon okan won gbogbo abo sugbon awon eyan ti won je onimo kaluku won si soro la so di mo bi pe nu ki ijoba gbianju lati pe won da owo ran pada so no pe e ma da owo ran pada e ma da wa para sen yo a fe lo sen la fe ma lo awon kan si so di mo bi toro wa de do e se ka won arin ajo kan ma arin ajo mo ni lati won o ni owo mo so fe fi fun owo oko fun so pe owo oko fun fun o tin lo sori epo get A1 e no pa iwe iroyin vanguard laaro yi

0: gba awon egbe ogun won ti gba omoro go ya no bi la confession le o nipa awon ilana ko ti awon en gba ko awon ije oloro wole ti awon lede to je pe gbogbo ilana to n gba yi won ko bo ofin ile ijeyo ninu apero kan ile to je pe won ni won o waye ti won se pe akori e ni control small arms and light weapons ile ti won ni the other en pe igbese ti awon ti won gbe to je won ko awon ija wole o ti polopo yin laye je koda won ni o ti ba opolopo awon ilu je o si da ogun se pe le ti pe won ni awon ohun ije oloro to fi sose won ni o se pe ko ni ma waye awon ti won aje ajo ko si no joko apero kan ni ilu po ni ipile rivers ton si so dimo pe awon gbodo gbojo lati pe ki awon won ti won je olore le kan se lori awon ni awon ti won je alakoso eto abo ni orilede kokan won ni ki won si gbojo lati pe won wa nkan se nipa bi eto abo tun bo se de daada to je pe awon ijo lo to je pe won wole ko ni wole mo opolopo ti won je awon eleto abo lo je pe won nbe o awon lori awon ti won je ekan ekan ni eka kokan jam jagun tori le mi ni toju ofun gbo pata na lo je pe won ni asoju nbe mi ton se ipade apero yi eka ikure royin we royin vanguard la royin
1: koko lo le so e bole fe na lo je te si wa tu o ma nkan to se sugba wala ni sok lodo ni lu bada ti tu ati gbigbe ti ba ko sese eko da ko pruko ba je je ka tun le lo si ipele osun lo sele ni ipele osun won ni joti ni lapo robo yo salaba pa ibe do lojo kan je je plasi beta pelu apo egbogi oloro marun lo ko sawon olopa lowo ni je be to ja lo ko tun fo olopa ni ipele na to lupe je ibrahim sugura lo pe case oni olopa ore ara agbe nse gbo bare ile banja kokoro ku ta ba ko ta so fun re re nje ka gbadun ru te ba ti ri nkan so fun awon olopa kan si so fun awon na ba pa kiti mara lo je pe nkan ja lo si ijoba ibile ariwa yen laarin ojo ona mi ro si ile ife me se kofiri awon afurasi eto ta re bi pe apo igogo loro maro toto sakasaka to kun baba mu lo je pe mu won o to je pe ogbojo osu kejo odun to je pe awon ile na sele won ka wo pe yin lodo awon olopa o si tari won lo si ile ejo yen lo we gbadi gba igbele gbo tun ja lo lojumo e na kala
0: oko onu we ro na le n gba ni bond fn to do na radio fest wa po to kari aye oro te ro poku re we won le gbo leno jo meta na le to gbo lo wa ni ipinle osun nigbati won ni egbe oselu accord party na lo jawe lu re ti gomina ti be nuri alefa adadeleke to je pe won jo won yo bi ise won won ni bayi laare won ni egbe oselu congress apc ati egbe oselu pdp won ni won ti gba odo awon ajo to gbe eto odibo eyin ta mo sipe bi na lo won si so ni mo pe ijagori alagba adeleke pawo ofe o won ni awon igbon na lagbe pon de ton si je pe won ni won se ayewo si awon iwe ipejo mejeje ede awon egbe oselu mejeje to pe won pe ejo ni olule ni olu ipinle na to be ni losogbo ti won si so ni mo pe won gboro gbanju lori oro ni igbejo lori e en to ja ko we fun awon ajo tribuna na pefe won pidi ise na mule wipe awon ti gba iwe ipejo sugbon nkan to ya lenu ninu iwe iroyin vanguard laaro yi egbe osele apc ni ah ewo e korokoro pa akora olorun pe awon o fi gba kan so pe boya awon lo pe ipejo ko boya awon ijawe lori adeleke ko ti awon olorun ninu iwe iroyin vanguard le wa iwe iroyin ni so pe pe egbe osele apc ati pdp won pejo won ko we ipejo won gbe ejo ti o da awon ajo to gbe ejo eto ta o tribunal sugbon laaro inu iwe iroyin vanguard egbe osele apc ni kọtọ jọ wipe awọn ọkọ iwe kankan o ko je ikan lara awọn ipo to ri sọrọ nipa ofin fun egbe osele apc plus osun adeoye anu sọ ni pe egbe osele apc ọkọ iwe iwe kan boya iwe apc abi iwe ni abi iwe pejọ wipe boya eto odun to gbe adeleko wọle ti awọn ọlọrun won tori de e ma fi ọrọ pọrọ kan ko akọrọ awọn ọlọrun ẹna ọgbọn iwe iroyin vanguard ẹna ọgbọn iwe iroyin ni telegram iroyin mejeji e ba nbẹ laaro
1: lọju ekedi guardian laaro yi background daily trust naa tun gberoyin sugbon balance jeji iroyin be ninu iwe igbadugba agbele gbale mi tun fi kọja lọ solule abuja ni gbangba dẹkun kedere bẹwo gómìnà ìpínlẹ̀ ọ̀sẹ̀ yìí mákindé òun náà wọn ní ọ́fíìsì fún ìpolongo fún ipò ààrẹ tẹ́kọ̀ọ́ náà fẹ́ lọ fún onídìbò ọdún 2027 ìyẹn wáyé ní irú ilẹ̀ wa àbújá wọn ní bẹ́ẹ̀ báyìí sí gbàgbé wípé olùdé fún pàdé ẹgbẹ́ òsèlú ndc peter obi wọn náà wà bẹ́ẹ̀ báwọn yẹn sáré peter obi wọn ló ṣe ṣeṣeṣe kọjá pé òun àti ṣe mákindé wọn jọ ṣiṣẹ papọ̀ sí apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà tó dá padà fún àwọn ẹgbẹ́ alátakò pé ìwọ́sí dsm àwọn sì gbàgbé wípé olùdíje fún pàdé ẹgbẹ́ òsèlú nd peter obi wọn náà wà bẹ́ẹ̀ báwọn yẹn sáré peter obi wọn ló ṣe ṣeṣeṣe kọjá pé òun àti ṣe mákindé wọn jọ ṣiṣẹ papọ̀ sí ẹgbẹ́ òsèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ dá padà fún àwọn ẹgbẹ́ alátakò pé ìwọ́sí mákindé dsm ipò lọ máa ṣe nínú ẹgbẹ́ náà ojú ìwé kìíní ìwé ẹ̀wẹ̀dẹ́gbà gbélé wọ́n di guardian editors ẹ̀yìn náà kà láàrọ̀ lórí ìbò 2027.
0: ìwé ìròyìn inú telegraph náà mọ ọwọ́ gán láàrọ̀ tí wọ́n ń rọ́kọ̀ọ́kọ́ ẹsẹ̀ mi sínú ojú ìwé ìròyìn náà jẹ́jẹ́ mọ̀ pé wọ́n lérò nípa pé àwọn akẹ́kọ̀ọ́ wọn fẹ́ wọlé padà lọ́sẹ̀ tó ń bọ̀. àwọn nǹkan tó jẹ́ ohun èlò ẹ̀tọ́ ẹ̀kọ́ wọn lọ́mọ àwọn gbogbo nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àti alábàtọ́ tó ń fi kaharun tí wọ́n ń kọminú wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ohun èlò ẹ̀kọ́ tí wọ́n fẹ́ rà wọn nígbà tí wọ́n dọ́jà wọn lọ kọjá bẹ́ẹ̀ o wọn ní àwọn owó yìí tó yẹ bí àwọn nǹkan kéékèèké bíi báàgì sùkúù

0: orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kúrò lọ́wọ́ ibà. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ló mú ìkéde ṣe ti gbọ̀yìn.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórí ìsebẹ̀ni mo fẹ́ ra jà rẹ̀. Ó àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé
1: má fani lákòyà o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Mo rọ́rọ̀ Divine Kings ló yẹ kó o rò. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: A jọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni o. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn. Ọ̀rọ̀ ìsebẹ̀ Divine Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Divine Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti amọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: ẹgbẹ́ ìjọba kí wọ́n sì ràn lọ́ gidi fún àwọn aráàlú lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ kí ẹlẹ́dà àwọn ọmọ wa lè máa ṣe àdúrà fún wọn ṣebí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa lọ àbí olúyege ọjà àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni láyé olóògbé ọbáfẹ́mi awolowo ọjà àǹfààní rẹ ó dàbọ̀.
1: Àfàrà mọ́nà ọbẹ̀ láti Èjìgbò ìwà tí ọ̀dà ni àwọn alákòóso ilé ẹ̀kọ́ ń hù sí gbogbo àwọn òbí lórí bí àwọn ọmọ ṣe fẹ́ wọlé yìí o gbogbo nǹkan wọn ló ti gbó lórí àmọ́ kí àwọn ìjọba bá wa gbé ìgbésẹ̀ tó nípọn lórí àwọn iléèwé nítorí pé ìnira ni ó jẹ́ fún àwọn òbí torí pé kò rọrùn láti rí àwọn owó tí wọ́n gbé lé àwọn nǹkan tí wọ́n ń tà yìí o wọ́n dẹ̀ tún ti fi owó kún owó iléèwé kí ìjọba gbà wá o god bless Èjìgbò god bless Mondé fẹ́.
0: Òbí àtàlágbàtọ́ a máa kó oríire pẹ̀tọ́ ẹ̀kọ́ padà òbí àtàlágbàtọ́ lórí àwọn ìwé àti yúnífọ̀mù kakí tẹ́ tọ́ka sí àti ìwé àjákọ àti ìwé kíkà gbogbo ìrọ̀rùn náà nìkan bá dé o pàápàá jọ bẹ́ẹ̀ sí láskópà ẹ bá ní gbé ìgbésẹ̀ rẹ̀ kọ́ mọ́ kàn pa fún ẹnikẹ́ni pé báyìí ni kò ti lọ ra àwí bí wọ́n bá ti rọrùn fún òbí àtàlágbàtọ́ ni ó ti lọ ra àwí fún àwọn ọmọ rẹ̀ ọmọ yóò ṣoríire ọba adéyẹmí àjàsọ lásìdíwà ṣètò ní gbogbo káfọta.
1: Àríre má kà tún lè ṣe lu mùsìn kò sóhun tó burú kankan nínú kí àwọn òbí ra ìwé ẹ̀kọ́ lọ́dọ̀ ilé ẹ̀kọ́ tàbí kí wọ́n lọ rà á ní ilé ìtajà ìwé tó wà níta ohun tó ṣe pàtàkì ni pé ọmọ náà gbọ́dọ̀ gba ìmọ̀ tó péye kí ó sì lóye ohun tí wọ́n ń kọ́ nínú àwọn ìwé ẹ̀kọ́ náà ìdí tí ọ̀pọ̀ àwọn òbí fẹ́ máa ń fẹ́ ra ìwé ní ilé ìtajà tó wà níta ni pé iye owó wọn yàtọ̀ tí àwọn ilé ẹ̀kọ́ bá lè wo ọ̀rọ̀ iye owó àwọn ìwé náà dáadáa kí wọ́n sì wọ ọ̀nà láti jẹ́ kí ó rọrùn fún àwọn òbí láti rà á mo gbà pé ó máa mú kí ọ̀rọ̀ náà rọrùn fún gbogbo ènìyàn god save nigeria arìnrìn àkọ́kọ́ tó lè ṣe ló ń ṣe gbígbà ló èkó àjùmọ̀ṣe ni.
0: Ilé ètò àfọbàjẹ́ wa ti ìlú ìjẹ̀gùn ọlẹ́mú táírù àlì àkú oríire fún tàwọn ọmọ wa yìí ntẹ́gbẹ́ wọ̀ láàárọ̀ tó yà mí kọ́kọ́ já kì í wípé kò sì rí báyìí láyé jọ̀hún ìwé tí mọ̀lúfù bá lọ yẹ kí tún jí ó lè lò ó lè ṣe yẹmẹ lásìkò tá a wà ṣùgbọ́n ẹ mọ́ kàn pa fún òbí àtàlágbàtọ́ pé bí báyìí ni kò ti lọ ra ìwé o bí ọba ti rọrùn kó kálukú ọ lọ ra nǹkan fún
1: ọmọ rẹ. ẹ káàárọ̀ ẹ̀yin akàròyìn orúkọ tèmi ni mrs abimbola ọ̀gá tíṣà orúkọ mi ni mrs abimbola ọ̀gá tíṣà ẹ jọ̀wọ́ ṣé olùkọ́ kò ní jẹun ni kí a tó sanwó olùkọ́ bóyá olùkọ́ làwọn.
0: Ọmọ yẹ
1: ọmọ bísùrù mo ti ka jílẹ̀
0: fúlẹ̀ wọ́n ṣe fúlẹ̀ náà olókùn wa pẹ̀lú aláfàdà rẹ̀ ti kí ni ṣe ọ̀
1: ṣe wọn aṣa lọ
0: nísùrù ọmọdátọ́ mi lórí
1: orúkọ mi ni mrs abimbola ọ̀gá tíṣà ẹ jọ̀wọ́ ṣe olùkọ́ ò ní jẹun ni kí a tó sanwó olùkọ́ owó láti pààrọ̀ àwọn ohun tí ń bẹ nínú first aid box àti ohun mèremère tí yóò mú kí ilé ìwé dùn wò bẹ́ẹ̀ sì ni ìjọba kì í ran ilé ìwé aládàáni lọ́wọ́ kálukú ni ó mọ bóun ṣe ń ná owó láti fún àwọn ọmọ ilé ìwé ní ẹ̀kọ́ tí ó péye láti gba olùkọ́ gidi professors kan ni
0: mama àbò nílé ìwé aládàáni
1: àti gbọ́rọ̀ yín
0: o sì sí nígbà tó tún ẹ mú arúfà ọfẹ mú kéde kí ni
1: sí ọ
0: ọmọ wí àyè káwùsùn adéogun bọ́nà bábọ̀ láti lu mùsùn lórí àwọn ọmọ ilé ìwé atọ́kọ́ padà sílé ìwé padà lórí aráàwé ara yúnífọ́ọ̀mù ara kákí àti gbogbo ẹ mọ́ kànpá fún ẹnikẹ́ni o pàápàá jùlọ láskópà ìgbésẹ̀ tẹ́ ń gbé ọ̀dà tó ti ìpínlẹ̀ èkó.
1: aroma láti ayé tó rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fíṣà.
0: tísà
1: fíṣà ni ọkọ yìí.
0: Imamu pẹlu ori edokun baba oke lati sasogun tade iwa iberu ọlọrun ba lo ndamu awọn ile ẹkọ wọnyi takula gọsi foke.
1: kọyẹ kori bẹ o aluwala ologbo ni ọrọ aṣe kamọra aṣọ ni aṣẹ kamọra aṣọ nílẹ̀wé àti ìwé inú ọgbà iléèwé ọ̀pọ̀lọpọ̀ aṣẹ yìí iléèwé aládàáni kí ìjọba mójútó ètò ẹ̀kọ́ dáadáa nígbàtí àwa ń lọ iléèwé tá a bá lo ìwé tí a bá lò àwọn àbúrò wa ló ń lò ó kò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo nǹkan kẹ́kọ̀ọ́ ló wọ́n ẹ ṣàánú wa o god bless ìlòbó ọ̀ṣun àríyáde sọ̀lẹ̀ ní ọ̀pẹ́ lẹ́hàn orísun bá rẹ̀ ṣàṣà.
0: alájà ọ̀sámọ́tò akínyẹmí wọn ní ọmọ ọba àkọ̀tún gbàdà bí aṣíwájú wọn níyàwó alágbòdo ọba adéjọbí rẹ̀ mú dàsírò wọn ní ìrọ̀lú ọba dé ọmọ bí mọ̀mọ́ mọ̀mọ́ ti di girama tí yaba ti ń pè ọkọ mi kó o ti rò ṣùgbọ́n òwúrọ̀ gbọ́dọ̀ ìyá àgbà bọ́ gbọ́dọ̀ ìyá àgbà àgbà ni. wọn ní láàárọ̀ ti tò ní àwọn òbí àtàlágbàtọ́ ẹjọ́ dákú ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn ilé ẹ̀kọ́ aládàáni ẹjọ́ rọrùn fún wọn rí àwọn ìwé táwọn ọmọ
1: wáyé
0: nílò. wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀
1: ìyálọ́jà gbogbo ọ̀rọ̀ nǹkan wọ̀nyí kò kan àwọn olówó

0: ìyà yìí àwọn tí kò ní wà gbogbo àwọn ìyà yìí àwọn tí kò ní ni wọn jẹ wọn jẹ ọpọlọpọ ìyà yìí kí ọlọrun ṣàánú wa kí ìjọba ṣàánú aráàlú pẹlú gbogbo nǹkan tí ogbe owó lórí epo wọn oúnjẹ wọn kò yẹ kó rí báyìí nàìjíríà pẹlú ìjọba ara wa yìí ìyà ń jẹ mọkúnlò kí ọlọrun gbà wá god bless arọdún and nàìjíríà.
1: Bàbá olóyè bam bam àbí kí lọ́kọ̀ ẹ̀ bàbá olóyè bam bam yọ mọ̀dá fún ọgbà mìíràn wẹ́rẹ́ wọ́n rántí kó bá wọ́n rántí kó bá ọ̀rọ̀ oúnjẹ náà ni màlúù fún ìta. Bàbá olóyè bam bam láti sáré ìgàmù orílẹ̀ láti sáré ìgàmù orílẹ̀ kò sí bó ṣe wù kó lè rí o nǹkan ìkọ̀wé ó ti wọ́n gógó ṣùgbọ́n kó lè bá rọ̀ wá lọ́rùn kí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n mọ̀ dákẹ́ lórí rẹ̀ o bàbá olóyè bam bam bẹ́ẹ̀ ṣe
0: Olóyè Ìjẹ̀lílì John Aboodoro JP ọba ilẹ̀ tìlú Ìjẹ̀lódó chairman coordinator Lagos State Balance Forum kí ọlọ́run ṣàánú fún wa ọlọ́run náà láà máa ra owó ẹ̀bẹ̀ sí kọ́ jẹ́ kí apá wa ká àwọn ọmọ wa kí ọlọ́run náà wá lọ láti rí pé a fi ètò ẹ̀kọ́ tó yẹ kóró kọ́ àwọn ọmọ wa àti ilé ẹ̀kọ́ aládàáni o àti ti ìjọba o ẹ̀kọ́ ṣe pàtàkì kí ọmọ sá ti kó ti ní ẹ̀kọ́ tó péye a máa wá ké sí ọlọ́run pé kó fún wa ní owó tá a fi gbogbo kọ́ta àwọn ọmọ wa wọn bá sọ pé ká ra aṣọ iléèwé níléèwé o wọn bá sọ pé ká wá ra nǹkan yòówù níléèwé kí ọlọ́run sá ràn wá lọ́wọ́ ohun tó ṣe pàtàkì nìyẹn torí pé ẹ̀kọ́ ṣe kókó ọlọ́run ràn gbogbo òbí pátápátá lọ́wọ́ gbogbo òbí tó bá sì tọ́jú ọmọ pátá gbogbo náà ni ẹ jèrè ọmọ láṣẹ Èdùmàrè olóyè Ìjẹ̀lílì John Aboodoro JP ọba ilẹ̀ tìlú Ìjẹ̀lódó chairman Lagos State Balance Forum.
1: Mubarak Daud láti ìlú Aṣeéṣe wọn ní ìpínlẹ̀ Ogun mo ń gbádùn iléeṣẹ́ Bond FM lọ́pọ̀lọpọ̀ lórí àgbéyẹ̀wò fún ti tààrọ̀ ti tòní mo rí mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọn ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n wọn gbọ́dọ̀ kan pápó bí àtàlágbàtọ̀ bí ọba ti rọrùn kó kálukú lọ ra nǹkan ìwé fáwọn ọmọ rẹ̀ ẹkùn iṣẹ́
0: Ọláwọ̀dé Emperor from Ẹ̀gún kò yẹ káwọn iléèwé aládàáni máa mú àwọn òbí láti máa ra nǹkan èlò iléèwé lọ́wọ́ wọn Ọlábọ̀dé Emperor ló tẹ látọ̀rẹ̀ gún.
1: Àṣìṣe kọmọ́dà fún igbó ọba ní ìpínlẹ̀ yìí alàgbà Adéwálé Salam wọn ní ìrọ̀rùn gínà ní ìrọ̀rùn ẹyẹ o ìkan ń pa yìí kò ṣeé ṣe fún òbí àtàlágbàtọ̀ torí òbí àtàlágbàtọ̀ gan-an gbọ́n wọn ò mọ̀nà láti fi kan sí èkejì wọn ò wo ibi tí ìwé bá ti rọrùn wọn rà fáwọn ọmọ
0: lọ́wọ́ bọ́ àlọ́. Ibrahim Ọlábàmíjẹ́ ọ̀tá rodò orílẹ̀ agẹgẹ pé ètò Mr. Tunjẹ Ọlálẹ́kọ̀ọ́ pẹ̀lú Adéníjọ ọmọ ọ̀yẹ́ ẹlẹ́kọ̀ọ́ àgbéyẹ̀wò tó rọ̀ yìí nípa ọ̀rọ̀ iléèwé pẹ̀lú ètò àtiwọlé àwọn ọmọ àti nǹkan èlò tí wọ́n nílò àti nǹkan èlò tí wọ́n nílò pàtàkì jùlọ kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run síwájú kí wọ́n jẹ́ kí nǹkan èlò wọn dínwó sí títà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ God bless Nigeria kí rèé o.
1: Alhaji Alhaji Basiru Kehinde Asisatu Oja sọ pé wọ́n ní bọ̀rọ̀ kìíní ti ìlú Ìkọ̀tún àtòkèrè báyìí lójú ti mẹ́kun sùn káwọn ọmọ tó wọlé lèmi ti ń gbìyànjú díẹ̀díẹ̀ fún àwọn ọmọ mi yóò rọrùn fún kálukú àdúrà wa yóò gbà.
0: Olóyè Soliu Babájídé Adá Àjọ̀nà Maclabi One baálẹ̀ ńlá òkè odò ẹ kú ètò pẹ̀lú nǹkan ti ẹgbẹ́ ìwò láàárọ̀ yìí ohun tó máa ń kọ mí lóminú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ́ pé wọ́n pàdánù ẹ̀kọ́ wọn ò lè tẹ̀síwájú mọ́ torí pé ọwọ́ òbí ọ̀ká àti máa lọ sí ilé ẹ̀kọ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn olórí ilé ẹ̀kọ́ pàápàá jùlọ ilé ẹ̀kọ́ aládàáni kán máa wò ó ṣe kán wò ó pé ìlú ò fararọ irú àsìkò tá a wà yìí kí wọ́n jẹ́ kí nǹkan wálẹ̀ dáadáa bó bá jẹ́ pé aṣọ ọmọ ti gbó nǹkan táwọn náà lè fún ọmọ ní aṣọ lọ́fẹ̀ẹ́ ni pé kí ọmọ àbùwá sílé ẹ̀kọ́ wọn sá mọ̀ pé tí ọmọ yìí bá jáde ilé ẹ̀kọ́ ó máa rántí pé ilé ẹ̀kọ́ wọn lòun ti jáde ọlọ́run ran gbogbo wa lọ́wọ́ o ọlọ́run ran gbogbo àwọn òbí lọ́wọ́ ọlọ́run sì máa ran àwọn ilé ẹ̀kọ́ náà lọ́wọ́ olóyè Soliu Babájídé Adá Àjọ̀nà Maclabi One baálẹ̀ ńlá òkè odò.
1: Kókó ní iléeṣẹ́ bọ́dọ̀ mi náà lọ jẹ́ kó ń tẹ̀síwájú àtẹ̀jísẹ́lé lógún bíi kòtò omi ṣùgbọ́n ń kà wọ́n ní Alhaji Samsudeen Ajimomuya láti Somolu Global PRO Nursery Fighting Society of Nigeria NASFAT wọ́n ní tíra sọ púpọ̀ lọ́rọ̀ mi nǹkan o wọ́n ní láàyò káàlìfò láwù nàfsán lá òsè háhà wípé ọlọ́run ọ̀gbẹ́rù tó lé
0: ọlọ́run ọ̀gbẹ́rù yàrá pé ó mọ̀ tó lè ṣe ẹ̀kọ́ta yìí ó wọ̀ ọ́ mọ̀ kí ó dé
1: àjọ pàdánù ẹ̀
0: ọ̀gbẹ́rù àlùfàtà
1: ọ̀gá àbáwọ̀
0: pàdánù ẹ̀ tó gan
1: nígbà tó ti ìdẹ gan sọ pé ó dìgbà àti tójú bá dé kò tó sọ wọn dáa
0: olóhùn ní jẹun àti bá dé gan ó sì rí orí pígbà mọdé ló ń ṣe
1: ẹjẹ olóhùn ọgbẹrù tó jẹ kó lele wa lórí o àfẹ tó bá fọwọ ara rẹ lọ fà ká ṣe níwọn bá ṣe bó ti mọ ẹlẹwàá sàn.
0: kọmọ pé kéwé ò tó nǹkan tó fẹ bá kéwé
1: tí mo ń yọjẹ tí mo ké nǹkan.
0: àhà tó ṣe ó lágbà wọn nígbà lórí àgbàdo ha. Ó náà ni pé kí a gbìyànjú láti gbé ìgbésẹ̀ tí ó bá rọrùn tí ó sì rọ ẹnìkejì wa lọ́rùn tori gbo nta ba se leni itan ni o pada da lola awon akeko to si njade ile eko ton a mo nkan ton le da lola eyin ile eko ba le gbonju ati ran awon akeko lo to iran lo na le se fun won o amo pe iran lo ni eko je fun agun iran le se fun awon akeko lati pe kon ma akeko lodo yin sugbon te ba le fi ran won lorun kun ni gbagbe yin ngba ti won ba de oke ti won lo olorun ran gbogbo wa lowo Nuruddin Kushew tunji olalekan lo ko mi kire o
1: mo bi o le gina nuruko temi je emura sise to ni ase re gan labu olorun ba yo ba ni wa won ma wa o se

iṣẹ́ tí mo fẹ́ jẹ́ láàárọ̀ ipò. Àmọ́ bẹ́ẹ̀ ń ṣe níbi kí n bẹ̀rẹ̀ sí ní kọrin àwọn orin agbára orin orí òkè. Pẹ̀lú àdúrà fún gbogbo àwọn ògo wẹrẹ wa. Àwọn ọmọ ilẹ̀ ìpínlẹ̀ kan mọ́mọ́ ti ìpínlẹ̀ River State Port Harcourt wọ́n ti wọlé ìwé lánàá. Ìpínlẹ̀ Ogun mi mọ̀ bóyá àná ni wọ́n wọlé àbí ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n mọ̀ pé àwọn ìpínlẹ̀ Ogun àwọn ọmọ iléèwé náà ti wọlé. Ní Èkó, a lè sọ àwọn iléèwé mi ń bẹ wọ́n lè ní dandan àwọn máa wọlé ní àná wọlé. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa àti alágbàtọ́ à ń gbáradì fún ìwọlé àwọn ọmọ iléèwé wa ní ọjọ́ àjọ. Mo padà bọ̀ sórí ìyẹn ló jẹ́ kí n máa pé. Níṣe ló ń ṣe bíbí kí n bẹ̀rẹ̀ sí ní kó àwọn àdúrà láti fi bẹ̀rẹ̀ sí ní gba àdúrà fún àwọn ọmọ yìí. Àmọ́ kí n tó lọ sórí ìyẹn o. Lórí ètò ilé-iṣẹ́ Bond 92.9 lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ kẹjọ nínú oṣù kẹsàn-án. 2024. Bí aago 7 pẹ́ ìṣẹ́jú 37, 7:37 a.m. Mo kí gbogbo ìmọ̀ mi káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí ilé-iṣẹ́ Bond 92.9. Lónìí ọjọ́ obìnrin. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ Ìṣẹ́gun gbogbo obìnrin. Lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ Ìgbéde gbogbo obìnrin. Lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ Ìgbésókè gbogbo obìnrin. Lónìí Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ Àṣeyọrí gbogbo obìnrin. Lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọ̀nà lílà gbogbo obìnrin. Òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ tá a ṣílẹ̀kùn ire fún ìwo obìnrin tó ń gbọ́ mi. Àní lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ti Ọlọ́run fi ámí tó ṣe àmì sí àdúrà ìwo obìnrin pé a ti lónìí. Nítorí náà ìwo obìnrin tó ń gbọ́ mi lọ kó lọ rere. Nítorí pé òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Oṣù ilé tó ń dà àwọn obìnrin yẹn láàmú, ajá ilé tó ń dà ọ láàmú, èrè ilé tó ń dà ẹ láàmú, ẹlẹ́bọ lóògùn ilé tó ń dà ọ láàmú. Nítorí pé òní gun wọn. Lórúkọ Jésù ni o, bó dẹ̀ ṣe rí nù. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí gẹ́gẹ́ bó ṣe sọ ìṣẹ̀gàn. Àmọ́ mo lásàárẹ̀ nú wa létí pé láti àná mo bèrè lọ́wọ́ alukoro àjọ Lasma Alhaji Adebayota. Mo ní kí wọ́n lè bá abẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ Lasma Dr. Kari Oke. World Best Chaprapra GM La GS Lasma tó fìtàn balẹ̀. Àbí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá Lasma sílẹ̀. Ṣé wọ́n lè ṣiṣẹ́ dé kálà? Torí ìbẹ̀rù bójó gan inú fún àyàfo ò jẹ́ kí ọkàn wá balẹ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe lónìí. Àwọn adájọ́ ọjọ́ pé adá oṣooṣù yẹn o. Òní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe. Gẹ́gẹ́ bí mínísítà fún iṣẹ́ òde amojú ẹ̀rọ David Umahi. Wọ́n ṣe pá láṣẹ pé wọ́n lọ ṣe wọ́n rọ́pò kinní ojú irin tó bàjẹ́. Wọ́n pè ní replacement of expansion joint at Kara Bridge, ìyẹn Kara Bega Bridge, House Lagos Ibadan Express. Èmi ò mọ̀ bóyá àti lọ ni àbí àti bọ̀ o. Mi ò mọ̀ bóyá méjèèjì wọ́n fẹ́ pààrọ̀. Mo ṣàmọ̀ pé ìbá àjọ̀tún ìbá àjọ́sí wọ́n yọ ọkọ̀ sí ojú kan. Wọ́n máa ṣí ojúnà ẹ fún diversion fún contract flow ló ń jẹ́ bẹ̀. Bí mi bẹ̀rẹ̀ sí ní rojọ́ wẹ́wẹ́ kan, ó lè má yé wa dàbí alálànà tá a lè ságbà. Nítorí bá a fẹ́ bá a jù

0: ṣe pàtàkì lọ pé tá a bá ti ní àwọn ẹ̀ṣọ́ púpọ̀ bíi lastman bẹ́ẹ̀ àti àwọn ọlọ́pàá tí wọ́n pọ̀ nítorí ètò ààbò àwọn èèyàn wa àti ìmọ̀ bó ṣe máa rí mọ́ kàn fẹ́ bẹ̀ wá ẹ má jà kóra wa láyà sókè nítorí ẹ̀jẹ̀ ríru o lẹ́ẹ̀kan sí mo bẹ̀ wá ẹ má kóra yín láyà sókè nítorí ẹ̀jẹ̀ ríru o wọ́n máa ṣe ọ̀nà yẹn wọ́n dẹ̀ máa parí ẹ̀ lágbára ọlọ́run bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ sí ọjọ́ kejìlélógún ẹgbọ́n mi ọ̀nà ẹ lẹ máa ń gbà ẹ fẹ́ sọ nǹkan sí sà.
1: Bẹ́ẹ̀ni àti wọlé wá sí bí ilẹ̀ kárà ni.
0: Àti wọlé wá sọ́nà Lagos Ìbàdàn ẹ̀sìn òkè ṣáà ti jáde lẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ti jáde lẹ́kọ̀ọ́ yẹn òun ò lanu ni.
1: Àti jáde ṣékò ni ló lanu.
0: Ọ̀nà ọ̀rọ̀ ti dé méjì o àti wáṣíkárà ọ̀rọ̀ yín di méjì báyìí o. Ẹni sùrùsà èmi la tọ́kùn ètò ẹgbẹ́ sọ̀rọ̀. Ọ̀nà tí wọ́n fẹ́ ṣe ta bá ń bọ̀ láti Ìbàdàn lọ Sékòó ni wọ́n ṣe àbí ta bá ń lọ ọ̀nà Ìbàdàn.
1: Ta bá ń lọ Ìbàdàn ni ta bá ti kú nbẹ́gà.
0: Ẹ yẹnu pọ̀ ètò ti jẹ́. Ta bá ń lọ ọ̀nà Ìbàdàn ẹni sùrùsà ta bá ń lọ ọ̀nà Ìbàdàn ni wọ́n fẹ́ ṣe. Tótó pé ta bá ń bọ̀ Lékòó nǹkan kò ṣe bẹ̀rẹ̀ ta bá ń bọ̀ Lékòó.
1: Kò sí nǹkan kan wọ́n kàrí bí àwọn kọ̀ọ̀kan díẹ̀ ni ìbẹ́ ti àfi lọ.
0: Ẹ̀sà ẹ má gbàgbé Ẹ̀sà ẹ mọ̀ pé mi àti mo rántí o ti tọ́dún mẹ́wàá. Ẹ̀yin ni dispatch rider tẹ máa ń fún wa ní report nínú ikọ̀ traffic and basọ̀ àbí. Ẹ mọ tí mo ṣe ń gba ọ̀rọ̀ yín gbọ́ torí pé ọ̀kadà lẹ máa ń gùn gba ọ̀nà yẹn àbí mo pa lọ́sà. Ló yẹ kí n máa gba ọ̀rọ̀ yín gbọ́. Bí bá a ṣe ń sọ̀rọ̀ èmi àti yín kọ́ ni amojú ẹ̀rọ tó ṣe ibẹ̀ yẹn. A àdé ẹ̀rẹ̀ sọ bí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ pàtó. N tó ṣàkànṣọ́ fún wa ni pé àbẹ́gà níbi ojú náà bá àbẹ́gà níbi orí afárá yẹn níbi ẹnu irin tó lanu lórí afárá yẹn wọ́n fẹ́ ṣe. Ẹ má ti jẹ́ kémi àti ṣe àwọn èèyàn lọ́nà. Ọ̀tún ni wọ́n máa ṣe wọn ò ní ṣòsì. Ẹ já nígbàgbọ́ pé ìbá aṣọ ọ̀tún ìbá aṣọ bá fẹ́ ṣe méjì wọ́n máa ṣe contra flow ọkọ̀ máa kọjú síra wọn àbí. Súgà ẹ̀ bàkẹ́ ọkọ̀ máa mú àbí. Ọlọ́run akọ àmọ̀ṣe ọlọ́run adẹ̀ fún wa ṣe ọlọ́run aṣe nírọ̀rùn ara òní ni wá gbígbá ata ń gbé mọ̀ bàfò ẹja fọkànbalẹ̀ ata ń lọ redeem camp ta ń lọ ọ̀nà Ìbàdàn ẹja fọkànbalẹ̀ ọlọ́run fún wa ṣe ṣe jọ́sà. Wọ́n kó tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìfún wa láàárọ̀ yìí n ta ṣàgbọ́n pé òní ló máa bẹ̀rẹ̀. Ohun tó bàjẹ́ mi àti wọ́n jó òní ni pé bọ́yẹ pé dépin wọ́n bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n padà bẹ̀rẹ̀ ń jọ́. Alàgbàtúndé náà wọ́n tún pè mí lára àwọn awakọ̀ akẹ́nà yẹn nìyẹn. Alàgbàtúndé ẹ fẹ́ sọ nǹkan kan sí nǹkan tí bírọ́dà nìyẹn sọ.
1: Bẹ́ẹ̀ ni ojú ìgbà tí wọ́n fẹ́ bọ́ sẹ́gbẹ́ kejì yẹn ká ẹ̀pọ̀ pọ̀ tó ń jáde kúrò nínú ìkú lọ́jọ́ kan sọ̀fọ̀ nígbà yẹn lọ́jọ́ kí wọ́n sọ̀fọ̀ nígbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa fẹ́ ṣe ní orí tó máa fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn tó kọ́ máa ṣe fún ìgbòsí pé máa fún mọ́tò ní ọ̀nà méjì láti máa gbà lákòókò kan kékan tó wá ti fẹ́ fún ọjọ́ mẹ́ta wọ́n á padà mọ́ pàpà yìí.
0: Bá a ṣe ń tọ́nà lára ọmọ tọ̀ ọ́.
1: Ìmọ̀ ọ̀gbà wọn akọ́kọ́ kan kéré ẹgbẹ́ kan ṣe fi ọjọ́ mẹ́ta wọn padà ó pàpà ṣe ẹgbẹ́ yẹn náà. Òye náà ni nọ́mbà wòye náà ni wọ́n ní pé kí wọ́n wòye.
0: Ẹ ló ṣé pé wọn ò ní kàn ní sí ọ̀nà láàrin yẹn. Bá a ṣe ń tọ́nà lára ọmọ tọ̀.
1: Bẹ́ẹ̀ ni a máa tọ̀ náà
0: pé ṣe
1: mẹ́rin ni mọ́tò máa ń gbà
0: rántí tí ọ̀gá àgbà lasmani kọ́ ní sùúrù pẹ̀lú iṣẹ́ yẹn
1: náà.
0: Ẹ̀lú lọ́rọ̀ kan àwọn tó ń lọ ọ̀nà tó kojú sọ́nà Ìbàdàn ní sùúrù àkẹ́kọ̀ọ́ kan máa mú àwọn tó ń bọ̀ lọ́nà Èkó
1: kò lè mú wọn.
0: Ṣé ọ̀dẹ̀ ní sí àárín ọ̀nà yẹn débi pé àwọn èèyàn máa gba wọn wè lọ dí wọn lọ́wọ́.
1: Àwọn olóòtú
0: ti máa dún síbẹ̀ wọn ní jẹ́ka gómẹ̀ tó dà yẹn gbogbo aláfọ́ kúbẹ̀ yẹn gbà yẹn gbọ́
1: tí wọ́n ṣẹ́
0: dáadáa tó gbà kúrẹ́bẹ̀ yẹn gbà yẹn. Lọ́rọ̀ kan ẹni bá bọ̀ lọ
1: Ìbàdàn
0: báyìí kó fọkàn balẹ̀ kò sí tó máa dà á láàmú.
1: Kò
0: sí nǹkan tó máa dà á láàmú. Àwọn tó bá lọ lérò ẹ̀ la máa fojú nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bá lọ lérò ẹ̀. Àmọ́ ẹ mọ̀ tó bá wá sí mi lọ́kàn. Ẹni bẹ́ẹ̀ bẹ àwọn èèyàn láàrin sí méjì yìí ẹni bá le dúró níbi iṣẹ́ kó ẹni tó bá close lago mẹ́fà tẹ́lẹ̀ kó sọ dago mẹ́rin ẹni bá lè close lago mẹ́sàn-án tí gbogbo àwọn jáde lẹ́ǹkan ló gbogbo àwọn jáde lago márùn mẹ́fà tàbí lọlé gbogbo ẹ máa dí kò sí báyìí bẹ́ ṣe. Àmọ̀ràn mi nu o gbogbo àtàwọn gbẹmọ̀ owó bàfò ẹṣẹ́ Alàgbàtúndé gbẹmọ̀ owó bàfò tó bá ti di ago mẹ́rin ẹ bọ́ sọ́nà lé àwọn ago márùn-ún kò yẹ kó yà máa ṣèpàdé ọ̀pọ̀lọpọ̀ aláya àwọn àwọn ọ̀gá wa lè ṣe rédíò nàìjíríà bọ́ndẹ́fẹ́ nàìjíríà náà.

0: ko ta so e ri pe a se nbe lowo ara wa a nbe lowo ala gbatude to wa danfo a gbe lowo oga mi keji ti won wa okada ile ise kongila to gba se ko wa si radio ko wa salaye fun wa amo tori pe won e fe so won de mo pe ko si ni ah se gbogbo ala ma so fe fun yin gbogbo ta se gbogbo ta si ofe fun won ni won ojuse won lo ye ko ile ise kongila won pe kini ko ni pr ati media enlightenment idali left lawyer ara se to e ki won se niyan won de se pari pelu awon eso gbogbo amo pe pe ta ni o mu mi tori won mo pe awon kon be ta won ti fun ni je kuje ko se nten jo na awon si amo awon oni je oni lu oni fe o tu lo lo ti wa awon oni je ka ro wa la la si a ye ka won yo je ya la se sugbo ta se yi to nu afolo abe wa le nkan si ejo en ta le jo se niyan iwo to ba mo pe se lo ni la ago meji oso lo le iwo to ba mo pe se gba ago kan iwo to ba mo pe se gba pe laarin ose meji o le dogbon toro aye nbi se o se lati le o buruju wo to ba le pinle fu e si meji abi meta ko yi e ja se be ki ero ati lo ona badan ko ma po bo tin te e ma se mi gbo o asiko ti won le se re o to ma bi di osu kokan november ta be mu december bo ba don wewo ilu ariba kan ka ma so mi o ye ko ti ye yo to nu e dakun e je ka fi aye gba ijoba ma de fun o se lado olohun bo na o se ri leto ile ise bond 22.9 adupe gidi kan lo mama wa omo ba bin ade alade oke ti won je director Lagos operation gbogbo radio Nigeria ipinle Eko Gbenga Fatile alagba Gbenga Fatile ni general manager 9 won ni Mr Pilot giyanju ti ni ni awon eyan ni Lagos Ibadan express road ise oga mi ni mu je yen o oga mi alagba Gbenga Fatile ise yen ni mu je yen sa ara o de ni ni awon eyan wa lagboro Olorun to na te ba len to nbo lati Ibadan se ko kaya soke te ba len to nlo na ona yen na ni won gba ta ti be last man ti won kun to ba kun awon trace Olo commander be mi mo boya egbon mi kan ti won pe mi jo ni na won se wa nbe o mu ya npe aji mo mu ya pe ona mi le po laaro mo fe ba ona ebu root mi de lijin soro mi de ti si oju agogo
1: ejo e soro ko ni de soro de se ejo to le da pada
0: o ya sa
1: e ti be daru ko ye oju won se bi pin kara la pa ni ka be ejo ton and our people ya mo ti che lati get ya won ti won se ise be yen ti ba si get mo in fact sunday ko da ti wa lo Imam Gafar
0: ni Ejipo. Ọjọ́ ẹ̀dọ̀ ni mo ń tàì láti wá àbáyé mọ́. Ẹ sà, ó yẹ kán ní ẹ̀ka tó jẹ́ alukoro PR department. Iṣẹ́ wọn rèé, ṣé wọn rèé, you can't just walk onto the road and start constructing without educating people, without enlightening people, without informing people. O kò jẹ́ kó rí bẹ́ẹ̀ sí. Ọlọ́run aṣáánú wa o.
1: Ẹni tó jẹ́ PR o, irú ìwọ̀n ní Lagos State àwọn minister of works yẹn gangan àágẹ́ẹ̀sẹ̀ náà because wọ́n ti fàtò ẹ̀ mọ́ ordinarily wọ́n ti fàtò ẹ̀ mọ́ because government bó ṣe máa rọrùn fáwọn èèyàn.
0: Ṣé mo tábà bá dárú ẹni yẹn sọ̀rọ̀ authority ni a ti mọ̀ pé ń tẹ́ni sọ tábà júwe ọ̀run ìwọ́n níbẹ̀ pẹ̀lú ṣe rí tó dóhùn rí ni.
1: Plan alternative route ó jáde bridge yẹn ó yẹ kó ṣe alternative route yẹn ó máa easy fáwọn èèyàn. Mo kọjá ń bẹ̀ sàn ọjọ́ kan bí ọjọ́ ọmọjú mo ló tó tó bá ń gbogbo tó bá fọ́ ọ̀pọ̀ ẹni o
0: tó bá fọ́
1: tó bá gba ọmọ agbá ẹni ìwọ́gọ́mọ́ rán jù
0: ní tó bá jáde tán wá wọnú ẹ̀
1: àwọn tó
0: ẹ̀sà àwọn kan bẹ̀rù kù wọ́n ń wá kú wọn rí kù má bá lu wọn jà má bá wọn láyà
1: wọ́n wá wọn rí
0: Ọgá mi sà, ìdọ̀bálẹ̀ mú wa sà.
2: Ẹ̀dọ̀ bó bí bẹ́ ṣe ń ṣàlàyé náà ni a ní ká tún fi kún àlàyé fún yín.
0: Èsì ọ̀gá.
2: Gbogbo àwọn ọmọ lásán àwọn ti dúró gbági sí gbogbo bẹ̀rẹ̀ báyìí sí mi ṣe báyìí sọ̀rọ̀. General manager wa ìyẹn Mr. Olarikan Bakaroke wọ́n ti di mọ́ last man personnel síbẹ̀. Then ní gbogbo àwọn iná tó wà yẹn pátá ní gbogbo Bega ní gbogbo ẹ̀ náà ti deploy àwọn high capacity low capacity towing trucks in case of any eventual. Then àwọn lásán bọ́s náà wọ́n ti position ambulance wọ́n everybody ti wà ọ̀nà ti wà ń bẹ̀. Bẹ́bí ṣe ń bá ń sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ ṣì já giri báyìí. Gbogbo ẹ̀ ṣì ń lọ báyìí bí aago mẹ́jọ náà fún ọ̀gá. Gbogbo everybody ti stand.

0: foundation. Kí ni nǹkan tẹ́ wá pín lọ́jọ́ sáré tó kọjá àwọn èèyàn olówó àbẹ̀mọ̀.
1: Àgọ́ta pípọ̀ rere ó pọ̀ jaburata a pín school bag pé nǹkan tó fi ń gbóúnjẹ lọ sí school full flat. A pé wọ́n a pé writing materials, exercise book, mindset, calculator, socks. Gbogbo nǹkan tó ń lò school ṣá òun a pé àwọn èèyàn ńláńlá tó dẹ̀ wá ń bẹ̀ ni a ní SSA to the president engagement honorable Moremi Ojoodu a ní ink governor wa lágbára ọlọ́run come 2027 honorable damiloya sunayan james àwọn náà wà ń bẹ̀ láti wá sí àwọn ọmọ yẹn hàn pé àwọn náà táwọn náà ṣe bẹ̀rẹ̀ náà ni torí grassroots ni òṣèlú wà a ní honorable kọládé alábí incoming house of rep a ní àwọn náà bẹ so a ní ìyá wa ìyá bari chairman bariga lcda ìyá ni wúrà chief mrs adedeji ọmọ pé àwọn èèyàn ńláńlá a ní super for a ní honorable modu super for budget àwọn èèyàn oríṣiríṣi ló wọ super for it honorable tunde akere àwọn èèyàn jankanjankan ló wùjẹ láti wá yá àwọn ọmọ yẹn sí torí a máa ń ṣe bíi nǹkan tó máa bẹ̀ wọn fún school ní táwọn náà máa dé school wọn máa rí ara wọn gbà ṣé wúrà náà máa jọ máa sọ
0: bí nǹkan ìwúrí
1: ní
0: ìgbaradì láti bẹ̀rẹ̀ sáà ẹ̀kọ́ mi.
1: Bẹ́ẹ̀ni adẹ̀pọ̀ lórí fún wọn kọ́kọ́ tó máa kọ báyọ̀ òdòdó tó máa kọ òdòdó
0: ẹnu
1: ọwọ́ yín olórí wà bẹ́ẹ̀ tó kọrin fún ọkọ̀ tó.
0: Ẹwú àmọ́ ẹlú ẹmú nu wọn rẹ̀ jẹ́ kọ́mọ̀ pé wọ́n ṣe pàtàkì àwọn ológun orílẹ̀-èdè nàìjíríà.
1: Àwọn ológun ọ̀la bẹ́ẹ̀ ni.
0: Má nínú àdé yín ládùn nǹkan tẹ pín fún àwọn ọmọ mẹ́wàá péré tẹ pín àwọn mẹ́wàá tẹ pín yìí. Pé ọ̀dọ́ bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu President Federal Republic of Nigeria àwọn ni wọ́n kó kalẹ̀ fún kẹ́ máa pín fún wa ni àbí.
1: Ọkẹ́
0: ẹ bá láwọn
1: ọmọ 2000 plus.
0: Ẹgbẹ́ méjì ó lé.
1: Ọ̀dà 2000 plus àwọn wà ń bẹ̀ lọ́lẹ̀ fẹnu sọ́lẹ̀ fún ọlọ́lẹ̀ ròyìn ọ̀dà 2000 plus. Gẹ́gẹ́ bí tẹ́ sọ pé ṣé bàbá wa ló fún wa èmi tẹ́ bìlíìfù pé bàbá gọ́ṣì máa fún wa lówó tó bá yá.
0: Lágbọ̀nà lọ.
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi yìí SSA náà civic engagement ni gọ́gán sanwó-olú appoint ni àṣẹ tó
0: ribiribi
1: tá ẹ̀kọ́ ètò wa so kí ni àwa náà lè fi give back to the society yìí fi lọ fún wa torí wọ́n ní ìyàn tó bá mi owó yẹn
0: fún wa yìí kẹ́ni lè ṣe míì
1: fún wa wọ́n ti fún wa lọ́pọ̀ tún ní báwo náà làánà wọ́n lè
0: yìn sọ padà faraàlú nífẹ̀ẹ́ mi ìlú rí
1: wọn wọ́n lè yìn wọ́n láti ara wa
0: ìgbà
1: tó bá di ńlá sọ báwa náà yà ní láti torí ìgbà táwa náà ń dàgbà gbogbo àwọn challenges tá a rí nìyẹn
0: tó
1: ṣe ti fún wa ní ẹsẹ̀ yẹn àgbà tó tó bá tún yá ìjọba tó wà ń tà ń sìn yìí tó bá tó rí nǹkan tó bá tún fún wa ní higher position a tún máa ṣe jù
0: bẹ́ẹ̀ lọ lápapọ̀ kò mọ̀ láàrin ìṣẹ́jú kan kí ló dé tó yẹ pé sómolú àti bàrígà nìkan lè wá lì kí kínní mọ ìpínlẹ̀ èkó èéṣe tẹ́ ẹ̀dábẹ́kúta tẹ́ ẹ̀dẹ́ làrú ẹ̀ẹ́dẹ́mọ̀ lè tún bàdàn ẹ̀dọ́ṣogbo ẹ̀dẹ́dẹ́.
1: Ókè ṣe sà tábà wíkà òkò sí ọ̀tọ́ máa fún lọ́kọ́ tó ní roko sọ́ba bàrígà sómolú ọdún sìn bámi jìláwà ibi tó bí mi sí. So growing up mo mọ challenges mo mọ bíi tí bàtà dé ń ta wọn níbẹ̀. So bí ṣe bóun a ti gbé káàkiri ọ̀dùgbà tá a gbé a lọ sí Morocco yìí tá a ṣe ní last 2 years Mayon Barracks Morocco la ti ṣe tó dẹ̀ tó ń da Yaba local government. Ibẹ̀ la ti ṣe ní 2 years. So àwọn tí wàá tún lé tí wàá pa ọ́ pa kí ló dé ibi tó ti dé ẹlẹ́lẹ́ ìfò dẹ̀ promise wọn pé iye ẹ̀yí o mo máa gbé padà a ti ṣe ní Island náà. Ní SCD wọn ní Island àti ṣe náà bọ̀tí ilé gangan leléyìí.
0: Ilé láti ń kẹ́sọ̀ lóde.
1: Láti ń kẹ́sọ̀ lóde. Ibi tí mo dẹ̀ ti máa ń dìbò ni èmi dẹ̀ ní fẹ́ràn ọjọ́ ká pè wọ́n bọ̀dà kọ́ ní kí ló ṣe ládùúgbò ẹ̀.
0: Ọmọ àlè ní fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀.
1: Ládùúgbò ẹ̀ tó àwọn ló máa gbárùkù tì mí ẹ̀ dẹ̀mọ̀ pé olóṣèlú ni
0: wá. Ọ̀lẹ́ ẹṣẹ́ civic duties the civic engagement àbíkan náà
1: ní àti duties àti engagement gbogbo àṣẹ papọ̀.
0: Ẹṣẹ́ ọlọ́run a máa fún gbogbo èrò gbà rere tẹ́ ẹ ní lọ́kàn ọlọ́run ajẹ́ kó wá mo ṣẹ́ ìgbà wá tún àríká máa retí mi báyìí.
1: Ọdọọdún ló tún di next year September.
0: Ọlọ́run a fún
1: iṣẹ́ every first week of September la máa ń ṣe.
0: Ọlọ́run a sì máa fún iṣẹ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá nílò ẹ̀kan sí iléeṣẹ́ orí Nàìjíríà àwọn náà máa ṣàtìlẹ́yìn fún yín lágbẹ́ ọlọ́run. Iléeṣẹ́ Bond 92.9 kò sí àsìkò mọ́ lórí ètò àwọn láti máa lọ. Ẹ dákun gbogbo ẹ̀yin obìnrin yìí mo láti gbàdúrà fún yín o ẹ dákun táwọn ọmọ ibà ń tòsí ẹ̀fọ́.

0: wole o won ni oro yi won ni fake ni o won ni ko isko awon oni oko se pelu e gege bi ro na se wa ro ewe won ni eni to je akowe ele ejo tribunal fele belemo o so di mo yi pe awon ko iwe apile kokon lati do gbe iselu All Progressive Congress ati People Democratic Party ti won tin dako arakunrin to wole na nipo nipinle osun pe oya a fe ba isejo ṣugbọn belemo so di mo pe awon ma ti awon iwe insita nigba ti asiko ba to the guardian lo gbe laaro e
1: Bẹ́ẹ̀ni, ó lè pọn ó lè káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yọ lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàfara lè ní o.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lò ní ìbísí dára tó ní BNC capsule. Yóò mú òkè dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pípé, arúgbó atakébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, wàárọ̀ oorun sùn. Ewé àti igbó ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí. BNC capsule wà ní Christian Chris Pharmacy, Ìdúmọ̀tà. Gbogbo Pharmacy Bolúkẹ́, Microsem Pharmacy Sango, Fenos Pharmacy Atan, Chidex Ìdúmọ̀tà, Roma Pharmacy Ìkòròdú, gbogbo Pharmacy Ramsgate àti Jota Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ̀ o.

0: ẹṣẹ́ ọmọ àtẹ̀lé wa kà lọ o.
1: Gẹ́rẹ́rẹ́ lẹ́gbẹ̀ ẹgbà bá kọ́ ẹlẹ́yìn gẹ́rẹ́rẹ́.
2: Band FM.

0: Bẹ́ẹ̀ni ẹ wá nǹkan fìdílé ká ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbẹ tún máa gbọ́ ni sósì o. Bond FM 92.9 náà la wà láàárọ̀ tìní kókó inú ìwé ìròyìn tó ń tẹ̀síwájú. Mo padà sínú ìwé ìròyìn Vangard o. Mo tún máa ti ọ̀rọ̀ olóṣèlú. Ẹ mọ̀ pé 2027 bó ti wọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí àsìkò òṣèlú la wà yìí. Ló máa jẹ́ kí n gbọ́, mo máa jẹ́ kí n ka ọ̀kan tí ẹgbẹ́ òṣèlú NNPP tó wọ́n sọ yẹn New Nigeria People's Party NNPP. Wọ́n máa sọ láàárọ̀ tìní fún alàgbà Peter Obi tó fẹ́ dupò sí parẹ́ wípé Senator Rabbi Gbangba Sotto òun gẹ́gẹ́ bí ẹni tó jọ fẹ́ dupò tí ó jẹ́ Vice President yóò dẹ̀ ọ̀dàlẹ́yàn máa ní èmi kọ́ mo sọ ọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú náà ṣe sọ láàárọ̀ tìní kò ní wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù wọ́n ní tí ẹ̀ bá gbà ní 2023 nígbà tí alàgbà Rabbi Senator Rabbi Gbangba Sotto dupò sí parẹ́ tí Kádà rò ṣe wọ́n lórí wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú tó fẹ́ gbọ́ wọlé ń gbà yẹn wọ́n máa dalẹ̀ máa ní tọ́ kúrò ń bẹ̀ tán ní tó àwọn ò wá ṣe mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP nàbá tún dúró lórí náà tún bẹ̀rẹ̀ sí gbẹ ẹgbẹ́ náà kalẹ̀ náà ṣàtìlẹ́yìn fún wípé ẹgbẹ́ náà ó gbọ́dọ̀ ṣe èso rere lẹ́yìn ìgbà tí Kádà rò ṣe wọ́n lórí 2023 ó lẹ́ni tó ṣe eléyìí ó ti mọ̀ wípé bó bá tún wọnú ẹgbẹ́ mi nǹkan tí ó ti ṣe pé ó ní ẹgbẹ́ òṣèlú ADC NDC ó ní ìgbésẹ̀ tẹ ẹgbẹ́ òkùdé ẹ̀ka ọ̀tọ̀ ẹ bá ti rò dáadáa ẹ bá ti ṣe pàdé láàrin ara yín dáadáa kẹ́ tó sọ pé Senator Rabbi Gbangba Sotto máa yàn tó máa fẹ́ dupò kàngbà tó máa fẹ́ di Vice President nínú ẹgbẹ́ òṣèlú NDC ó ní bìkan ó nítorí pé kí ni ó ní bàbá yìí ẹgbà yìí nìkan bá máa ti èèyàn sọ́tún ká máa ṣèlérí ká máa mú ṣe olókun wẹ̀ ó ní àwọn ìgbésẹ̀ kan tó gbé ń gbà ní 2023 tó gbà òjò àtẹ́lù wọn ó lẹ́ni tó bá ṣe eléyìí tẹ́ bá tún wá sọ pé 2027 ó ní láìpẹ́ lájọ bọ́n ṣe ń wò bí bàbá ṣe ń ṣe pẹ̀lú gbèsè tó ń ṣe ó ṣe ṣe kó dẹ̀yìn kó gba àbẹ̀tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú náà tí 2027 bá wáyé o nígbà tó tún sọ̀rọ̀ dímọ̀ tó wà gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú NDC pátápátá ó ní kò tí ì pẹ́ jù ṣe bí 2027 ọdún tó ń bọ̀ ni ó lásìkò sì wà fún yín láti tètè wọ́n àbáyọ sí oní ṣùgbọ́n ẹ bá sì tètè tẹ sọ wípé Rabbi Gbangba Sotto máa yàn tó máa kàngbọ̀ pẹ̀lú alàgbà Peter Obi tó jẹ́ Vice President wọn ó ní àwọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kẹ́ lọ gbogbo àwọn àkọọ́lẹ̀ 2023 nígbà tí bàbá ìfẹ́ dupò sí parẹ́ tí Kádà rò ṣe lórí inú ẹgbẹ́ tó gbé wọlé ń gbà kó tó kúrò tó dá ẹgbẹ́ mi sílẹ̀ NNPP sílẹ̀ ó ní inú NNPP tó dẹ̀ gbà sílẹ̀ ó ní gbogbo àwọn èèyàn ló ti kúrò bẹ̀rẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kano ó láwọn tó wà tó yẹ pé wọ́n jọ bẹ̀rẹ̀ náà ti kúrò pé bàbá yìí gbogbo ohun tó ṣe inú ẹgbẹ́ náà kò bá ìlànà ẹgbẹ́ mu wọ́n kúrò bẹ̀ wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú mi ó lẹ tún wá sọ pé inú ẹgbẹ́ òṣèlú NDC ló tún wá bọ́ sí ó lẹ ti mọ̀ pé tó ṣe inú ẹgbẹ́ òṣèlú NPP yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ́ òṣèlú NDC ẹ tètè wá pọ̀ lọ́kọ̀ fi ṣàdá kó tó di pé 2027 ó wáyé ẹgbẹ́ òṣèlú NNPP ló ń sọ fún alàgbé Peter Obi kó tó di pé ẹ tètè wá ọ̀nà àbáyọ sí inú ẹgbẹ́ òṣèlú NDC ó ṣeé ṣe kí bàbá yìí kó bẹnu àtẹ àbí kó kúrò lẹ́yìn yín ètò òṣèlú kó tó dé ní 2027 nínú ìwé ìròyìn Vangard ni mo ti rí kà láàárọ̀ tèmi.
1: Ti Guardian náà mo wà láàárọ̀ yìí mi ń bẹ lọ bí òṣèlú o jẹ́ ń gbọ̀dọ̀ àwọn agbẹ̀bí lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n. Nínú ìwé ìròyìn The Guardian láàárọ̀ yìí bó ṣe sọ di mímọ̀ wọn ni ẹ̀yin agbẹ̀bí o tẹ́ wà nílé iṣẹ́ ìjọba àbáwọn nǹkan tẹ́ tẹ́ wà ní ìtàdá ni dípò kẹ́ máa fara mọ́ àwọn tí wọ́n bá lóyún tó fẹ́ bímọ pé tí Muhammed gbà tẹ̀ ń ṣe ni ẹ wá mú àwọn nǹkan míì kẹ́ mú mọ́ṣẹ́ ọwọ́ yín gẹ́gẹ́ bó ṣe wà ní ìwé ìròyìn náà láàárọ̀ yìí wọ́n rọ àwọn agbẹ̀bí pé kí wọ́n lo àǹfààní tẹkinọ́lọ́jì tó wà lóde òní kí wọ́n fi kó iṣẹ́ ọwọ́ wọn pàápàá jùlọ kí wọ́n lo àǹfààní ìtọ́jú àwọn èèyàn nílé kán fi ṣe ìtọ́jú kán fi kún iṣẹ́ ọwọ́ wọn kí wọ́n lè máa rí àwọn owó díẹ̀díẹ̀ míì gẹ́gẹ́ bí income wọnú yàtọ̀ sí owó oṣù àbó tó ń gbà lẹ́nu iṣẹ́ tí wọ́n rí o gẹ́gẹ́ bó ṣe wà ní ìwé ìròyìn náà láàárọ̀ yìí wọn ni tí a bá lọ sílẹ̀ òkèèrè ẹ máa rí àwọn agbẹ̀bí wọn ṣe ń gbádùn ní ilẹ̀ ibẹ̀ tó jẹ́ pé tí wọ́n sì ní iṣẹ́ wo ni wọ́n ṣe agbẹ̀bí ni wọ́n mú wọn mọ́ra wọn ríṣẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ tó wọ́n ti kẹ́kọ̀ọ́ bòye tàbí tán ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa èyí ìpè yìí wáyé níbi ètò kan tí wọ́n ṣe tí wọ́n pè ní Career Growth Summit tọdún 2026 èyí tí àjọ kan tí wọ́n mú àwọn iṣẹ́ agbẹ̀bí gbòòrò nílẹ̀ Nàìjíríà tí wọ́n dá sílẹ̀ pàápàá wọn ni kọ́ lọ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nípa àkọsílẹ̀ nípa iṣẹ́ wọn kí wọ́n lè jẹ́ pé àwọn náà lè bẹ̀gbẹ̀ mọ̀ pẹ̀lú àwọn òkèèrè wọn ni tí ẹ bá wò àwọn ìṣòro tó wà láwọn agbègbè wa ní gbèríko tí àwọn èèyàn níṣòro àwọn àìlera tí olùgbàpá àwọn obìnrin nípa ìgbà ètò ìbímọ wọn ni tí àwọn agbẹbí bá ní ìmọ tó péye lórí èyí wọn ni wọn lè máa ṣètò ọjọ àwọn èèyàn lábẹlẹ kì í ṣe pé nọọsì tí ò gbà pé ò kẹkọọ gboyè tó máa mọmọ sábẹ o wọn ni kẹ má ṣe ṣe bẹẹ wọn ni pé ṣùgbọn ká wá ọnà àbáyọ pàápàá kán wá ìmọ kún ìmọ àwọn agbẹbí káwọn náà lè bá ti ilẹ̀ òkèèrè mu nínú iṣẹ́ wọn kán lè máa rí àwọn owó míì yàtọ̀ sí owó oṣù tí wọ́n ń gbà o ilé wa ní The Guardian tó jáde lónìí.
2: How are you?
3: Wonderful.
2: father's gift to his child is to give them not just the house, but a home. A place where laughter bounces off the walls and a place they can always come back to, no matter how hard life knocks them to their knees. Funny thing is, I didn't grow up with that. It was always one landlord today,
3: open this door, I said,
2: another tomorrow.
3: Get out of the house.
2: Owning a home always felt like something meant for other people. I mean, other people, not me. So when I heard about the rent-to-own policy by the Lagos Home Shongote this one, I thought it was just bar talk. But then another friend talked about the homes in Badagry. Same thing. A colleague mentioned Igorodu. Before long, these weren't just conversations anymore. They were actual keys in people's hands. Just like that, hundreds of families had already moved into new homes from the Lagos Homes, Shongotebu Phase 1, Igbobo Housing Scheme, Tokbo Housing Estate, Cutland Villas, Ileki, to Ajara Housing Scheme. Then I started noticing every few months there was news of another housing project. Projects in Shongotebu Phase 2, Egon, Igodo, and Ekbe were already on the way. That was when I made my dream a reality and quickly grabbed one of the units at Penn Cinema Agege. For the first time, owning a home didn't feel impossible, thanks to the affordable home ownership opportunities created by the Lagos State Government. So now, I won't just be handing over a house to my children. I'll be giving them a place they'll always call home. Babajide Olusola Soyomi, giving Lagos a home.

0: se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon egboji to njade lati ile ise temi tayo tribe medical nigeria limited ti won se lona igbalode ti ajo nordat ti fowo si okan lara egboji be ni north castle ti okike re nkan de kare aye to n bani lowo egbogun ara to n san ni orikerike ara to n do ni ibadi to n fa ni so ibadi pe igbaro ko ro ni gorogo keyan ma idagba to nkan ko ti ma tepa keyan ma le rin lati opo nkan de ikeji keyan ma rin kege kege bi arugo orukun to mi tete ki ati bere tabi dide soke ko di gbon ti ko north castle ni egbogi teyan le lo ti yo tun royin e pelomi north castle o wa ka akiri awon pharmacy ati chemist ladugo yin
1: agbe o fo pa yajo are o lo abiru kiti e ni gan eni ko wa ndi oro mi ori ara re ni o mi ru o
2: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
1: egbon ara o mo so mi iso ara nfa mi so ori keri ke ara ndu mi ibade to wi igbarugo je temi ilerin ogbo na kan se keji ma
2: are ara ni ogun teyan le lo ko royin e pelomi bo se dara to ni mustive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o e lora mustive capsule ke ma ta kebe kebe pada
0: ile ise ti metal tribe medical nigeria limited lo nse mustive capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 egbogi mi ni bnc capsule ti okike nkage to ngba ni lowo ara to nta ni tabi to yun ni nkan to rin tabi buni je kakakiri ara paja paja to muni lowo lese bnc capsule o wa kakakiri awon pharmacy ati chemist ladugo yin
2: ore mi won ni nkan ma rin kakiri ara e bi kokoro tabi bi aran ara to ma yin o leyin iwe egbe kan ara e ma nputa itai ija fara lewu o
1: ore mi paja paja nko iso ara fifa so owo atese to nkuriri kuta itai
2: gogogogo ogun teyan le lo ko royin e felomi bo se dara to bnc capsule yo mu okin de ba ara to nta ni ara to yun ni isan ara to ti re aji pepe arugo atakebe paja paja wa bigba nkan to npuni je tabi rin kakiri ara yo kora oju amole kedere aro orun sun ewe ati igbole wa ni won fi se bnc capsule jade ajo nordat si fowo si
0: ile ise ti metal tribe medical nigeria limited lo se bnc capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434
3: eyin olugbo mi egbogi gbera tan aba capsule to nje karo okunrin ko po kipon ki daada to nse ole okunrin di alagbara koda awon iyawo le won ma ra fun oko won beratun aba capsule o wa kakakiri awon pharmacy ati chemist ladugo yin
4: beratun aba capsule igbogi ibile ta fi ojo pipe se iwadi e lori kilo nfa atara okunrin ki popopon bo se ye a se beratun aba capsule jade ki aya okunrin le ti gbagba beratun aba capsule an lati leyin akon to ba fe se bi ati ko gbadan saki okunrin alokunu daada a le saki ti ba pa se di alagbara beratun aba capsule okunrin nikan lo wa fun o
0: bi ayipada ko ba si leyin ojo meji kan si dokita re o
3: to eyin eyan mi egbogi mustard capsule ti mo so saju o wa ni Chris and Chris pharmacy idumota o wa ni gbogbo pharmacy boluke o wa ni Michaelson pharmacy sango famous pharmacy atan tidex idumota roma pharmacy ikorodu o wa ni gbogbo pharmacy ramsgate ati juta pharmacy isheri roundabout mustard capsule wa ni awon pharmacy ati chemist o wa ni oshodi moshe ikeja oju elegba ikorodu ojota ketu ikotun epe aga ipaja ayobo mustard capsule wa ni command isheri apapa pagba iju isaga pestak agboju leki aja ojo iyanaba abuni egba agbado igando bariga mustard capsule wa ni ilu ifo ijoko atan owode ediroko agbara ijebuode ijebobo abeokuta ilaro sagamu ibafo mustard capsule wa ni epokia surulere ejigbo Maryland, Amu Ward of A, Mafoluku, My Two, Ulule Shawanilu, Kulowa ni number 119, Ipaja Road, Chofunde Bus Stop, Opposite Union Bank, Agegenilu, O, Roy Bani Sorowani 08103369434. Le Kansi 08103369434. Ibikibi Tebatiri Mustive Capsula, Eliri BNC Capsule, Ati Beratun Haba Capsula, Ambe. Ile ise ti metal tribe medical nigeria limited lo se mustive capsule bnc capsule ati egbogi gberatan aba capsule jade o wa kakakiri awon pharmacy ati chemist ladugo yin ajinde ara yo ma je o
5: o Omo Nigeria, ewo le wo wa ka bo so ko wa le se bodo fem 92.9. Leni Tuesday, ojo isegun, iwaju na la ma lo pelu asa lawara bi. Papa julo yan ko muro yele na tori pe o kan mi gbangbangban. Ni ti awon obinrin wa ti won gba ifeso se lana, o wa je idojuti yi pe won fe yin wa lele pelu meji si odo. Iko Spain ni gba wa ntinu teyin lai le o ti tele. Ni won to fi luwa, o koja be. Labala akoko, abala ekeji. Debi pe possession yen koja be gan. Koda, kora ki gagbe le gba won bi meji ototo ni won gba tawo ri gbaju eyo kan sulo laarin ife sosen na to do wa so pin sugbon meji sodo na lo pada yori si o bakan na akoni mo gba so pe a ni afokan bale a si ni ife sosen bi meta ni waju pe dudu na lo so so labala be pe awon ija antama bi ti won mo labala awon afese ko afese ya pari ija mi nbo loro dedede tori pe Tyson Fury o ti se ipenija fun Alexander Usyk pe lai pe lai jina oun fe ki ija mi tun waye ni November odun yi na ni
6: lẹyin
5: to ti ko lu o lo won o fe tun mo pe
6: se iya o ti
5: ya se ni bibo ni o n fe mo ko je o ju pe ni dandan pe se iya to gboro wa laarin awon meji pe o lu ohun nipa si gangan sugbon ti iya ba to ya ko ni ma le oni ma le si en to lu e la o ko le keji a mo to pa se labala
6: de lẹyin yen na awon ti Alexander Usyk awon na ti da lohun pada pe ko si nkan to jo be tori ohun o nta si Alexander Usyk lona bi meji ni akoko na Alexander Usyk wa nu awon trainer Anthony Joshua ohun de wo pe bo se nse pe pe won ti mo ibi ti won ma ti pada ja ija yen ohun wo pe ti Joshua ba ti se tan igbe ki ohun tanu si Usyk ki Usyk ba le wa gba ija yen sugbon eyan to ohun ti to ti ba ja le meji o nu e lala koko o nu e lele keji ki lo ti fe lo gba fa ki lo
5: gba na Usyk le ti daro lasiko ta wa yo se ile
6: awon trainer e lo ti koko ba awon kini e lo ti o ti koko ba Joshua kini soro na pe o si nkan to je koko gba gbe yen na o si kankan to wa nbe
7: be gba pa bo 92.9 to ba to asiko Ibrahim yo ki wa dada yo si daro ko re amo je kin ko si lenu kin so pe emi o mo bi to ti gba e to so yen o pe lara awon akonija ti inu iko abi kin pe ni akonija keja aku ese bi ojo Anthony Joshua ni Alexander Usyk rara o emi ori bi to ti ka o me re bi to ti ko pe de boya lokun aya e lokun ro be o pe boya coach ni Alexander Usyk lo je si Anthony Joshua
6: aku ko ya do si trainer o
7: trainer
6: bi nsin wo se dodon ni ko je ko gongongongon sugbo wa lara awon to nko tori ko si ba ri be se Alexander Usyk o si ni
7: coach ya do si trainer English lolo tori pe eni to nko na ni abi en to ba train ni nko na ni
6: eh na
7: o lo ti ba so eni je Anthony Joshua lo be fun pe trainer won ni Alexander Usyk bi gba to n ba Anthony Joshua loruko je
6: o ba loruko je
7: awon mejeji abeseku bi ojo ni won everywhere champions awon mejeji lo to Alexander Usyk o nu Anthony Joshua ni e meji abi ototo amon tori pe wa je ore ni igba ti Anthony Joshua lo ki Alexander Usyk ni orile ede e ni Ukraine lo wa ni anfani lati lo gym e lo bi da bi gba to pe gbogbo fọrọ ta wo yen o nko o da bi gba to pe ti ba ki eni le mi le mole joni le lo alejo le mole ko le mbo titi ko mole joni le lo Ibrahim wo lo ma so npe bayi ibi bayi lo ma sun bayi la se ton television bayi awon television ko wa to pe to ba ton ko ni show ko ma fọ gba lori mi awon no sa mo wa ko ni ko ni le ko tap ele meji to ba tap ele bo je ma ri ni e amo sori nkokon ti o so ti mi o gboro tu wa ja riyan ti mo ri bi oro nbe ni pe o daru mo mi lo gila ni kan leyin ti Anthony Joshua to lo si odo Alexander Usyk ni ibi to je ilu e to gba lalejo ti awon ebi atara e to kikabo to de ti wa mura won lore lati gba yin bo nkan to ba je ti Alexander Usyk Anthony Joshua ki bi sere mo lo je ti Anthony Joshua Alexander Usyk no ki bi sere mo lo ti ja ko agala ti Alexander Usyk to ja pelu Egofik abi nkan koda ngba to wo subu ni ipele lekeji inu Alexander Usyk ba je pe ki lo ti Joshua amo nigba to wa ya inu Alexander Usyk wa dun pe Anthony Joshua o jawe olubori ninu ijapo akata yin ibi ti mo wa lo gangan re je ki awon ara ile kun mo eleyi pe eyi to so nipa Tyson Fury pe to ta si Alexander Usyk pe awon iko onimo ero abi iko kape ni iko abalu so ro e awon media team ni won da lo bo se ma sabari ni ma gba pe Alexander Usyk lowo lo bayi o ti jowo awon igba nkan iyen belt kan ko se to ati jaja kan lowo yi Anthony Joshua tasibuli wa be fun ijapo akata eleketa ti o re ki se tutun ta mo si trilogy ma tabe laarin Deontay Wilder ati Alexander Usyk trilogy waye emeta won do da Deontay Wilder ati atasipuri náà ni ẹmẹta ni wọn jọjà ní àkọkọ wọn gbé ta omi àbí ẹkẹjì taisipuri lu àbí àbí ẹlẹkẹta ẹlẹkẹta taisipuri náà tún wá lu torí náà òfin gbàláyè nídìí ìbẹ̀ṣẹ́
6: fún yóò ṣùgbọ́n ìyẹn ìyẹn omi wà ń bẹ ilé yìí ó nọ́lẹ̀ méjì
7: bẹ́ẹ̀ ni orísọ ó wà lùsùn nọ́lẹ̀ méjì yẹn kò sófin tó bá sọ pé kò lè
6: gbẹ̀rẹ̀kẹta
7: àmọ́ nǹkan nínú ohun tó gbé kalẹ̀ tó fi pé anthony alexander usyk ní bí akọni jà àbí ká pè ní trainer tó pè náà fún anthony joshua wọ́n ní pé àwọn ìgbaradì ẹ̀ training ẹ̀ bẹ́ẹ̀mí díje ni ó ti training ẹ̀ wípé ohun tó kó bá moses tama nìyẹn moses tama lè jà àmọ́ ẹ̀mí ò yí láti pẹ́ lórí ìkànnì ìjà yẹn lárí tó bá ti ìgbà tó dé ẹni tó bá jà philippe govic ó ní ní òun ti kọ́kọ́ wò pé bó ṣe ń ju òun òun ṣubú lẹ́ ní ìpínlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ second round bó ṣe ń ju òun lẹ́sẹ̀ bó ń ju òun lẹ́sẹ̀ yìí òun wá rí pé òun rẹ̀ agbára ò gbé láti wà ní orí ibẹ̀ yẹn fún odidi wákàtí méjì mẹ́ta òun ti rí pé tó bá padà rẹ̀ tán òun á ṣe wàá ṣe kí ni òun á gbé tó ń gbé ohun tí ọ̀gbẹ́ni wá nìfi jáde tó sọ pé gbogbo àwọn ikọ̀ tó bá mo sì tá máa jà tó bá ṣiṣẹ́ pọ̀ kó lọ́jọ́ wọn ṣẹ́ nìyẹn torí pé wọ́n kọ bá ṣe ń jẹ̀ṣẹ́ wọn ò kọ níbẹ̀ mi díje ọ̀tọ̀ ní ká ja ẹ̀ṣẹ́ ọ̀tọ̀ níbẹ̀ mi díje anthony joshua lè ja 12 rounds alexander usyk ó lè ja 13 rounds mi ìmọ̀ bóyá fún sọ á ja ìpele ẹlẹ́kẹta nítorí pé tírẹ́nì tó ń ṣe tírẹ́nì pé kí èèyàn gbé nǹkan kókó ti rẹ̀ dípò kó jùúlẹ̀ ò ní jùúlẹ̀ wà á takú ti pé àní ẹ̀ tẹ́mi bá máa bọ́ kó gbọ́ ó máa ń jẹ́ kí ẹ̀mí wọn yí wọn wá pẹ́ bíi ti màálù bíi tẹ́sìn wọn wá pẹ́ lórí ibẹ̀ yẹn ohun tó padà ṣẹlẹ̀ láàrin yẹn láàrin torí náà taisipuri náà gbaradì fún nǹkan báyìí ó ti ṣàkíyèsí pé ibi tó kù sí nìyẹn pé ó padà rẹ òun pẹ̀lú atunjúlẹ̀ lẹ́ẹ̀mejì òun náà wá lọ sáwọn eréje kan tó bá ṣàkíyèsí ó máa ṣe fídíò ẹ̀ níbi tó ti ń ṣe exercise tó máa sáré káàkiri ó ti wá nígbà pé pẹ̀lú tó ń ṣe iyo tó máa padà kójú alexander usyk ó ṣe tóun kó ń padà náà kó ń padà sí the world undefeated heavyweight champion ohun tó jọ ń lépa nìyẹn legit champions league alẹ́ ni o
6: alẹ́ ni
7: a nílò ibrahim máa gbaradì láti fún àwọn ìwọ̀n tébùn yẹn ta lé òní àtọ̀ lálo máa tó wọn lẹ́nu wò ìfẹsọ̀sẹ̀ tó máa wáyé lálé òní ìfẹsọ̀sẹ̀ tó máa wáyé lálé ọ̀la àmọ́ àwọn agbábọ̀lù ikọ̀ chelsea kan wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan o àti ti padà tún díẹ̀ díẹ̀ ibrahim mi wà láti wá tako chelsea
6: o
7: àmọ́ wọ́n ní ìgbà táwọn gbá ìfẹsọ̀sẹ̀ pẹ̀lú arsenal àwọn àṣírí kan ṣe àwọn tún sí àwọn lọ́wọ́ gbogbo àṣírí la máa sọ ní orí pápá born 92.9 lẹ́nu lára àwọn agbábọ́ọ̀lù ti ikọ̀ super eagles ti lù tán kelechi iye ìrìnàjò ni mi ìmọ̀ bóyá ìgbà sí mi lẹ́nu ṣé ẹnusu ṣé ìlẹ́jì ṣé kelechi iye ìrìnàjò ṣo ti tán.
6: Kò tí tán
8: ni pé iṣẹ́ pé tọ́mọ ẹ̀bọ̀ ó tán fún àti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ orílẹ̀-èdè nàìjíríà nítorí pé bóòlù nàìjíríà ẹ̀mí àti iṣan ló máa fi gbá ṣùgbọ́n lórílẹ̀-èdè tọ́kì ló ti ń gbá bọ̀ lọ́hùn igi súnmọ́ igi yẹn ó rọ̀ lọ́rùn wọ́n ń parí iṣẹ́ fún dáadáa lórí pé kó ṣàwọn àjù sáwọn ni lásìkò táwa yìí ló wà ní nàìjíríà wà á ṣiṣẹ́ lójú àmì fúnra ẹ̀ náà ni o wà á sọ pé wà á jà fún bóòlù láti àárín lọ síwájú kó tó lè rí bọ́ọ̀ sọ́kọ̀ ní nàìjíríà ni yàtọ̀ síyẹn ibi wọn máa fi pé ó bá ju bọ́ọ̀ sáwọn ó gba ìwé gba ìwé gba ìwé báyìí kò jẹ́ kí ẹnu kò lórílẹ̀-èdè nàìjíríà inú àwọn ọkọ̀ yẹn lé pé bọ́ọ̀lù yẹn wà á ṣiṣẹ́ ti ọkọ̀ ara ẹ̀ láti ja
7: ọkọ̀ lè rí
8: gbọ́n tá a ṣe ń bá pa títí láti
7: fi láti
8: dérò bọ̀ lára promise yín ló pé ṣe báyìí
7: látàyè nàìjíríà
8: sí ni wọ́n ti ń pọ̀ bẹ́ẹ̀
7: tó ń bọ́
8: so ìfẹ́ yóò fi bẹ́ẹ̀ kún dé pé ká iṣẹ́ papọ̀ pé tí wọ́n ṣàtẹ̀yẹ ọṣẹ́ náà àjọ pin ni kò sí yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ni mo
7: jẹ́ bàbá nínú super eagles láti mọ̀ pé yorùbá lè rí ẹ̀ má pàṣẹ
8: fún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni rí
7: hausa lè rí
8: ẹlẹ́yàmẹ́yà
7: àti kí ni owó nínú super eagles láti wò pé hausa méjì gbọ́dọ̀ wà nínú
8: tíìmù
7: yẹn yíbo gbọ́dọ̀ jẹ́ méjìlá yorùbá gbọ́dọ̀ jẹ́ méjọ níbi ò lábẹ́ ṣe yẹn dà ṣé ọlábẹ́ máa pé tíìmù jọ
8: nìyẹn
7: bẹ́ẹ̀ni super
8: eagles
7: ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ́ta ọ̀rọ̀ super eagles ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ibo gbọdọ jẹ méjìlá yorùbá gbọdọ jẹ mẹjọ sáwùsá gbọdọ jẹ méjì tó túmọ̀ sí pé tí ibo tí ò bá tó bá rí agbábọ́ọ̀lù ibo tí ò bá dá tó agbábọ́ọ̀lù
8: yorùbá tó túmọ̀ sí
7: pé mẹjọ yẹn wọn ò ní fún láǹfààní yẹn wọn á fi ibo sí ó mọ̀ dágùn wọn gbá torí pé ó jẹ́ ibo orí wa bẹ̀ ẹ wà ní super eagles ní ìdúró lọ tí oníkàáńkù lọ rẹ̀ àdúntọ́ pẹ́ ya ibrahim sáré dárúkọ ẹ lẹ́kùnrin ẹ̀kọ́ àlọ́ sọ́dọ̀ tó kàáńkù lọ tá a bá padà dá mọ́ tábíọ̀ sí ìjọ
6: ya. Ibrahim Ọlálékan IB Sports lè mí jẹ́
7: bẹ́ẹ̀.
8: Legit ni gẹ́gẹ́ bí aṣọ àmì ẹja dókè náà wọ́n gba
7: ẹ̀kọ́ legit
8: gan gan tó ń lọ́dún sọ láwùjọ yẹn.
7: Olóòtú lórí pápá Súnjí Theophilus Ifákórèdé Ọlálékan Ìjìómẹ́sọ̀ àgbàlá òjò lóṣèkìní.

Bond FM 92.9 wa ni asiwaju aki eyin lolufe wa aki eyin baba iya mama egbo aburo te wa nile ti en gbo wa abi ni bi ise yin agbadura pe ise yin na ko ni di ise o bi ati lo nilin ti awon ta ma je ohun ti o je wa a oni pade e o adupe lowo ya mo riri yin pasaki julo en te nse ipolowo oja yin bi ina ni tan owo yin anti ati won ko lo awon eto wa ta go meso baba ti bu gege bi ise wa tajudin ajadin oju elegbo wa bi ẹjẹ kan ọdaràn tè ní àkọtún yóò mú àti tí ìgbòyìn tí ní máa yàtọ lásìsì ìdágo méjìláàbọ àwọn àwọn ètò tó kù wá sí ti ìgbòyìn akíyìn o àwọn nìkọkọ la wà ń bí àwọn ìkú wa náà wà ń bí tí àjọ wà níbí ní ẹlẹkàjẹ ká lè ṣe bond fm 92.9 ìkẹjà òkè òkè làwọn máa lọ tèmi sọ pé aago akíyìn olè orúkọ mi kẹlẹ ẹnìkejì mi orísòkè adéníjì pẹlú akẹkọọ wa tó wà ń bí ní báyìí jálọba tajudeen ajani ojú ẹlẹgbàá lórí ètò ẹdẹkùn wa.

0: oju ele gba omo wa nile oko la tokun eto e ba wa do mo ka fi ti wa ni ai pe ti laruge e dekun iwa o da
1: stop the cry the cry
2: ako ojo meta kan gbogbo lo nfe to e dekun o daro Bonabele 2.9 náà ni mo wà tájú ní Nàìjíríà ní lórúkọ ọmọ ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbà kan. Ẹni tó ní kí lóòótọ́rọ̀ lóòótọ́ nìkan kí ó gbé bẹ̀ bá ṣe rí láyé ẹsẹ̀ fọ́mọ ni ọ̀rọ̀ ègún ni kì í ṣe pé. Kí n tó tẹ̀síwájú lórí ètò yìí torí ká tó débi tá à ń lọ bí tá à ń lọ lákọ̀ọ́kọ́ dé. Mo kí kábíyèsí ọba tìlú Èkó, mo fi kí gbogbo orí adé pátápátá tó ń bẹ nílùú Èkó pátápátá porogodo. Mo fi àwọn olóyè onífìlà funfun kí gbogbo ìjòyè ìjìgbara àlẹ̀kẹ̀ lọ́rùn. Mo kí ẹ̀yin baálé ọkọ̀ ìlú. Mi ò gbọdọ̀ gbàgbé ẹyin ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́pàá ni mo fi kí gbogbo ẹ̀ṣọ́ pátápátá. Mo dúpẹ́ mo tọ́pẹ́ dá lọ́wọ́ yín. Torí bíbá àṣẹ bá ń ṣẹ̀ tí bá aláwọ̀ bá ńlá kò sọgbẹ́ tí mo fẹ́ dá. Mo ti ń talẹ̀ yín tọ́ kó mọ̀ bá dẹrùn onídìí. Mo dúpẹ́ mo tọ́pẹ́ dá gidigidi. Irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín o. Ẹ̀yẹ́ ń dẹ́ lè mo dúpẹ́ tẹ̀ ń bá kọ́ ọmọ olùrádò káàkiri ẹ̀ṣẹ́ Ọlọ́run Olódùmarè yóò kú fún aná ọmọ náà wò orí wọn ò ní dàrú wèrè mẹ́fà ò bàlújẹ́ Ọlọ́run mẹ́jẹ kí ti wá wà ń bẹ̀ ni. Ẹ ráyé àmì ọlọ́mọdé tèmi wà ń bẹ̀ o ẹlẹ́dẹ̀ mọ̀ gbọ́n sókè tó kẹ́ tọpẹ dẹrẹ rí ọlọ́mọdé àká wá bá mi pé ẹbí mi ni kì í ṣe bí ọmọ tó rí òun ọjà ẹni ọmọ yìí pé tòun ò ní wáyé láì má ní àkòrí ṣùgbọ́n kẹ́ tó gbọ́ àkórí ètò tòní ẹ má gbàgbé láti gbé polówó ọjà wa ẹ rí pé ẹmọ ta wàràwàrà bọ́ mẹ́ta tí ń tà ni tèmi ni pé ẹmọ tàjà yìí pẹ̀ fáráàlú kẹ́ ẹmọ bá gbọ́ òkúta torí tẹ́ ẹ bá yẹ̀ fún òòrùn yóò tẹ̀lé rẹ̀ di bínibíni ó bíni bèrèbèrè ó padà bèrè ó lè gbowó ẹkú kó fi ṣe nǹkan ẹ̀rìn bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ẹni tó torí àti ṣèkà tó káyàn ọ̀kan ogun bá jẹ lọ ọgbọ̀n ń jẹ ẹ bọ̀ o ọgbọ́n kan ló ń dá tó fi lu jìbìtì àkàbá ló lógún ọdún àfòrò ló lọ́gbọ̀n oṣù lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní wọ́n bèrè wọn o kò sọ́gbọ́ tó fẹ́ dá ẹ pè mí sórí nọ́mbà mi 08023094983 08023094983 Tájú dínà àjà ní lórúkọ mi ẹni tó bá fẹ́ o lè fojú ẹlẹ́gbà kun àkọ́rí ètò tòní kòǹgẹ́ Yorùbá mà kárè lédè o Yorùbá kárè lọ́nà kòǹgẹ́ ni ohun rere tó o lérò tẹ́lẹ̀ pé o lè pàdé ẹ̀ kòǹgẹ́ ni ohun búburú tó o lérò tẹ́lẹ̀ pé o lè pàdé ẹ̀ ẹ̀dá lè ṣe kòǹgẹ́ oríire ẹ̀dá sì lè ṣe kòǹgẹ́ ohun búburú kòǹgẹ́ dá fùgbàgbò lórí ìrìn ẹsẹ̀ ẹ̀dá ìrìn ẹsẹ̀ rẹ ni ó tiẹ̀ lọ síbi tó ti ṣe kòǹgẹ́ rẹ o ìrìn ẹsẹ̀ rẹ ni ó tiẹ̀ lọ síbi tó ti ṣe kòǹgẹ́ aburú kòǹgẹ́ ọlọ́gbọ̀kú lórí ìwà tẹ́dà bá hù láyé ìwà rẹ ní jẹ́kẹ̀dá ó ṣe kòǹgẹ́ oríire o ìwà aburú máa ń jẹ́kẹ̀dá ó ṣe kòǹgẹ́ aburú ni ẹnì àwọn ọ̀nà làákò jẹ́lọ jẹ́ mọ̀ yìí pé bí bàbá olówó ṣe ń jáde lọ mo kàn pàdé wọn ní tó fẹ́ bọ́ sínú ọkọ ni ibẹ̀ náà ni ó mọ̀ ti dá mi lóhùn ibẹ̀ ni mo ti ṣe kòǹgẹ́ oríire tèmi pé kí ni mo kó bàrà mo yá nígbà orí bí yàsílẹ̀ o bóyá kì í ṣe wọ́n ló wá lọ ni òní má délé wí ẹni ọ̀hún kò rí nǹkan tó nira ni ẹ bá rìnà ṣe kòǹgẹ́ oore ni ó mọ̀ láyọ̀ ẹ bá rìnà ṣe kòǹgẹ́ aburú ni ó mọ̀ yìí pé nǹkan tó nira ni kí ni wọ́n mọ̀ tó ń jẹ́ kòǹgẹ́ oore kí ló mọ̀ tó ń jẹ́ kòǹgẹ́ oore àṣẹsílẹ̀ àwọn òbí ẹni wọ́n ti jìyà sẹ́yìn kí wọ́n mọ̀ jọrọ̀ lókù ọjọ́ àwọn olùdáyé ná tí búrìjì rẹ tó ṣe èyí àṣẹsílẹ̀ bàbá ìyá rẹ ni wọ́n ti làkàkà wọ́n ti gbìyànjú àmọ́ tí kádàrá ò ṣe wọ́n lóore nígbà yẹn bí wọ́n wá ṣe kòǹgẹ́ oore máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ o ọmọ tó lòun ò jìyà rí níṣẹ́ tó ń dáyé ṣé kò mọ̀ wípé bàbá òun ó ti fi gbá àyà fọ́kànmu ni ẹlòmíì ti ṣe kòǹgẹ́ alábàápàdé obìnrin tó sọ́dọ̀ lórí rédò ní ó ti pa bẹ́ẹ̀ dèyẹ pàtàkì láwùjọ bóyá ni irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti fẹ́kẹ̀ láàárọ̀ ọjọ́ rí tí ẹ ti ṣe bí náà ti ń ṣe léwé ó ti làbíṣègbó ṣe ń la ìrókò tó gbàbọ̀dè tọkọ ti yàwó kò mọ̀ pé ẹyẹ ẹ̀gà tọpẹ̀ to ba do wo po mi o je ko won ori mo bura olorun wa wo iwa aya ti e le de baba re lo ba fe se konge alaanu obere oninu didun obere rere alakara ti o ta e o wa pade eleko ari nkan je alakara oni ta we eleko osi lo lo ogbon oni fe da si afi kun wojo fi nuko nuko fi mo ki o fi koluko ki o fi mo sokan ori to gbe ni gbe ni ori to gbe ni ni balawo re koni aja re to wa fola mi na tu jeun wallahi talai iwo ti se kongori re ni ti enu ko ma joko mo yo luku o ti succeed ko ya mo bo se maintain luku se mba so ro mi ye yin se n tele popo ida se se kongere ba lo po ida ma se konge aburu kọlọ́run ma fi wá se kòǹgé aburú níta wa o kẹ́sì máa wó o mú fún òsì níbi ìjà tí wọ́n jà lánàá yẹn o mú fún ìwo àní lásìbọ̀n ẹ̀sù kò sí níbẹ̀ ó kàn se kòǹgé ìgbà tí wọ́n kó wọn ni o kọ́lọ́run ma fi wá se kòǹgé aburú ṣé iṣẹ́ ọwọ́ ẹ ìrìn ẹsẹ̀ tiẹ̀ náà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kágbẹ̀ wá gbéyàwó ó ní sọ kó díwọ́ se bere yi to tin se latesi ni oni ko wa ko last born is with o ti kere wa buru ti e e to tin se late iwanu ani fese si ki se re ani lago elomi n pade ti e n ko oro yara oro re ti di bamayi last born is ma ba yi loku bo bonu e so m lucky ija ti won ja ladugbo temi bo nitori e bo ba n gbo o pade ni ti e bọ́lọ̀ yìí tó yẹ kéèyàn bẹ̀rù fún ni o ẹni o bá sẹ̀ tó bá sọ wípé ó pàdé oní tiẹ̀ ó tètè máa bẹ́ kó tó lọ mọ́fà gbára rẹ̀ mi jẹ́ o ejò tó ń lọ́pọ̀lọ́bọ̀ oní ẹ̀ lè ṣe déédé ọdẹ o yóò ṣe kọ̀ǹgé orí tiẹ̀ lẹ́sẹ̀ ògbèjì gbogbo ẹ̀ ló máa ń gbàdúrà pé ọlọ́run jẹ́ ń ṣe kòǹgẹ́ aláàánú mi kí n pàdé aláàánú mi kòǹgẹ́ owó kòǹgẹ́ ọ̀la ọlọ́run jẹ́ ń ṣe kòǹgẹ́ rẹ̀ kò sẹ́ni tí mọ̀ǹdàlá òwú iṣẹ́ ọwọ́ ẹni ò jẹ́ kó ṣe kòǹgẹ́ rẹ̀ o iṣẹ́ ọwọ́ ẹni ò sì ṣe kó ṣe kòǹgẹ́ ìdàkejì àgbà tó rò fọ́ ẹ̀ka fọ́mọnìkejì bó pẹ́ títí ọmọ tiẹ̀ náà jẹ́ ń bẹ́ ẹ má máa ṣe o ìka òsùn ẹ má máa ṣe o ìka ọdá kòǹgẹ́ dàbí alábàápàdé ohun rere tàbí ohun búburú ni kòǹgẹ́ dàbí ohun tó ní tàmá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè ṣe kòǹgẹ́ o lè pàdé ẹ̀ yálà rere tàbí aburú fún àpẹẹrẹ ìwọ ọmọléèwé tó ti kẹ́kọ̀ọ́ jáde tó ń wáṣẹ́ nílé iṣẹ́ tó kọ̀wé ìgbanisíṣẹ́ sí ó pè ọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó kàn ṣe kòǹgẹ́ olùkọ́ kan tó ti kọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lórí àga ìfọ̀rọ̀wánilẹ́nuwò olùkọ́ yìí ó mọ̀ ẹ́ dojúdojú ìwọ náà sì mọ olùkọ́ yìí dáadáa ìwà rẹ tó ti hù sẹ́yìn yálà ní rere tàbí aburú ọjọ́ náà ni wàá kẹ̀sù ìwà rẹ o torí eégún méje ọ̀lẹ̀ mẹ́fà lọ́rọ̀ iṣẹ́ tó wà nílẹ̀ yìí tó fẹ́ ṣe ẹni tó bá súnmọ́ alágbára ni ó jẹ̀kọ́ o má jẹ́ kí n tẹ ọ̀rẹ́ mi ó ti ṣe kòǹgẹ́ ìwà tiẹ̀ lónìí bó bá jẹ́ ọmọ rere ni ọ́ nígbà tó wà nílé ẹ̀kọ́ ó ti sóríire bó ti ẹ̀ dìbò òun ti wọlé ìyẹni tó bá jẹ́ ọmọ rere ni ọ́ ni o olùkọ́ yìí máa rún párúsẹ̀ sọ́nà àti gbẹ́ wọlé ni o bó o jọ́kùnrin bó o jóbìnrin tó wá rí báyìí pé ọrọ̀ àgbà bí ò bá ṣe láàárọ̀ alẹ́ ní iṣẹ́ aṣọ̀rọ̀ ṣe làjà ní tájú òní sọ̀rọ̀ dànù lórúbá ní tó bá kù díẹ̀ kọ́ ọmọ olórí ó jìn sí kòtò mọ̀nàmọ́ná ọ̀tàn náà mọ́lẹ̀ fọmọ ọlọ́run ijó tẹ́nìkan jó tó fò sókè tó gbowó ó lẹ́nìkan jó tó fò sókè tó gbàgbá tì ẹni tó jó tó gbowó àyànmọ́ ẹ̀ tó jẹ́ kó ṣe kòǹgẹ́ rè ẹni tó jó tó ń gba ìgbá tì iṣẹ́ ọwọ́ ti ẹni o kíru ẹni bẹ́ẹ̀ kó ronú sọ́rọ̀ ara rẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe gan pẹ̀lú èròǹgbà rẹ sọmọnìkejì ní rere ìrìn ẹsẹ̀ rẹ láwùjọ tó ń lọ ọ̀rọ̀ ẹnu rẹ tó fi jayò pa a máa múni sí kòǹgẹ́ oríire ṣùgbọ́n ìwọ ẹ̀dá tó ò ní òtítọ́ kan lẹ́nu bó ti wulẹ̀ kó mọ alágàbàǹdebi ẹ̀dá ni ọ̀ ẹni tẹyẹ gbọdọ ma sa fun lọpọlọpọ igba ni ọgẹ pẹlu alagabange bi ẹda ti fi iyọ po iyọ oyinbo po mejele lara alaimọkanmọkan ẹda o si gbe mi ntiẹ bó ọba ti le sa fun alagabange bi ẹda o ti kọ lẹforiki si ni agbari rẹ nu o ti fun alagabange bi ẹda ni yara iwọ ati wọmbiliki wọbia ẹti jọ n fọwọ kọwọ rekere oloju kokoro o ni gbongbo ẹsẹ igberaga ni jẹ ki oloju kokoro ko se kongẹ iparun onise ẹbi mọ pe ẹsan n bọ lọjọ kan ṣugbọn wọn o mọ igba ti akoko tabi wakati ti awọn o se kongẹ ẹsan sọra fun oloju kokoro ẹda wọn buru ju mejele lọ maa sa fun oloju kokoro eniyan ma se ba jọ se ajọpin tori oloju kokoro ti lu ofin kẹwàá eledumare iwọ ọrẹ mi gbogbo fun oṣu karabata lati gbe ẹru to wuwo bi ọkunrin bi iwọ ba bara jẹ lakoko iya yoo soro fun ẹ ki ayọ igbẹyin ko to se konge rẹ ogboya oniṣowo ni jere amọ hilahilo ni oniye meji o ma n ba kiri eto eni bẹrẹ mo dúpẹ́ ẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó lórí ọ̀rọ̀ sófunde bus stop lágége láti bí ọdún tó kọjá la ti ń pariwo wípé bí 1000 meters ọ̀nà yìí ẹ bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n ti da granite lé lórí wọ́n ti smooth ẹ̀ kẹ́dọ̀dà sí lókù a kì í dúpẹ́ lọ́wọ́ aláṣekù bí ò ṣaláṣe tán abẹ́ bíríìjì pẹ́ǹsì ní màlágége ẹ dákun bàbá wa káyọ̀dé ọ̀pẹ ìfa àlá nílùú afárá ẹlẹ́sẹ̀ ń bẹ́ nǹkan tí ojú àwọn ìyá bàbá tẹ́ ti dàgbà tó rí láti sọdá lágún bí adé sí pẹ́ǹsìnìmà side láti sọdá láti pẹ́ǹsìnìmà side ságún bí adé nítorí wọ́n rí kọjá bẹ́ẹ̀ á wà sọ̀tọ̀rọ̀ àwọn obìnrin tẹ́ díwọ́ disẹ̀ sínú á sọ̀tọ̀rọ̀ àwọn obìnrin tẹ́ mú ọmọ wọn lọ sùkúù lunch bag food bag gbogbo ẹgbẹ́ inú gọ́tà ni tójò bá tó wá rọ̀ pabambari ó ní àwọn ọmọ olè bí ó ṣe rọjú kankankan bíi fúlàì ti dánfòrè ẹ̀kẹ́ mi dajẹ̀ kí omi ìlọ tí ẹ ti stitch ojú ẹ̀ tó ti bí ẹni tó pàdé opponent ní sáìtì ẹ ti dá wọn mọ àní ṣiṣẹ́ wọ́n ti ń gba owó lọ́wọ́ ọlọ́pàá nígbà tí ò wọ uniform lọ gba handset wọ́n gba atm wọ́n ní láti pè mí pé ojú ẹlẹ́gba abẹ́ bíjì pẹ́ńsìlẹ̀ tó máa ṣe bó ti rí bó ti rí nu táwọn aráàlú ń dojú kọ nìyẹn ẹ dákun táfárá ẹlẹ́sẹ̀ bá wà ń bẹ̀ kálukú lè mọ bá tiẹ̀ lọ bó bá lo fẹ́ lọ jalè lórí afárá ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ ọlọ́pàá lọ pàdé ẹ níbi kẹ́ pàdé ẹ ń bi ni ẹ bọ́ba bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀lẹ̀ kò foríko jẹ́ ń dókè lọ́nà nu kátàkárà yóò jẹun léwọ̀.
3: ó ti yá o gbogbo ẹ̀yìn arìnrìn àjò pátá tẹ́ ẹ bá ń lọ sáwọn ìlú tí wọ́n fètè kan wọ̀nyí mufsop moto ní ẹ máa bọ̀ ní nọmba 185 abẹ́òkúta expressway mufsop plaza ìyànà pàjà lagos ọkọ̀ ayọ̀lẹ́bá oṣogbo ọ̀yọ́ lautech gate fìdítì awẹ́ jobele akínyẹlé mọ́níyà ire gbọ̀ngàn ọdẹ omu seko oní ẹdẹ oṣogbo ire poli ikirun inisa kùkù kóńtà ìjàbẹ́ ìlàódò ẹ̀rinlé ọ̀fà àjàṣà ìpo òrò òkè onígbìn omu aran Landmark University Akoda Ede Owode Ede Ilorin Eyenkorin Ote Geria Limi Challenge Tanke Okeodo General Maraba Abuja Okene Lokoja Kaduna Kano Zaria Efe Shata Oko ni abe efe ferun ranse sawon ilu ti mo ti fete ba won yi o ya e ma pe awon ero bani soro yi 08062732066 tabi 08038484268 bóde tún jẹ 08038590064. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ kọ́lé kan ilé iṣẹ́ 30 acres of land wà fún títà ní ọlọ́mọ wẹ́wẹ́ orí gbàrígàn ẹlẹ́kọ road ìbẹ̀jù lẹ́kí lọ́bẹ̀rẹ̀ o 25 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń talẹ̀ lágbègbè yìí àmọ́ ṣá 15 million naira péré ni plot ilẹ̀ kan lọ́dọ̀ tiwọn pẹ̀lú global sea of o wow èyí pọ̀ o ilẹ̀ yìí dára láti kọ́lẹ́gbẹ̀ tàbí fi kọ́ ilé iṣẹ́ àwọn àǹfààní tó ń bẹ lórí ilẹ̀ náà ilẹ̀ yìí súnmọ́ Lekki free trade zone ìrìnṣẹ́jú díẹ̀ ni sí DC port Lekki ìrìnṣẹ́jú díẹ̀ ni sí Dangote refinery ìrìn ogún ìṣẹ́jú péré ni sí Lagos Calabar Coastal Road ó súnmọ́ ilé iṣẹ́ Dangote fertilizer fún àlàyé sí ẹ pé Austin sórí 08028062600 tàbí Mr. Goke 08023052750 survey plan àti global sea of owó wà lórí ilẹ̀ yìí olùkéde Afidomos Global Limited.
4: See something, say something. ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ ẹni tó mọ lè má kun àgbàjọwọ la fi sọyà àjẹjọ ọwọ kò gbẹrù lórí àjọ fijilanté púpọ̀ nàìjíríà vgl ló ń ké sí gbogbo aráàlú akf wọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó le dọmi àlàáfíà lóyún ẹ pé kọ́ máa daṣẹ̀ san ogun túnde tí wọ́n jẹ́ commander vgl lagos command sórí 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ̀sìn lè pe alukoro vgl lagos command bọ́lá odúz sórí 0803-436-3090 0803-436-3090 vgl see something say something olùkéde comrade bọ́lá odúz bọ́lá aka bọ́lá odúz láti gbẹ̀rí gbẹ̀.
3: Àǹfààní láre o fún gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ kọ́lé kọ́ ilé iṣẹ́ 30 acres of land wà fún títà ní ọlọ́mọ wẹ́wẹ́
5: orí gàrígàn
3: ẹlẹ́kọ road ìbẹ̀jù lẹ́kí lọ́bẹ̀rẹ̀ 25 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń talẹ̀ lágbègbè yìí àmọ́ ṣá 15 million naira péré ni plọ́ọ̀tì ilẹ̀ kan lọ́dọ̀ tiwọn pẹ̀lú global cfo wàá èyí pọ̀ o ilẹ̀ yìí dára láti kọ́lé gbé tàbí fi kọ́ ilé iṣẹ́ àwọn àǹfààní tó ń bẹ lórí ilẹ̀ náà ilẹ̀ yìí súnmọ́ lẹ́kí free trade zone ìrìn ìṣẹ́jú díẹ̀ ni sí dc port lẹ́kí ìrìn ìṣẹ́jú díẹ̀ ni sí dangote refinery ìrìn ogún ìṣẹ́jú péré ni sí lagos calabar coastal road ó súnmọ́ ilé iṣẹ́ dangote fertilizer fún àlàyé sí ẹ pé austin sórí 08028062600 tàbí mr goke 08023052750 sọfẹ́ plan àti global sea of owó wà lórí ilẹ̀ yìí olùkéde afidomos global limited.
4: vgl see something say something ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ ẹni tó mọ lè má kun àgbàjọwọ la fi sọyà àjẹjọ ọwọ kò gbẹrù lórí àjọ fijilanté púpọ̀ nàìjíríà vgl ló ń ké sí gbogbo aráàlú akf wọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó le dọmi àlàáfíà lóyún ẹ pé kọ́ máa daṣẹ̀ san ogun túnde tí wọ́n jẹ́ commander vgl lagos command sórí 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ̀sìn lè pe alukoro vgl lagos command bọ́lá odúz sórí 0803-436-3090 0803-436-3090 vgl see something say something olùkéde comrade bọ́lá odúz bọ́lá aka bọ́lá odúz láti gbẹ̀rí gbẹ̀.
2: ètò yín ẹ dẹ́kun ìwà ọ̀daràn láwùjọ chairman tax force nípínlẹ̀ èkó mo rọ̀ yín mo bẹ̀ yín láti aláṣẹ bus stop lábala ojú irin bíbáyìí lábala ọgbà wa bíbáyìí tó fi dé pwd ẹníṣẹ́ láti ṣe àwọn tí ó kọ́ kíọ̀sì kéréje kéréje àwọn ká burú ní ẹ ń ṣe nínú kinní tí ó kọ́ yìí ibẹ̀ ni ó ń sùn ibẹ̀ ni ó ti ń jí ìgbà míì pákàfọ̀ sínú ọgbà wa gbogbo brain bus mọ́tò yìí yọ ni ẹ bá a wo gbogbo búkà tí ó kọ́ síbẹ̀ yìí àdébítà àyè gbà àwọn déńtẹ́ bá fọ aṣọ tán orí fẹ́ẹ̀sì tí wọn ń sásọ sí kò dẹ̀ nídi pé bọ́yá mo ń gbà kàbà kẹ́ tó gùn nígbà tẹ́ àkàtà bọ́ sọ́dá ṣáìdì yẹn má lélẹ̀lẹ̀ ẹ̀tọ́ ti fò padà olè kan wà nù ilé ọ̀kan wà ń ta ẹni á tilẹ̀kùn ilẹ̀kùn ti sí látàlí àná ẹ bá ní wà lẹ́gbẹ̀ẹ́ ọgbà wa ìwọ́ wà ń bẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ bá wa dìmọ́dìs gbogbo kíọ̀sì kéréje kéréje láti aláṣẹ bus stop tó fi dé pwd wọ́n wà ń bẹ̀ tẹ bá tó kọjá ọgbà wa sísàlẹ̀ díẹ̀ ẹ rí ẹ lójú rin tẹ mú gbó ń bẹ̀ àwọn single mother aláfọ́fà ẹni ta fẹnu jáfẹsẹ̀ jáfọ́ ẹ rí ẹ lójú rin ibẹ̀ náà ni wọ́n ti ń fa gbóná ti ń gba colorado sgm 75 chairman task force nípínlẹ̀ èkó ẹ bá gbégbèsè lórí ẹ àjọ ń wọnú ara wa ni ẹ fún wa ní sábà iṣẹ́ àwa náà gbọ́ bàbá pè yín ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ agbára tiwa ò káwọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ọgbà wa tẹ́ ń fa ẹ̀gbọ́n bẹ̀ tẹ́ kọ́ búkà síbẹ̀ wọ́n ń wẹ̀ obìnrin wà nù wọ́n kọ́ ẹjọ́ ń dọ́jọ́ lẹ́mọ kọ̀ǹdíṣàn tí mo wà mí olùpariwo ètò ni ẹ dẹ́kun ìwà ọ̀daràn láwùjọ abúlé tuntun ní alákùkọ tí ẹ bá débẹ̀ bá ẹ bá wọn drugs ni bu drug tí ò sí mẹ́ ò sí tí wọ́n tún le ju akálà lọ lálákùkọ bàbá kan bàbá amúṣe níbẹ̀ kò kọ́ lẹ́ńbẹ́ o bí gbàtẹ́ yẹn rí sim duty sábúlé tuntun yìí ni wọn àtàwọn ọmọọṣẹ rẹ ayé ọmọ yìí ń bàjẹ́ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé wèrè mẹ́fà ò bàlújẹ́ ọlọ́mọdé kí ti wá wà ń bẹ̀ ni bí ọdún márùn-ún mo ti ń pariwo wèrè ọ̀dọ́ pọ̀ ẹ bá ti fi kékeré ya wèrè ẹ̀mí wọn máa ń gun etí ọbaṣà gbapò kí wọ́n tó gba ẹ̀mí wọn gùn bí ẹ̀mí ìyá aláró ni wèrè ló fi ọ̀dọ́ ló fi ya wèrè lórí drug àfi kí wọ òbí alágbàtọ́ kó yá máa mọ́nítọ̀ ọmọ ikú máa fún ní close marking kí mo pè close marking lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o abiamu tòótọ́ kì í fìgbà kankan fọ̀já sílẹ̀ yìí pọnmọ rẹ̀ sùn ni o àwọn grandpa grandma yẹn ẹ máa pa àwọn dáàdì àti mọ́mì ìyá junior ṣé dáàdì yìí ti wọlé mo pè é láìpẹ́ yìí wọ́n nínú gosu làwọn wà bó ti kúrò lákàtà yín tó náà ti fẹ́ ìyàwó tó ti bímọ ẹ tún gbọ́dọ̀ máa pè ní ọrúnre babaláwo ọrúnre ìyábẹ tí mo bá mi ò tiẹ̀ fẹ́ hùwà tó fẹ́ jọ mi sùn babaláwo ni àtàjù ètí mo ní ọlọ́ọ̀ṣẹ́ lẹ́kọ̀ọ́ nù tèmi bá mi bí mo ṣe tókù títí wọ́n fi jáde láyé mo ń bẹ̀rù bàbá mi ni tí n bá tó rí lójú àlá ìbẹ̀rù mi ọkùnrin nù ọkùnrin ni ó kúrò ní egbòmọdé kò tán mo bá ń gbá bọ́ọ̀lù mo á ronú mo ní tí n bá dá lẹ́sẹ̀ babaláwo á ní ẹgbẹ́ bẹ́ẹ̀ iye ẹ̀ bá lè lọ mọ́ fún olóúnjẹ ní yàrá ìkùlé bus quarter wọn ọ̀rọ̀ kọ́ lọ gbá bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ ti gbá lé mo ní mọ́gẹ lẹ́sẹ̀ kan gbọ́ ẹ̀dá gbọ́dọ̀ níbẹ̀rù òbí lọ́kàn àní mo tó ń bẹ̀rù wọn má torí ẹ lójú àlá gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ nígbèsí ayé mi ó ń báyé tèmi lọ ó ń ṣẹ lọ ni ẹ̀yin òbí tó bá yẹ kọ́ mi ọ̀ya rẹ̀ lásìkò yìí ìwọ ni o máa mọ́ nítorí ẹ̀ bó bá ṣe é ṣe gbóòórùn ẹnu ẹ̀ tó bá dẹ̀ gbà múlò ọ̀dọ̀ dókítà kí ọ bẹ yẹ wò kí ẹ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ wò àwọn àsọtọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bí òbí ò gbọ́dọ̀ mọ́ wí nílé á pa àwọn ẹgbẹ́ kẹ́ discipline bàbá òun ni ètò ni ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ say bread balẹ̀ street náà wà ní sọlọ ẹ dòwò pọ̀ pẹ̀lú wọn wọn ló ti mẹ̀kúnù mọ́rọ̀ ajé wọn say bread ẹ pè wọ́n sórí 080-2844-8905 080-2844-8905 say bread wọ́n àwọn ajú ẹ̀yọ́kù tó sáà fún ni o balẹ̀ street náà wà ní sọlọ lórí ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà tí mo máa ń sọ yẹn ẹ pè mí lẹ́yìn ètò wòlíì yìí lọ́lá ń lu ẹ̀ tẹ́ bàbá wa wá ní wọ́n ti fọ̀rọ̀ ẹni náà tọ́wé ọ̀gẹ̀dẹ̀ ni kò jẹ́ nǹkan kan ẹ̀yìn ẹ pè mí lórí ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà lẹ́yìn ètò ẹ pè mí sórí 080-230-94983 080-230-94983 nọ́mbà mi nìyẹn tí má jóbìnrin mò níyàn lè ẹni tó ń pa ìsírẹ́lì mọ́ kì í tó gbé kíyèsí bẹ́ẹ̀ ni ètò ni ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ ìwé ẹ̀sùn ọ̀rọ̀ apá kìíní kejì kẹta tí mo kọ ìkẹrin ẹ fẹ́ wá rà á ẹ máa bọ̀ ní bond fm ẹ̀rí sínú tàbí razak tàbí yusuf tàbí mr taiwo tàbí ẹ̀dáfẹ́ ẹ̀fẹ́ kí yá kó wá sílé yín fún ara yín 20,000 ìwé mẹ́rẹ̀ẹ̀rin sí ìdí ẹ̀ náà tó wà kẹ mọ́ bàá mọ́ fọmọ àgùnbẹ́ pọmọ agúnbẹ kẹ lè mọ correct pronunciation rẹ̀ ẹ bá play cd ń jẹ́ wú láàrin yín 20,000 ní cd náà ẹ pè mí sórí nọ́mbà mi 080-230-94983 mú ìdí ìnádé tọ̀nà automobile services off akilọ road ní kòkó bus stop ní ẹ̀wà lágége gbogbo ohun tó bá ń ṣe mọ́tò yín ẹ lọ bá wọn wọ́n dá ọpọlọ jọ síbẹ̀ ní òkàrún ọmọ kékèké rí débọ̀ nǹkan ibẹ̀ lóbìnrin bìnrin ló ti ṣiṣẹ́ mechanic bẹ́ẹ̀ ni faith ibro rí jẹ́ńjẹ́ bí orí ọ̀sùn sọ́ba ẹni kò ní ìdí pé ó lo scammer láti wo pé kí n bo nìṣòro wà lára mọ́tò tí wọ́n bá ti máa ní bíbí ayé ni ẹ lọ bá wa mọ́tò lọ́sẹ̀ tó kọjá mo fẹ́ lọ lé ogbó ó bá wa lọ ó ní bàbá ẹ ti lọ ẹ ti dé bẹ́ẹ̀ náà ló dẹ̀ rí mọ́tò mi ò wú kọ́ tí mo lọ tí mo dé ẹ pé mú ìdí ìnádé tọ̀nà automobile services sórí 080-66-149154 tàbí láre òun dìde ẹ́ńjìn òní kó jókòó ti ni ẹ̀sàjẹ́ kó máa jẹ màlá tó bá ti ń jẹ màlá ajayọ yín oyè ìyá òní profession wà ní pàjá market sub 13c àti 16c ọ̀sẹ̀ tí mo ń sìn ọmọ èèyàn wọlé school ẹ̀ tètè lọ ra profession fún wọn kí mo wí ẹ̀ tètè lọ ra o afa tuwo sport wọ́n wà ní abẹ́kúta street lágége ọ̀dùnrán tuwo bẹ́ẹ̀ pè wọ́n ní pati wọ́n bá ń ṣe tuwo ànímọ́lọ́ọ̀kan lọ́sẹ̀ mẹ́ta sísìn àfáà ni ẹ pé kò ṣe tuwo fún ọ bẹ́ẹ̀ ọ̀dùnrán Epi wọn sórí 081-539-03849. Àfa onítúwó on spa. Epi agége ni wà pẹ wà níbi iṣẹ́ tẹ́ wá ní àfa àmà nídìí túwó. La fẹ́ ṣe oúnjẹ ọ̀sán. Akíá túwó ti dọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni. Ètò ni dẹ́kun ìwọ̀ ọ̀daràn láwùjọ. Ọlọ́mọ wẹ́wẹ́ orígànrígàn ni Lẹ́kí ilẹ̀ wà ń bẹ̀ o. 30 acres of land. Ẹ gbọ́dọ̀ ti ẹni ń ta plot kan níbẹ̀. Ẹ wá gbọ́dọ̀ táwọn ń tà. Gbogbo nǹkan tó yẹ kílẹ̀ òní lórí ilẹ̀ wà ló wà ń bẹ̀ o. Ẹ pé Austin sórí 08028062600. Tàbí ká ẹ pé Mr. Gòkè sórí 08023052750. Ilẹ̀ wà lónígànrígàn 30 acres. Tètè èmi ò ní hẹ̀rádé débi pé màá hè tí ò lọ́mọ nù. Èyí tí mo bá ròyìn tí mo tọ́lẹ̀ ẹ́ lẹ̀lá ẹ lè ba lórí àjákò ẹni o irú ẹni bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni o tóbi o jèrè lọ ní ẹni dókè lọ́ọ̀ náà.
5: Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ kọ́ lè kọ́ ilé iṣẹ́ 30 acres of land wà fún títà ní ọlọ́mọ wẹ́wẹ́
6: orígànrígàn
5: Ẹlẹ́kọ road Ìbẹ̀jù Lẹ́kí lọ bèrè o 25 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń talẹ̀ lágbègbè yìí àmọ́ ṣá 15 million naira péré ni plot ilẹ̀ kan lọ́dọ̀ tiwọn pẹ̀lú Global CFO. Wáò èyí pọ̀ o ilẹ̀ yìí dára láti kọ́lẹ́gbẹ̀ tàbí fi kọ́ ilé iṣẹ́. Àwọn àǹfààní tó ń bẹ lórí ilẹ̀ náà ilẹ̀ yìí súnmọ́ Lẹ́kí Free Trade Zone ìrìnṣẹ́jú díẹ̀ ni sí DC Port Lẹ́kí ìrìnṣẹ́jú díẹ̀ ni sí Dangote Refinery ìrìn ogún ìṣẹ́jú péré ni sí Lagos Calabar Coastal Road ó súnmọ́ ilé iṣẹ́ Dangote Fertilizer. Fún àlàyé sí ẹ pé Austin sórí 08028062600 tàbí Mr. Gòkè 08023052750. Sọfẹ́ plan àti Global CFO wà lórí ilẹ̀ yìí olùkéde Afidomos Global Limited.
2: Tábà wojú ago ọjọ́ lọ bí àná àsìkò ṣe mú solókùn. Ẹ pè mí sórí nọ́mbà mi fẹ́ polówó ọjà tàbí fẹ́ fẹjọ́ àwọn ọ̀daràn ìdásùn. Ẹ pè mí sórí 08023094983. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tì mi tọ́pẹ́ àgùrù àti orí tó kẹ́ ọmọ bíbí inú Adéníjì ọmọ tó jọ dáàdì olóòtú ètò ọrọlúwa ògúnnáìkè tájù nínú àjà ní lórúkọ ọmọ ẹni tó bá fẹ́ ó lè fojú ẹlẹ́gbàkún ilé ogbónìlú mi ọjọ́ ọmọdé lọ́jà abẹ èmi nìkan kọ́ mọ wá sórí ètò lónìí Adéwùmí àti fa ọmọ fa ọ̀pá tó tó dípẹ́ ọ̀kárí bẹ́ẹ̀ ni ẹnu ẹni la fi kọ́ méje ọ̀dọ̀ rẹ ni kò wà tó bá yó òun mọ̀ títí dọjọ́ mẹ́jọ ọbẹ̀.

Eku ya leta. Iro yen leta la mu de lati le se wa Bond FM 92.9 Ikeja latenu. Temi so pe agoro Akinwole. Ile se olopa ipinle ko ti ko awon merin afurasi kan sakata won. Lori ku Basit Kolade. Eyi ti won ni agbo pe won da won po bo napa ni agbegbe Rekusu Eko. Inu atejade lati odo alukoro ile se olopa ipinle Eko ambi Mbola DBC. Won so di mo pe ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ni ojúnà Freeman ní Èkó iléeṣẹ́ ọlọ́pàá ti ń dárúkọ àwọn tí wọ́n ń fi ọwọ́ ṣìkún òfin mú náà gẹ́gẹ́ bíi Khalid Rafiq, Ghaffar Rahim, Ibrahim Aziz àti Samus Momo. Wọ́n ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn tó kù tí wọ́n fẹsẹ̀ fẹ́. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Fatai ti já ní Muda gbogbo aráàlú lójú pé àwọn máa ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ yìí àwọn sì ṣe ohun tó tọ́ lórí rẹ̀ lábẹ́ òfin. Àjọ kọlẹ̀gọdọ̀ ti ìpínlẹ̀ Èkó lọ́mà ti fẹ̀tù kan àwọn èèyàn kan tí wọ́n ń gbé fọ́nrán àti àwòrán ayédèrú kan sóde lórí òbí ti ilẹ̀ tó wà ní agbègbè Mushin nípínlẹ̀ Èkó. Wọ́n ní iṣẹ́ àfọ̀mọ́ táwọn ń ṣe ní Mushin yàtọ̀ sí ohun tí wọ́n ń gbé kiri yìí. Adarí àjọ lọ́mà nípínlẹ̀ Èkó mú ìwà gbàrí kẹ̀sìn sọ pé àwọn ti fi àwọn ọkọ̀ ránṣẹ́ sáwọn àárín àdúgbò pàápàá ní Mushin láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kí wọ́n ń kó àwọn ìdọ̀tí níbẹ̀. Wọ́n ní lóòótọ́ ni pé ìfàsẹ́yìn díẹ̀ wà nínú iṣẹ́ ìdọ̀tí kíkó lágbègbè yẹn ṣùgbọ́n àwọn ti ń ṣe iṣẹ́ àkọ́tun níbẹ̀. Wọ́n sì ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kan ládùúgbò, àwọn ọlọ́jà, àwọn olórí àdúgbò kọ̀ọ̀kan CDA àti CDC. Wọ́n kìlọ̀ fún aráàlú láti dẹ́kun dídá àwọn ìdọ̀tí sí ibi tí kò tọ́ láwọn agbègbè wa nípínlẹ̀ Èkó orí pépélé àti ibi tí kò tọ́ jákèjádò ìpínlẹ̀ Èkó kàjẹ́ alátúnṣe. Ìròyìn ẹlẹ́ta ti àárọ̀ Èkó ní ìjọba ìlú tó bá di ní aago méjìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ la máa mú àṣẹ tí gbọ̀yìn Frank Ọlọ́run ṣe lálọ́ lótú ìròyìn yìí. Èmi tọ́pẹ́ àgọ́ Akínwọlé lórúkọ mi. Adúpẹ́pẹ́ ń gbọ́ wa.

0: much more goodness. Now in a new pack.
1: Oh no, my pen has stalled.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ohun elo tuntun kan ti wa fun sisi awon oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a ṣe ìdàjẹpọ̀ nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor, a ń fọ́ àdùn ara máa ń da sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹpọ̀ nù lá. Tasty Cube Chicken Flavor. O fun wa lo nje to gbadun. Tasty Cube Chicken Flavor. O wa lo 100 gram, 104 gram, at 104 gram. O tun wa ni e fun.
5: Báwo ni ṣe o ṣe ń gbé power bank gbangba yìí kakiri? Ṣé wo ti gbọ́ nípa Redmi 17? Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tó síbẹ̀ o, bàbá ń bá rí rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery, èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17, ó ń ṣiṣẹ́ takuntakun.

0: sí ayo tú y tú wagon sile
1: ìyẹn mọ̀ pé nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó níye púpọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn lágbàáyé bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó 2,200,000 to 2,300,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni owó àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé

0: ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: A lè tún fún àbọ̀yìn abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹgbẹ́ àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: jọ̀lọ́ bu aládùn yan àyùmọ̀ ọlọ́gbọ́n yan kóòlù kúrò ìsìlẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Ilé ìfowópamọ́ Tajbank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tajbank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.tajbank.com tàbí pòpò wá ní 07008252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tajbank ìwọ nìkan làyàn fẹ́ wá o.

0: ẹbí ọ̀dọ́ ìwò yìí
1: tó níwẹ̀ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìdí ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹbí ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbà nù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere àlẹ́bámi bu ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso òwò ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ á mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú onírọ̀ tútù ìwọ ọ̀dọ́ onírọ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ lé ebi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún lé ayé ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdánkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ ìṣ

0: lásìkò yìí ṣé dáadáa ni mo bá yín ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ the big phones tí àwọn èèyàn ti ń di àǹfààní ọlọ́kan òjọ̀kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí iṣẹ́ wọn kọjá àfẹnuròyìn lówó péréte lábẹ́ aláṣẹ àtolùdarí prince adéfọlájù samuel lẹ́ni kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà tẹ́ ẹ ti bá wọn dòwòpọ̀ láìgbàgbé gbogbo ẹ̀yin prospective customers oníbàárà tó ní lérò láti ra fóònù nílé ìtajà the big phones gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín bákan náà la ń fi àǹfààní yìí fún yín ní ìró pé kò dìgbà tí ẹ bá fọ́ báńkì kẹ́ ẹ̀ tó rẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí promo kára ọ̀tọ̀ ó ń lọ nílé ìtajà fóònù the big phone pẹ̀lú 98,000 naira ẹ lè ra android phone tó kún fún àwọn àkóónú pàtàkì special features kí ẹ sì tún gba ẹ̀bùn power bank ẹ gbọ́ mi dáadáa àǹfààní 98,000 naira promo tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ the big phone pẹ̀lú ẹ̀bùn power bank ọ̀fẹ́ tí ó da agbára padà sínú ẹ̀kí agbára fóònù yín ní òrì ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́rin 3 to 4 times fóònù yìí gangan fúnra rẹ̀ wá rèé android phone ni ó lè ṣe whatsapp facebook tiktok èyíkéyìí social media handle lẹ́lẹ̀ lò pẹ̀lú fóònù yìí display tó ṣojú lọ́yìn ẹ̀kí agbára battery alálòpẹ́ 4000 amp hour ọ̀fẹ́ sì ni wọ́n mú wá fún yín fast and reliable free delivery bẹ́ẹ̀ ṣe ń rà á lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ ó máa gba ẹ̀bùn power bank ọ̀fẹ́ àǹfààní yóò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ o kò wá tán síbẹ̀ ìwo lágbára 98,000 naira o sì fẹ́ lo fóònù tó tún máa ṣiṣẹ́ bíi power bank tó ní rédíò tẹlifíṣàn iná tó wà lórí ẹ̀ fluorescent ó mọ́lẹ̀ gbò tẹ́ ẹ bá ń gbọ́ ó jábọ́ kò fọ́ fóònù yìí là ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní ìyẹ̀tẹ́ ní mú wá oní 35,000 naira yìí kìí ṣe full android phone ṣùgbọ́n ẹ lè browse kẹ́ ẹ tún ṣe facebook lórí òun náà bó ṣe wúlò fún àwọn àgbàlagbà náà ló ń ṣe àwọn ẹni tí ẹ̀yà ojú pè níjà láǹfààní bẹ́ẹ̀ bá ṣe ń tẹ button ketekete ni ó máa pe òǹkà tẹ́ ẹ bá ń tẹ̀ síta ẹ lè fi 35,000 naira jàǹfààní fóònù yìí ẹ bá ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ the big phone dòwòpọ̀ lónìí agri bus stop ìkòròdú ìpínlẹ̀ èkó ni wọ́n kalẹ̀ sí láti ra fóònù tí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n sì bá yín mú wá ní mọ̀nà wà 08141648401 08141648401 lẹ́ẹ̀kan sí 08141648401 tàbí 08059714390 08059714390 ẹ gbọ́ mi dáadáa 08059714390 ẹ ṣe a ó máa retí ìpè yín lẹ́sẹ̀kẹsẹ̀ the big phone ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mú ríra fóònù lówó pọ́kú rọrùn fún mùtúmùwà.
1: Bond FM 92.9 níbi ẹ̀jẹ̀ kan lọ sí ètò lábẹ́ òfin pẹ̀lú àwọn comrade wa bóyá ẹ̀jẹ̀ kan dára pẹ̀lú.

kasan o iroyin apapo la n wa titi igboyin lati le se bond fm 92.9 onigbongbo gr lati iroyin lati enu tunji olalekan saju egbo koko to wa ninu iroyin hun ile ise olopa ipinle eko ti fi owo sekun mu awon eyan merin kan ti won lowo si iku basit kolade ni erekusu eko ijoba apapo ti gbegi dina awon alakoso eto awon ago ise lenu ise ijoba lati ma rin ajo lo si ile okere lai gbase lowo le ise akowe ijoba apapo orilede wa nigeria are bola me tinubu ti bokan je pelu are orilede tanzania to padanu oko re iyen samia awon alase orilede kenya ti fun awon eyan ni iwe ase oju anu lati ma ba ise won lo fun ogba gba die wayi o iroyin re lekun re ile ise olopa ipin eko ti fi owo sekun mu awon ọ̀daràn afurasí mẹ́rin kan tí wọ́n ní wọ́n lọ síkú tó pa basit kọ́ládé ẹ tí wọ́n fi ẹ̀sùn kan wípé wọ́n lù ní àlùpà ní erékùsù èkó nínú àtìjáde kan láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbọnsọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó abímbọ́lá adébísí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òpópónà frema ní erékùsù èkó iléeṣẹ́ ọlọ́pàá wa ní àwọn dá àwọn èèyàn mẹ́rin náà mọ́ wípé wọ́n wà nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣekú pa alàgbà náà àwọn mẹ́rin ọ̀hún náà ni khalid rafiq ghaffar rahim ibrahim aziz ati samus momo agbọnsọ iléeṣẹ ọlọpàá wa tọka wípé akitiyan lọ lọwọ o láti rí pé wọn dá àwọn èèyàn míì mọ àti pé láti fojú àwọn ọdaràn yìí hàn nílé ẹjọ alákòóso ọlọpàá ìpínlẹ èkó fatai tijani nínú àtẹjáde kan pàṣẹ fún gbogbo àwọn èèyàn tó jẹ pé wọn lọwọ sí ìṣẹlẹ tó ṣẹlẹ yìí pé kí wọn fi owó ṣìkú òfin wọn kan sì rí pé wọn fojú wọn bá ilé ẹjọ iléeṣẹ ọlọpàá náà wà mú dá gbogbo àwọn aráàlú lójú pé ìfúnfúnlẹ̀ ohun ìtọ́pẹ́ sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí láti rí pé wọn wà gbogbo dẹ́kun fún àwọn tó hu ìwà láàbí bẹ́ẹ̀ ṣé wọn ní àrùn wọ̀sí tinú ẹ̀gbin làwá iná náà ní máa wá aṣọ ìnídà àrùn tí gbé ní ẹ̀kan òkèrè o jàjà mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olùgbé èjìgbò àti àwọn tó ń ṣokòwò nílùú ìdímù sí èjìgbò road náà lọ jẹ́ pé wọ́n ti ń ké gbàjarè lórí àwọn ilẹ̀ tó ti pẹ́ tó ti ń lo bí oṣù mẹ́fà tí wọ́n gbé sí àwọn ojú ọ̀nà ní ẹ̀bá wọn èyí tó jẹ́ pé ó ti ń di nǹkan míì tó sì ń fa òórùn tó sì léwu fún àyíká wọn àwọn ilẹ̀ ọ̀hún tó ń bẹ ní agbègbè dọ́kàsì àti fire state tó jẹ́ òpin ọ̀nà náà ìwọ́n ni àwọn èèyàn tí ń kólẹ̀ tí wọ́n ń kó ìdọ̀tí máa kọ́ wọn yà sí láti bí oṣù mẹ́fà ilẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn olùgbé ṣe sọ wọ́n ní wọ́n tò ó sí orí òpópónà tó sì jẹ́ pé ó ń lọ sí bí ibùsọ̀ 50 tí wọ́n ń pè 150 ní ojú ọ̀nà náà tó sì jẹ́ pé oríṣiríṣi àwọn ẹ̀gbin ló kúnnú ilẹ̀ ọ̀hún ọ̀pọ̀ àwọn olùgbé sọ dímọ̀ pé ilẹ̀ ọ̀hún ló ti ń dà sí ojú òpópónà tí àwọn kan ti ń tẹ̀ lọ tí wọ́n ń tẹ́ bọ̀ kódà àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń fi ẹsẹ̀ náà tún tẹ̀ ẹ́ tó sì ń pa àwọn olókoòwò lára ìkan lára àwọn tó ní ilé ìtajà ní Dorcas bus stop Fatai Adegbeoro sọ dímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí kò ṣe faramọ́ mọ́ o torí pé àwọn òórùn tó ń jáde nínú ilẹ̀ náà kọjá bẹ́ẹ̀ pàápàá jùlọ lásìkò tí òórùn bá ràn àwọn olùgbé wa rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ kólẹ̀ ìkódọ̀tí ìpínlẹ̀ èkó láti gbéra bí àṣà òwe láti wá bá wọn kó àwọn ìdọ̀tí náà torí àjàkálẹ̀ àrùn ẹ̀wẹ̀ àwọn aláṣẹ àjọ tó ń kólẹ̀ ìkó ìdọ̀tí ìpínlẹ̀ èkó ta mọ̀ sí lọ́mà ti fi ẹ̀sùn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń gbé ayédèrú ìròyìn àti fọ́nrán káàkiri tí wọ́n ń fi ẹ̀sùn kàn wípé mùsùn ń dọ̀tí wọ́n ní àwòrán ayé àtijọ́ òun náà ni wọ́n ń lò torí pé mùsùn ti wà ní mọ́ tónítóní ẹni tó jẹ́ olùdarí àgbà àjọ lọ́mà ọ̀gbẹ́ni Muyiwa Gbadege Ṣẹun ló sọ èyí mọ̀ pé àjọ náà ti kó àwọn ọkọ̀ rẹpẹtẹ lọ sí òpópónà mùsùn tó jẹ́ pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta sásìkò tá a wà yìí ni wọ́n ti ṣe iṣẹ́ pẹ̀lú àṣẹ ìjọba tí wọ́n sì jẹ́ kí ìlú mùsùn kú mọ́ ní tónítóní alàgbà Gbadege Ṣẹun wà rọ ẹ̀bẹ̀ sí gbogbo olùgbé tó ń bẹni àgbẹ̀ náà tó bá dàbẹ́ ni pé wọn ò rí àwọn kólẹ̀ kó dọ̀tí kí wọ́n tètè kàn sí àjọ lọ́mà nípa jíjẹ́ kí àwọn CDA wọn àti àwọn aláṣẹ tí ó ń mójútó ìlú wọn kàn sí àjọ lọ́mà láti wá ko ilẹ̀ wọn bákan náà ni wọ́n gbé ìkìlọ̀ kalẹ̀ fún àwọn olùgbé pé kí wọ́n yé da àwọn ilẹ̀ wọn sí ojú ọ̀nà pàápàá jùlọ àwọn tó jẹ́ kí wọ́n máa ń gbé sí ojú ẹ̀bá òpópónà wípé ó léwu jọjọ o ẹgbẹ́ àwọn awakọ̀ àjàgbéjò tó ń pè ní Amato ní ìpínlẹ̀ Èkó ti kéde àtìlẹ́yìn wọn fún àtúnyànsípò ààrẹ Bola Ahmed Tinubu àti igbákejì wọn Kashim Shettima ní ètò ìdìbò àpapọ̀ tí ó wáyé lọ́dún 2027 wọ́n tọ́ka sí àwọn àtúntò tó ń lọ lọ́wọ́ eléyìí tí ìjọba ń ṣe tó sì mú kí iṣẹ́ wọn kó dẹrùn ìbuwọ́lù náà lágbá pé ó jẹyọ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àjọ onímọ́tò yìí tí wọ́n ní ohun tó fà á táwọn fi ń ṣe eléyìí kò sí lẹ́yìn pé àwọn rí nǹkan tó danu iṣẹ́ tí ààrẹ àti igbákejì wọn ṣe nígbà tó ń bá wọn nínú ìsọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un ẹni tó jẹ́ alága àjọ náà nípínlẹ̀ èkó comrade alhaji ahmed saru ní ohun tó fà á tí àwọn fi ṣe eléyìí kò sí lẹ́yìn àwọn ìlànà tí ìjọba tó ń bẹ lóde yìí gbé kalẹ̀ tí wọ́n sì mú kí iṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ kó rọrùn wọ́n ń gbìyànjú láti jẹ́
ise ta won se ni ebute ko oju omi ati eru ta won ko ko rorun bakan na awon eru to je ko won dile awon lori to je ko ti fuye die ajegbe na wa n so dimo e pe awon ona ti ijoba to be lede tun wa n se ati okupona oju rin to e dori awon ona to tun be ni eba ebute ko oju omi ti won se gbogbo re lo je ise re ta won ri ta sin wo pe itesiwaju ko ba ise na loda ki se ki boya ka pagidina ilosiwaju ise re ti ijoba yin se nigba to gbrin fun awon tun se akoso ajo amato ni abe akoso comrade mi o gbe mi comrade samu sarowa ra webe sijoba papo lati ri pe atoto ti won se lowo yi won tesi waju papa julo ni eka igokigodo oko lori ati ri pe awon ona to ja lora won se bakan na ko je ke eto abu wa fun awon ti won je awako ajagbejo won si se adiku si owo ti won lo lati ma fi gbowo lowo awon ni moto ajo egbe oloko ero tamo si na Nigeria Association of Road Transport Owners NATO eka tekunle ko ti ra webe si awon awako ati awon egbe won lati ri pe won tele awon alaale ofin irinna papa julo won ogboro ma duro sibi ti oye be ni won si ma gbodo di sukere fakere oko lowo en to je igbekeji alaga ajo NATO ni ipinle eko ogbeni ayila kamadin lo gbe won kale ninu iforudo ti won se pelu awon niroyin ogbeni kamadin so di mo pe NATO won wa ni abe agborun awon ajo to ye pe won fi oko se karakata to e kan awon ti won je awon oko ti nku eru sugbon ti won lo epo betiro oni bakan na ni won ma nku awon eru kaakire lati ibi kan si ibomi oni abo awon se pataki ki awon ti won je awako na kan ri daju pe won mu abo ologunun papa julo awon ti won ti je ululo ona mi won ri pe abo nbe lori won o wa gbe kilo kale fun ti won je awon egbe na ri pe won ogbodo do sa awon oju ona papa julo ibi ti ijoba lohun ofe ni bi afia abi afara coconut bridge ati lifak bridge pe kan ri pe won jina si agbe na lati ma duro sibe oni won o si gbodo ma gbe oko sibi ti oye igbakeji alaga NATO na o tun ra webe si awon eso alabo pe won ba tin se ise won kan ma se ise won ni ikose mose ati ife araalu oni an di awon awako lo lati ma gbo owo o de yun gan npagine eto abo ni ipinle Eko ati orile wa Nigeria o ke si ijoba leleka oje ka pe kan gbianju ati se ise o lori awon ti won gbo owo lowo awon oloko lona ti o to ti won mo si agbero ati awon ti won pe ni omotaku o fi esu kan awon eyan won yi pe nse ni won di igbesi aye awon oloko won yi lowo to si je pe o lewo fun ise awon iroyin apapo lo de se ti gboyin lati le se bond fm92.9 onigbongbo gra ikeja

0: e ka bo pada orin apapo na nte siwaju ijoba apapo ti gbegi nu awon ti won je alakoso ta mo si ministers awon olori eto ise oba ati eka to je ti ijoba ta mo si ministries department and agencies lati ri pe to ba fe rin ajo won gba ase lowo ile ise to si eto apowe ijoba apapo orilede wa nigeria ijoba na tun pase bi pe awon alase ile okere gboro gboju lati ri pe won fun ni awon iwe eri kan ati pe awon iwe ti won ba ma wo gboro je iwe ti en to je akori agba oli wa nigeria bo wo loko to ri pe won fi asile fun eniken lati rin ajo won ni igbese ise pataki o papa julo fun awon to je pe won be ni po ijoba ki won to rin ajo kan ti won ba wa ni enu ise ase na lagbe pe o wa ninu iwe kan e ti en jo je akori ijoba apapo oli wa nigeria ajoja kumo tari jade ton si ba awon ti won je agbo ise ijoba ati awon olori eto ijoba soro lati ri pe won tele awon alale kan to rin ajo igbese lagbe pe o jeyo lori igbese kan ti won so pe awon kan gbe e ti o n lo lowo nipa oludari agba kan ti won ni oje ayede ile ise ni won da sile ton pe ni presidential foreign intervention promotion council ogbeni adeniyan adeyemi iwe na ti won pe akori e ni non compliance by government appointees with the requirement of OSGF approval ni won so di mo pe gbogbo awon ti won je ise ijoba ati awon ti won wa ni ipo osilu godo tele are orilede wa nigeria bola ame tinubu ti boko je pelu are orilede tanzania zamir hazan lo iku oko re avid ame hazan ninu ise kan to ja lati ori ero agboro kaye exandu are Ààrẹ Tinubu ṣàpèjúwe ikú náà gẹ́gẹ́ bí àdánù ńlá. Wọ́n tẹnu mọ́ wípé àjọṣepọ̀ tó dánmọ́ ń bẹ láàrin àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ torí ìdí èyí ohun tó ṣẹlẹ̀ yìí àgbọdọ̀ sọ pé àgbọn pa rẹ̀. Ààrẹ wa sọ dímọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà pátá náà lọ jẹ́ pé wọ́n kẹ́dùn pẹ̀lú orílẹ̀-èdè Tanzania tí wọ́n sì ń dúró ti Ààrẹ Samia lásìkò yìí pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ lásìkò tí nǹkan lè koko fún wọn wá ṣe ládùúrà yìí pé Ọlọ́run àbáwá tẹ Avid Ami Hassan sí afẹ́fẹ́ rẹ̀ ní ilẹ̀ òkèèrè. Ìjọba orílẹ̀-èdè Kenya ti fún àwọn tí wọ́n jẹ́ àwọn lọ́jà kéréje-kéréje tí wọ́n ti ẹkùn ìlọrun àríwá orílẹ̀-èdè náà wá tí ọ̀pọ̀ wọn sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Burundi tó yẹ pé wọ́n ti wà ní olú iléeṣẹ́ àjọ náà tó bẹ Nairobi lọ́jọ́ ajé Monday lórí pé wọ́n ní wọ́n gbégi dínà àwọn okò wọn kéékèèké yìí pé àwọn ò fún wọn ní àǹfààní díẹ̀ sí láti máa ṣe okò wọn. Ààrẹ William Ruto ló pàṣẹ wípé kí wọ́n ti gbogbo àwọn ilé ọjà kéréje-kéréje tó ń bẹ tó jẹ́ ti àwọn àjò tó ń bẹ níbẹ̀ náà tó yẹ pé wọn ò gbàwé àṣẹ kí wọ́n ti pa nígbà tó wá ṣe fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Burundi sọ dímọ̀ pé wọ́n ti ń yọ àwọn lẹ́nu tipẹ́ o láti torí àṣẹ tí alàgbà Ruto pa gẹ́gẹ́ bí ìjábọ̀ náà. Ìjọba wa ń sọ dímọ̀ pé lásìkò tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àjò ìgbòrògbò wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọlọ́jẹ́ pé wọ́n wọ̀ lọ́nà tí ò tọ́ tí wọ́n tún wá ń gbìyànjú láti máa ṣe iṣẹ́ wọn láì lọ́nà tí ò tọ́. Wọ́n ní wọ́n nǹkan tó jẹ àwọn lógún ni pé àwọn ń ṣe àyẹ̀wò sí ètò ìlera wọn ètò ìfowópamọ́ wọn àti ọ̀nà tí ààbò tó gbọmọ yóò fi wà lórí wọn. Wọ́n ló lé ní 1,416 àwọn orílẹ̀-èdè Burundi tí wọ́n ṣe ìsáde ní orílẹ̀-èdè Kenya èyí tó sì jẹ́ pé wọ́n ṣe àwọn ìṣòwò kéékèèké ní orílẹ̀-èdè ọ̀hún. Ẹ̀yin èèyàn wa orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè bàbá wa tó jẹ́ pé gbogbo a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ipa wa fún ìlọsíwájú rẹ̀. Ọwọ́ agbìyànjú pa àti ẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ láti ri pé orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ sókè làálàá yóò ṣeéṣe fún wa o. Kí n tó mú ròyìn wá sópin ẹ túbọ̀ gbọ́ àkókò tó ń bẹnu rẹ̀ lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn èèyàn mẹ́rin kan lórí ikú tọ́pa Bassit Kọ́ládé ní erékùṣù Èkó. Ìjọba àpapọ̀ ti gbégi dínà àwọn mínísítà àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà láwọn iléeṣẹ́ ìjọba láti pé wọ́n ń rìnrìn àjò láì gba àṣẹ lọ́wọ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bọkàn jẹ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Tanzania lórí ikú ọkọ rẹ̀. Bákan náà lámúròyìn wá sí ti ìgbọ̀nyí pé àwọn aláṣẹ orílẹ̀-èdè Kenya ti ní àwọn ṣíjú àánú wo àwọn ọmọ orílẹ̀-èdè míì tí wọ́n jẹ́ àjòjì tí wọ́n ń ṣe okòwò kéréje-kéréje láti pé kí wọ́n dúró fún ìgbà díẹ̀ kó tó di pé àwọn padà lé wọn tán pátápátá. Èyí ló pin ìròyìn ohun tó ti dé sí etí ìgbọ̀nyí láti iléeṣẹ́ Bond FM 90.9 tó wà nínú gbùngbùn JRA Nìkẹjà. Frank Ọlọ́runṣọlá lóòótọ́ ròyìn pẹ̀lú àtìlẹ́yìn Olúwa Ṣèyí Fúnmi Ṣèyí Ayọ̀ Mákindé Túnjí Ọlálékan ló kọ́ mi títí ìgbà míì tẹ́ fi máa gbọ́ tún ròyìn ó dìgbà.
1: Èdùmarè ló di rí ẹwà fákùkọ́ o.
2: Èdùmarè ló di rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè ló di rí.

0: everybody. Pick your shoe, pick your clothes, and ready for Radio Nigeria, Bond FM, to dance, to enjoy our program. Bose balos or Tony, me, a jarrego, bring your ally, mocking, go be taking go up, be a castle, my castle, sir. A castle, and you're red, and go be tattooed, they shall Bond FM at 2.19, fed any mocking. Ṣùgbọ́n kó tó di pé abẹ́rẹ́ ohun gbogbo ẹjẹ́ adúpẹ́ fọlọ́run ọba torí ohun gbogbo ká máa dúpẹ́ ni gbogbo àkókò tá a bá wà ọ̀pẹ ni fọlọ́run ní gbogbo àkókò tá a bá wà ìyìn ni fọ́ ba àwọn ọba tó pa wá mọ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún jẹ́ ká rọ́jọ́ tòní òní tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo ògbólóye ọlọ́run ọba èmi ni ọjọ́ ni ọjọ́ ṣẹ́gun kejì nínú oṣù kẹsàn-án a dúpẹ́ o àwa gbà ládúrà pé ogun ní táàmọ̀ táàmọ̀ ilé ni lóko ni lódò ní ọlọ́run kójọ kó máa ṣe fún gbogbo wa ẹ ṣàní àdúrà kẹfọ owó àdúrà bọjú jàre ọ̀fẹ́ ló bá dé onílọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa orí tó kẹ́ bébí onílọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa àdúrà gbígba àtàmì ṣíṣe lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa ọ̀fẹ́ onígbàlà ọ̀fẹ́ owó sílẹ̀ so adúpẹ́ fọlọ́run ọba wọ́n mọ yín àtún ti dé náà ni ọ̀fẹ́ ẹ̀rọ ni owó o bẹ́ẹ̀ ni ọkàn ló sọ bẹ́ẹ̀ ń jẹta o nígbà tí bàbá ìjẹ gbogbo rẹ sì tó padà gbowó ẹ̀ lọ́wọ́ ẹ ni o ẹ̀rọ ayọ̀lá máa yọ̀lá ṣe lẹ́dùmarè ọba so adúpẹ́ lọ gbọ́ àwọn tó ti ń báṣẹ́ náà bọ̀ títí dé orí àwọn ẹ̀ka èdè Awúsá tó tó di pàwọ̀ náà ń gbà ní ọwọ́ wọn torí pé àní fún ọ ní gbà nílé iṣẹ́ wa níbí ẹnì kò ń jẹ́ kílẹ̀ ẹ̀fẹ́ ṣùgbọ́n ìfẹ́ ló sọ wá pọ̀ níbí àwọn ti ṣe tiwọn ní àwádẹ́ tún ti bẹ̀rẹ̀ tiwa nìyẹn lórí ètò àdélébárẹ̀ ọ̀tún láti ìsìn títí dagbo mẹ́jọ pẹ̀lú orí ọ̀fẹ́ àti àtìlẹ́yìn ọlọ́run ọba làwọn fi wà ń bí àti àtìlẹ́yìn àwọn ọ̀gá ọ̀gá nílé iṣẹ́ Bond FM 92.9 bàbá wa fàtìlẹ́ ọ̀gá wa kíyàn bàbá wa ẹ̀kásán àti gbogbo àwọn ọ̀gá wa tó kù pátápátá ìkẹjà làwọn wà níbi olóòní gbòǹgbò ní kẹjà lábẹ́ kábíyèsí ọba wa ọba olùṣègùn adéyẹmí àjàsà kábíyèsí o kàdépẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ bàbá mi ẹṣin oko kí ẹṣin kó jẹ oko ọba pẹ́pẹ́pẹ́pẹ́ irúkẹrẹ adókínní lọ́wọ́ yín láṣẹ lẹ́dùmarè àìsàn ní ṣe yín kò ní ṣe àwọn ọmọ yín náà lágbára ọlọ́run ìlú onígbòǹgbò a máa dùn ní o láṣẹ lẹ́dùmarè ọba kò ní kan iléeṣẹ́ Bond FM 92.9 náà ní kan gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa pátápátá ilé yóò ní kan láṣẹ lẹ́dùmarè àwa náà ní kan o lágbára ọlọ́run ọba ìlú Nàìjíríà náà wà ní kan láṣẹ lẹ́dùmarè gbogbo ẹ̀yìn onímọ́tò tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ mọ́tò yìí ò ní rí wàhálà ẹ̀ ní rí wàhálà o.
1: Àmì káwọn náà ṣe iná wà.
0: Ẹ ṣe iná wà o, ẹ ṣe iná wà o. Má lọ
1: bá àdúgbò jẹ, má balẹ̀ jẹ.
0: Ẹ má lọ bẹ́ lọ, máa lọ bọ̀nà jẹ. Níjẹjọ àwọn èèyàn tèmi, wọ́n ní pé Bainbus wọ́n jí lọ, ṣùgbọ́n mo padà rí. Ọlọ́run bá mi ṣe torí pé àwọn bàbá wa kan ló jẹ́ kí n mọ̀ pé ibi tó wà rèé mo lè padà rí. Ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe o bàbá ẹ ṣe mo ti padà rí Bainbus mọ́tò àbí èmi ọmọ ọlọ́mọ.
1: Láàrin
0: èrò báwo ni mo fẹ́ ṣe nígbà tí Bainbus bá lọ́nu mọ́tò ìyá
1: abẹ́rẹ́.
0: Ṣùgbọ́n ẹ wá bá mi bẹ orí tókẹ́. I am the owner of the bottle.
1: Yeah.
0: I am the owner of the bus.
1: No, because I don't buy it.
0: Eyin ọkọ nínú àwọn èèyàn mi pàdé mi wọn hàn sẹ́yìn mọ́tò adẹ́lọ orí tó kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé mo ní láti stop mọ́tò pé kẹ́nìyẹn bọ́ sílẹ̀ ẹjọ́ àti kọ̀ǹdọ́tà àti dráìwà ẹjọ́ ta lọ̀gá.
1: Ǹjẹ́ wọ́n dá kí oríkèèyàn bẹ́ kó yẹ fọ́ pọ̀tọ̀pọ̀tọ̀?
0: Ṣé mo sọ fún ẹ pé mi ò rẹ́ mi yẹn ni?
1: Ẹni tó bá rí gbàrú máa rá
0: mi. Bí mo sọ fún ẹ pé mi ò rí ọ̀rẹ́ mi tó hàn sẹ́yìn mọ́tò.
1: Ṣé ẹ máa ń bì? Ara àwa burúkú tá à ń sọ yìí.
0: Ẹ lè bá mi jẹ. Ṣé ti ní ó ṣe sọ̀rọ̀ sí mi lọ́jọ́ yẹn ni?
1: Ẹ lè gba àdúgbò jẹ. Fúnni ó ṣe máa hàn sẹ́yìn
0: mọ́tò. Èrò mi kò pè sọ́kọ̀ kí ló kọ̀ ẹ́ pé mi ò ń tẹ́ tó bá wù ni mo lè gbé tí ẹrú mọ́tò bá kún màá tún gbérò sẹ́yìn mo lè gbérò sórí ìbọ́dé
1: ọ̀sọ̀. Èmi ò ní gbà yẹn èmi ò ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́run má jẹ́ àríbi.
0: Ṣẹ́ẹ̀rì ẹ̀jẹ̀
1: bó bá jábọ́ lẹ́yìn mọ́tò wánsì ṣáà a máa lè lọ wàá máa gbọ́ yá kárí ọ̀ lóòdù.
0: Kárí lóòdù
1: wa
0: sọ ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ ń jó
1: ìmọ́tò. Kárí àtú
0: kárí ẹ̀ lóòdù. Kárí àtú kìnìún ó ṣẹ̀ṣẹ̀ ń jó ìmọ́tò.
1: Ó
0: ṣẹ̀ṣẹ̀ ń jó ìmọ́tò.
1: My driver.
0: Yes, my conductor.
1: Wàá lọ ṣàlàyé.
0: Ibo.
1: Ibo. Ilé ìtayà
0: olùpà ẹyẹ ìdájọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ ẹjọ́ ṣé ẹ tó ń drive mọ́tò lọ̀gá ni àbí kọ̀ǹdọ̀tress because ó ti ń sú mi o ó dẹ̀ ti fẹ́ máa sú mi
1: àmọ́ ọ̀rá
0: ẹ̀yìn ara ale
1: ara o ba lu jere
0: ni mo ni ko peso ko ba mi bayi o ma joko sinu moto o ma ti fi gogo wo je chinchin amu mi amu gogo e
1: yesi so
0: o wa so fun mi pe mo gboro wo han seyin
1: moto ade fi e ade fi e
0: o da no
1: ade fi e
0: 08038420649 08038420649 ejo epo wa abi se ko doctor lo ni no lo ga ni moto ni abi oni moto eni to wa moto eje ba wa da si losun to ni e lo ta lo wa nbe o ah yes mommy
2: Ekaso
0: ma Mrs. Cole mommy wa Mrs. Cole e ko da so e fun mi o e ba mi salaye
2: driver na ni conductor n se
0: ah eh
2: na don se o ni rapo ba
0: ami olo
2: o ba ja bo ni si wan se bi conductor wa nbe
0: aha o da mi
2: o je bi eleyi o
0: ko je bi pelu bo se o so ro si ni gan o da o da mo ti gbo ma
1: e se ma mi mi ni wa iti o
0: ami olo ami ami e se ma ese ma mi o da
1: my driver e rowo ile wa
0: ma o da
1: bi o de nigba
0: okay
1: e lo sa that is in easy down is it
0: e lo sa ko e ba mi ba soro ko je ki mi
2: no lo ko mi
1: ma be
2: o
0: e ko jo meta sa
2: mi ti to ti to ti ta
0: ah grandpa aba jo yi sharp dada o ma ba yin ka gun mu wa
1: e le sa e
0: Oda. Ifowo wo lori mo ti go. E se goni. Officer baba ina e se goni e fe fun wa e fe fun wa. Conductress me. Mama take it easy. Mama take it.
1: My driver e call you. But you're not there. It is that what you are saying is very critical.
0: It's a critical problem.
1: By talking to me anyhow in public.
0: I'm not trying to tell you because our LS image is going to die.
1: Our LS is going to die. Our LS image.
0: You boy go critical.
1: My sister, I'm telling you the truth.
0: You're telling me the truth.
1: Yeah.
0: Are you the other? Abi, am I the other?
1: You are the other, but when the Olumoku.
0: What is
1: it? Cash you.
0: Which one is Olumoku?
1: If the person where you carry, he throw it for
0: ground.
1: For ground. Uh-huh. They go stop your car. Uh-huh. They go first boy.
0: Sure, let me turn drive. Toma angi moto ye. Toma angi se ye. Sure, she angi si de.
1: So you call him. So you call it. I call it gidi le bari. She go ma.
0: What's that? Lope. You de tike wo sinu gogo moto. She go su si tani.
1: Eh, de pelo ni ara inu moto.
0: Okay, ko wa joko si ni. Timo joko.
1: Hey, de pelo se. Kini di she yo.
0: Ojo wo no su fe understanding me.
1: Uda go di go.
0: That was yellow.
1: Yeah, there is a common life statement. Just tap on this. On this day, by what time? Where are you?
0: Show the couple she disgraced. Let me. She disgraced. Let me. Maybe I know. We did. Let you motor. Show the couple da la la.
1: Let me kini ano.
0: Eh eh.
1: How come? Oh, I only want.
0: Oh, oh, oh.
1: Tomorrow, Joe, sorry, train. Sorry, train.
0: Eh.
1: That one guy.
0: You are getting train.
1: I'm taking ready to double.
0: Eh. No, but what you double?
1: Let me fail.
0: Baba bosse, daddy bosse, lato gere, oro le ri lo so yo, e ba mi da soro ni ati conductor.
2: Eh,
0: mini money motor me now. Konichu ba lo ni abala ti epero soko loni ojo segun ojo kesan osu kesan odun 2026 ati emi ati kondo trust mi a so pe e se gbogbo eyin ti e da seto fun wa losan tuni to ba di nose to nbo e je ka tun pade pelu akotun eko ati epero soko gbogbo eyin ti e fe lo te fe jade ke tun pade e seun pupo be se nto ti si wa princess olayinka ni gba loruko ti mi
1: e se gbogbo eyin ara le e se eku gba gbogbo a ni we ni kokko ti
0: emi olorun
1: a de ni romo ni a ni ro wele le wa
0: I'm going to go to the city.
1: Oh,
0: don't indeed.

0: gbogbo nbẹ o ye tun kaabo pada sori sun gbogbo sanwo ileiṣẹ bọlọ fm 92.9 ba ṣe n tẹsiwaju laarin awọn ifẹsọ ti mo sọ lẹẹkan paapaa julọ nínú champions league to waye nirọlẹ tẹni titi di aṣalẹ naa ni laago mẹfa kọṣẹju mẹẹẹdogun aek athens ati lansk naa ni mo mu nkan lẹ laago mẹjẹ laaye aago mẹfa kọṣẹju mẹẹẹdogun bákan náà ikọ club bruges ati aston villa maa pàdé ara wọn tó bá daago mẹjọ borussia dortmund ẹni burú lọ mọ òun àti villarreal wọn a mu nkan lẹ lọbara benin orílẹ̀-èdè spain lọ́hùn lille àti real betis aago mẹjọ náà ni o ṣẹwarí porto lókè poto àwọn àti manchester city ikọ̀ maresca nìyẹn kí ló máa ṣẹlẹ̀ tó bá daago mẹjọ àwọn máa tẹ̀lé gángan nìyẹn real madrid aláṣọ funfun ibi lẹ́kẹ̀ ìwé tí ń fọṣọ ẹyẹ àpárò kan ò lè mọ̀bẹ̀ àwọn àti inter milan wọn kò ju ara wọn ní ìfẹsọ̀nsẹ̀ pé yóò láàmìlaka bẹ́ẹ̀ ni yóò gan tí ọ torí pé bó ṣe wọ̀nyẹn ìfẹsọ̀nsẹ̀ bẹ́ẹ̀ bá bí ìrántí máa gbà ṣùgbọ́n kò ní fi bẹ́ẹ̀ rọrùn fún ikọ̀ mourinho torí pé ikọ̀ inter milan gangan wọ́n ti mẹ́nu ẹ̀ dáadáa láti day one látòjọ́ ipa ni o àlùdí àpádé jose mourinho wọ́n mọ̀ dáadáa ṣùgbọ́n tó bá kọ́kọ́ àdá àdá fi rọgi ní máa fi máa sọ wípé tẹ́ ẹ bá fẹ́ gbé tíkẹ́ẹ̀tì lénìí ṣé kí n má parọ́ tàn yín ṣe rí aek athens àti lansk lábala abẹ yẹn àwọn méjèèjì tẹ bá fún wọn ní 2.5 ó ti tó tẹ bá ní ṣàṣejù ṣe rí club bruges àti aston villa ó máa gan tí ọ torí pé orí tó orí òjòrí ni àwọn méjèèjì náà ni wọn náà káàkiri dáadáa villarreal àwọn àti borussia dortmund ẹ fún ní ewé win villarreal ó ṣeéṣe kó lu borussia dortmund tàbí wá borussia yìí kí wọn gbá ọmì tá a mọ sí draw torí pé ntísí villarreal ń gbá sáà tá a wà yìí ẹ má kò yan kedebi tí wọn mọ ọ̀nà wọn jìn wọn á lọ jìnà díẹ wọn lọ fà ìyẹn villarreal àwọn àti borussia dortmund tí wọn bá ti gbá tí orí villarreal bá ti jáwé olúborí bẹ́ẹ̀ nínú nǹkan ṣíṣe kan gbá ọmì tá a mọ sí draw ni sheffield rebatis àti lille kì bá da tí a bá tẹ̀lé àmọ̀ràn kẹ ẹ kó mbẹ kẹ ẹ gbé win or draw fún ẹ tó wà nílé ìyẹn lille fc porto àti ikọ̀ manchester city lóòótọ́ ju àwọn lọ ṣùgbọ́n porto bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn dáadáa wọ́n sábà lágídí dáadáa pàápàá jùlọ fẹ́sùn sí amusic tó wà nílé wọ́n lè ta draw tàbí kí má sì ṣe bẹ́ẹ̀ kó yí wọn lágbèdá iná kó padà lò wọ́n real madrid home straight win ní kẹ́ ẹ fún madrid lábalábẹ̀ yẹn bí èṣìṣẹ́ nìyẹn ká má rí jù bẹ́ẹ̀ lọ a tún máa tẹ̀síwájú lọ́làdé yìí nígbà táwọn akóre fẹ́sùn láàrin ikọ̀ barcelona àti feyenoord àwọn eléyìí ń fi bọ́ọ̀lù dára bí ìka sí nǹkan láwọn ti yamaha nìyẹn àwọn tún yọ láyé kan àwọn ti taoba linga ìdídò matthew banija èléré ńlá a máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú àṣọ náà wà mí àláwùrà rí láti dapọ̀ mi ẹ lè jẹ́ àkè mi kẹ́ ẹ wò mí dáadáa kẹ́ ẹ join mi lórí tiktok mr legit náà ni kẹ́ ẹ type ńbẹ ẹ rí ẹ bá mi pàdé ńbẹ live and direct a máa fún yín láwọn ìfẹsọ̀nsẹ̀ míì tó padà yọjú láìpẹ́ láì jìnà fún predictions tó pọ̀ jẹ́ ara ẹ pàdé mi lórí ibẹ̀ yẹn èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi ká fi lè pàdé lọ́la òde ibà ifọ̀ náà.
1: Yo lolufẹ ere daraya papa julọ bọọlu alafẹsẹgba yala idije tilẹ England yẹn English Premier League tabi Spanish La Liga Serie A German Bundesliga French League One to kuma tilẹ baba temi Nigeria NPFL to bidori awọn adije ati ifẹsẹwọnsẹ to n wayela yika wa gbogbo ẹ gbogbo ẹ la o ja yin si beta lori iroyin ere daraya to kalekako sport paparazzi
2: ẹ tun lanfani lati pe wọle nibẹ irita ẹ si jẹbu to joju gbese pẹlu 2000 naira cash fun owo mọto yi
1: sport paparazzi o ma waye ni gbogbo ale ọjọ eti Friday bẹrẹ ni deede aago mẹjọ si mẹjọ abọ́lẹ̀ lórí ìkànnì bọ́n 92.9 fm ẹ dá pọ̀ máa fètè gbá bọ́ọ̀lù ayọ̀ mr legit lórí bọ́n 92.9 fm lálàálẹ̀ friday aago mẹ́jọ sí mẹ́jọ abọ́lẹ̀ mr legit ajá yín sí bó ṣe wà sí láìsẹ̀sẹ̀ yọba wà sí lẹ́nu sport paparazzi lálẹ̀ friday yìí àjọ gbádùn ẹ̀mí gbà bẹ́ẹ̀.
3: I have met a lot of people in Lagos, people chasing dreams, people trying to build a life. I have realized that every life has a moment that changes everything. Take Bukola, for example. She had just completed a free tech training under the Digital Leap program at the Yaba Public Library Hub. What started as an opportunity became a future she never imagined.
4: Look at me now. I'm recording tech sales. It was the possibility of becoming something else, and thanks to Lagos State for making that possible.
3: Then I met Tunde. Traffic was always his problem. But one day, he stopped complaining.
5: Since the Lagos Rail Mass Transit launched the Blue Line and Red Line, movement has been easy for me.
3: Lucy's story was different. After years of waiting to become a mother, she feared the cost of pregnancy would be too much. But hope found her when she needed it most.
6: It was supposed to be too much, but Ilera Eco's standard Jara plan helped us cover our bills heavily. I don't know how we would have paid for this otherwise.
3: Colin's greatest fear became reality the day his landlord asked him to leave. But through the rent-to-own initiative, he found a place to call home.
6: I secured a spot in Badagry.
3: All it took was a 5% down payment, and I got the keys. Stories like these remind us that the true measure of progress isn't just what we build, but in the lives we change.
7: Babajide Olusola Sowore, living a lasting legacy.

0: ẹni kí ló wà ní Sokoto wọn ni ẹ má dáàmú mọ wà lábẹ́ Sokoto yín gbogbo èèyàn lólùfẹ́ wa nílé iṣẹ́ wa Bond FM 92.9 akiyin ẹ kúrọ̀ lẹ kú iṣẹ́ kú àtàrọ̀ ẹ kú ìfọ̀mọ̀ ènìyàn ṣe báwo ni gbogbo agbègbè tẹ wà kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ náà la fi ń kiyin la fi ń pè yín wọlé pé ẹ súnmọ́ bí ọyá ẹ tún jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ṣe mọ̀ pé lórí ètò kí ló ń ṣẹlẹ̀ láti má yànnà ná gbogbo àwọn ìbàjẹ́ jákèjádò tí gbogbo àwọn èèyàn ń wù a máa ń ní orí ọ̀fẹ́ láti jọ yànnà ná ẹ níbi tó kù sí pé kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo ibi tẹ ẹ bá wà Princess Olayinka ọmọ yín àbúrò yín náà rèé o mo kì í lẹ́ẹ̀kan sí pé lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa níbi tẹ ẹ bá wà ó yẹ já lọ sí iléeṣẹ́ bs media ká lọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tá a bá dé àjọ máa tẹ̀síwájú mò ń bọ̀ ná
1: Lafaji ti paro oruko.
2: Bẹ́ẹ̀ni o, Lafaji Africa PLC ti poruko dadi. HBM Nigeria PLC oruko ti yipada. Ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá ń pèsè ò yípadà. Sìmẹ́ǹtì tó pójú owó tó ṣe é gbárale. Àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland ìgẹta. Gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Afárá Niger kíní àti èkejì. Ilé gogoro Cocoa House Mbàdàn. Gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Táàmù sí Lafarge Africa PLC tẹ́lẹ̀ ó kọjá ilé kíkọ́.
1: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olówó ìsebè ni mo fẹ́ ra jù lọ. Olówó àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. O sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè ìfàmù afanilákòyà o. Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí? Olówó Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìbomba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ró náà sí. Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olówó ìsebè Devon Kings ni olówó ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Ìtẹ̀mọ́tì omi òwò gbọ́lé náà rẹ̀ síbi ìdúkọ̀ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ sí mo ti ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. Àṣé pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹgbẹ lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jìnà. Obsidian Charcoal eru àdáyébá eyín funfun dáadáa.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olówó ìsebè ni mo fẹ́ ra jù lọ. Olówó àbúrò tí olórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wọ́n rárá. O sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé wọ́n ti pè ìfàmù afanilákòyà o.
1: Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olówó Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olówó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìbomba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ró náà sí.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olówó ìsebè Devon Kings ni olówó ìsebè tó dára.
3: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

gbóògùn àyànmọ́ òṣè bá wọ̀ yá ìjàkadì toró láti ìṣẹ́jú wákàtí àti ọjọ́ tí ọmọ màálù ti délé ayé ló ti ju ọmọ ewúrẹ́ lọ tó túmọ̀ sí wípé bí elédùà bá ṣe dákó wá ló yẹ kó gbà òṣùpá lé ọmọ aráyé ní kò gùn bẹ́ẹ̀ ni kò sí bàbá ńlá ẹni tí ọwọ́ rẹ̀ tó láti lọ tún un ṣe ìlú ajígbèrò ni wọ́n fi orí àkọ́bí sọlẹ̀ sí lọ́dún díẹ̀ sẹ́yìn àṣàní tó jẹ́ ìyá rẹ̀ ọmọ bíbí ìlú òtítọ́ lójú ni olùrànlọ́wọ́ ni àṣàní jẹ́ fún bàbá àkọ́bí tí ń ṣe ògúndípẹ̀ níbi iṣẹ́ oko tó yàn láàyò nígbà mìíràn ẹ̀wẹ̀ bàbá àkànjì á máa ṣọdẹ ẹran bí kó kópa nínú dídẹgbó tí àwọn àpapọ̀ ọdẹ bá fẹ́ dẹ̀gbẹ́ igbó ńlá iṣẹ́ àgbẹ̀ náà ni àkànbí yàn láàyò nítorí wọ́n ní ọmọ kò ní bá ìpèlé ìyá rẹ̀ kó ṣe aṣọdá àkànbí gbajúmọ̀ nínú kásán ẹgàn fi gbin iṣu àgbẹ̀ oníṣu bí àkànbí ṣọ̀wọ́n nínú ìlú ajígbọ́rù kódà wọ́n á wá máa ra nǹkan oko bí iṣu ẹ̀gúsí ẹ̀gẹ́ kòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti abúlé tó yí ajígbọ́rù ká lọ́wọ́ àkànbí àgbàdo bá bàbá àkànbí tí ń ṣe ògúndípẹ̀ ṣé tí ogbó bá wọlé tọ ẹ̀dá ibi àìsàn ni yóò ti bẹ̀rẹ̀ ògúndípẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn ogbó wọ́n tọ́jú rẹ̀ títí ṣùgbọ́n kò tọ́jọ́ kò tóṣù lẹ́yìn tí àkànbí ṣe ìgbéyàwó pẹ̀lú ṣaléwá ni bàbá rẹ̀ ògúndípẹ̀ filẹ̀ ṣaṣọbora ikú bàbá àkànbí dùn púpọ̀ torí pé bàbá rẹ̀ kò rí àkọ́bí ọmọ rẹ̀ bó ṣe jẹ́ wípé abiyamọ́ moṣù mámọ́jọ́ ni ìyàwó rẹ̀ wà lásìkò tí à ń sọ yìí ṣùgbọ́n kò sẹ́ni tó rí ọjọ́ ikú yẹ̀ torí gbogbo ẹ̀dá náà ló dágbádá ikú nígbà tí ìyàwó àkànbí sọ̀kalẹ̀ oṣù mẹ́sàn-án ọkùnrin ló fi ṣàkọ́bí inú àkànbí dùn kódà láti ọjọ́ tí wọ́n ti kí àkànbí àti ìyàwó rẹ̀ kó ewu ọmọ ni gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń pagbo ẹmu gbogbo àwọn ibùdó ìtẹ́mu àti gbogbo ará ìlú ajígbẹ́rù ló mọ̀ wípé àkọ́bí ọmọ àkànbí forí sọlẹ̀ sí ìlú ajígbẹ́rù ní ọjọ́ ìsọmọlórúkọ àkànbí fi lépọ tí ó fi ọ̀nà ròkà gbogbo àwọn ẹgbẹ́ ọdẹ ẹgbẹ́ àgbẹ̀ ẹgbẹ́ awakọ̀ àti àwọn olóyè ìlú kò gbẹ́yìn níbi ìsọmọlórúkọ àkọ́bí ọmọ àkànbí bí jíjẹ́ ṣe pọ̀lọ́pọ̀ yanturu ni kò fi múmu dá àwọn ènìyàn lágara àkànbí sọ ọmọ rẹ̀ ní ògúndélé nígbàtí àṣàní ìyá àkànbí sọ ọmọ náà ní babátúndé nítorí ọkùnrin ni ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe bond 92.9 FM ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún pàápàá yípo léra wọn ọmọ àkànbí di ọkùnrin bí àkànbí àti ìyàwó rẹ̀ bá lọ sóko wọ́n á mú ògúndélé ọmọ wọn lọ́wọ́ yóò sì jókòó sí àlà oko ṣé wọ́n ní òrìṣà tá a bá ń sìn tá a bá pe ọmọ sí kì í pẹ́ parun báyìí ni àkànbí àti ìyàwó rẹ̀ ṣe fi iṣẹ́ àgbẹ̀ tí wọ́n ń ṣe lé ọmọ wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ ṣebí tọmọdé bá tó lọ́kọ́ ó yẹ kó lọ́kọ́ tó bá sì tó àsìkò tó yẹ kí ọmọdé ní àdá dandan ni kí a fi àdá lé lọ́wọ́ ògúndélé tí ń ṣe ọmọ kan ṣoṣo tó wà lọ́wọ́ àkànbí àti ìyàwó rẹ̀ sọ fún bàbá rẹ̀ lọ́jọ́ kan pé èyí tí òun jókòó sí àlà oko yìí náà ti tó òun náà fẹ́ máa roko bí bàbá òun àti ìyá òun ṣe ń roko àkànbí ṣe àdéhùn pẹ̀lú ọmọ rẹ̀ wípé tó bá di ọjọ́ kejì oko táwọn ti lọ ti pẹ́ bí òṣùpá mẹ́rin sẹ́yìn ni àwọn ti máa lọ ṣe iṣẹ́ ṣe bí ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà nígbà tí wọ́n dé oko ní ọjọ́ kejì ó fi ọkọ àti àdálé ọmọ rẹ̀ lọ́wọ́ bí àkànbí ṣe mú póró oko náà ló fi ọmọ rẹ̀ síbi tí òun náà ti máa roko tiẹ̀

bọ̀ padà ètò àyọkà alárinrin lè ń gbọ́ láti lè ṣe bond 92.9 fm ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí sí wa ẹ̀kú ìkàlẹ̀ àkànbí ń roko lọ ọmọ ẹ̀ náà ń ṣe tiẹ̀ ṣùgbọ́n nígbà tí ọmọ roko síwájú díẹ̀ ó já sí abẹ́ igbó tí ẹkùn àti ọmọ rẹ̀ wà

0: wajale n gbadun bond fm ne la si wa 92.9 radio fe so wa poto kari aye bere bi awada bi awada bi mana mana ojo na ma re bi ane eni pe odun yin ton koja lo
1: koja
0: ri bi odun yin ti ri ni nke n fo fere nke n sare fere ni oju kesin lati wa bayi
1: ati wo
0: bere bi awada wo tu kejin la be ni asiko dibo yo ton wole imi ta lo ni pe
1: odun lo so kun
0: andibo bojo tin gori ojo be ni le njuti le mo
1: be
0: ni ojo ba sa nkoja lo nkoja ijoba wo ni o to gbadoba gbadoba di odun 2027 ni ipinle oyo loke ogun wa la ojoba bile wa ni erilede nigeria lapapo
1: be
0: ni ijoba wo ni o to gbadoba
1: gbadoba
0: se ba ti ma ba lo leni abaye pada yo to de
1: abaye pada wa
0: ye a ma je lagbata mo aye ngba ba ton yen elomi si po ni abi ba kene ni o si wa se a ma je ya mogun mogun mo ite ngba ba yen bi se ri ale fa ni akoku mo
1: oro nini
0: ma pa ma mu la ba lo sojo ogun o ni ke ta ba ni andibo ba we ne ni ngba kalukun ba de ri ale fa lo ma yo ko lo won bi ton ma yo he wa
1: ba de ri ale fa ma wa de
0: ba ko da nko cha ro fun wa
1: amin
0: o cha na fun wa
1: o
0: ba to a ko dibo a ndogun dogbo lawon ti o fe dije na ma so fun wa o ya won le so pe eri ti o ba loyan o ba fun yawo e
1: lo
0: o le so pe edi ti o da be ri pe boya o jade ile iwe nisin ko ri chekeche ko da office awon o ma jije ri jire si le la ma gbo ngba ta o le jere to ba be si polongo aba ngba ba de bete ah o we awon agbalagba ni o pa fun wa pe be do ba gba won yen ba lo ma joju ano
1: no
0: ba yo ne ra oko oluwa won ma nda won ba da ziko ni we la ma won ta mo a council lo te pe ariri
1: won
0: ba ma ki wa no le alaga jo ba ni te ko te ri ti wa o ma ku pe o mo ti fe ri e ti pe be la won ti o je gomi o ma re so ma ju wo si wa awon meje are me won so pe je nkan to yo kuro lemi o da pada awon meje are me won so pe ko da mo le to nigeria je ko da mo le ko si nigeria de baje te mi le je
1: o si san legbe titi
0: be ni ẹni o ti ẹ ti
1: ká lè mọ pé ọmọ oko làwọn náà
0: ẹni tí ó lè mú ọkọ kó yí ebè po àti kó lẹ́mọ̀ ẹni tí ó máa kó igi ẹ̀gẹ́ dání igi pákẹ́tì ó pé àwọn náà ń gbin nǹkan eréṣiríṣi lérí lérí aláǹgbá tí ò jerí ìdọ̀bálẹ̀ lọ
1: ṣùgbọ́n
0: ọ àtọ̀tọ̀wọ̀ ti wà ní torí kó rọ wa lọ́jẹ́ pé à ń fi ọwọ́ wa jẹra wa
1: ni
0: bá ti ṣe sí bẹ́ẹ̀ lọ́wọ́ yóò sì ṣe sí wa sí bẹ́ẹ̀ bá fi iná àtẹ̀yẹ tó bá fi hẹ ọlọ́run sì gbélé ọlọ́run bá tọ́jú ẹ̀ ọlọ́run bá tọ́ ṣe àmọ́ tó bá jẹ́ pé yẹn fẹ́ yọ ohun ọlọ́run ẹ̀yọ́ wọn lọ́mọ àti yẹn ní bó ti rí ni
1: ìgbàlódé
0: nàìjíríà lọ́wọ́ ń yẹjọba fún wa gbogbo ní tẹ̀lé wá bá àwàlà ń fọwọ́ àwọn fa gbogbo ẹbí ń pawọ́ ìjọba orí fún ọwọ́ wa lọ́wọ́ wa
1: àwa
0: ni àmọ́ àsìkò ìdìbò máa dé báyìí nísìnyí tí òkun sọ́wọ́ wa àkọ́kọ́ ní púpọ̀ náà wa kò ní jáde lọ dìbò àwọn tá a yí dìbò yìí ni àwọn alẹ́ ni lọ́pọ̀ láàmú àti pé nìkan ò ṣe é dá ẹni kò àsìkò tó yẹ ká dìbò yẹn ń tàbùkù yóò ṣe é dá
1: àjòkòsí lé àwọn náà ojú ojú ti wa
0: nù ọ kájòkò lé ká máa wo tẹlifíṣàn àbí kájòkò lé ká máa ka bíbà
1: àbí
0: kájòkò lé máa wo ilé dm
1: eréjìlè
0: àbí ká máa gbá bọ́ọ̀lù ó bá di àsìkò dìbò àní dìbò àmọ́ ẹ pé ìdí ni pé tí wọ́n bá kó èèyàn ọgọ́rùn-ún sílẹ̀ pé tó òun ni ó dìbò tí gbogbo ìlú sọ pé tó ọgọ́rùn-ún èèyàn lọ́wọ́ á ń lóyìn tí ó dìbò ó sì mọ̀ yìí pé àwọn tí yóò díje wọ́n ń lọ bíi mẹ́ta nínú àwọn èèyàn tó yẹ pé a gbọ́dọ̀ gbìyànjú káyọ̀ sípò ẹ àyè tí a wò pé tó kí ni wọ́n ń ṣe ń bí wò gan-an

0: ọchịchị anị anị kaasọkwa anwụ ịwarị nne ọjọ bi mẹta àwọn tí ń fi gùn sójú àwọn náà jẹ bi mẹta tí ò di mẹsàn án wàá ku mọkẹlẹ ní àádọrùn àwọn tí wọn sì fẹ dìbò ní èèyàn mẹta ni wọn fẹ pé wọn fẹ díje nínú àwọn tí wọn fẹ díje ní tọjẹ mẹta àwọn tí wọn mọ pé tó àwọn mú àwọn sọmọ wọn dáadáa tí wọn ti pàdé pẹlú wọn abalẹ mẹta ni wọn pín sí kálukú yóò wà lẹyìn ẹni tí yóò díje láti pé àwọn ọjẹ bi mẹwàá mẹwàá tọgbọ ọwọ fún ti di ọgbọ bẹẹ ni ogun mélòó nlẹ ogun mọkẹlẹ ní ọgọta nínú mọkẹlẹ lọgọta tí ẹ wà ní má gbàgbé pé èèyàn mẹwàá mẹwàá lọjẹ ẹntọ wà lẹyìn àwọn ènìyàn àwọn olóṣèlú tí wàá rí èèyàn mẹwàá mẹwàá tọjẹ olóṣèlú kálukú yóò dìbò fún ẹni tí yóò fẹ tí wàá rí nínú àwọn mẹwàá mẹwàá ní àwọn tí wọn ó dìbò fún ẹni tí wọn pè ní àyẹfẹ wọn táwọn náà jẹ olóṣèlú ṣùgbọn tó yẹ pé wọn súnmọ ẹni tí ń díje àwọn náà ká sọ pé wọn jẹ bíi mẹwàá mẹwàá wọn pé ọgọta ti pé nìyí nínú ọgọta nísìnyí tí a bá rí nínú àwọn tí wọn jẹ olóṣèlú sọ pé ó lè pa ẹnu àwọn tí wọn jẹ ọgọta ànímọ tí ń fún wọn ní nǹkan àwọn ni wọn á lọ dìbò wọn pé àwọn tó kù ajókòó àdìbò wọn àwọn tó kù tí a ní tó àwọn akàwé àbí àtàkọ pé ìjẹndiwa lọwọ àbí àtàkọ tó àání dìbò àwọn tí wọn á jẹ ìwọn ọba àwọn èèyàn tó yẹ pé wọn rí nǹkan ìgbà lọwọ lójú àwọn ni wọn lọ dìbò ìbò tí wọn bá sì dì ni wọn kà dájúdájú ẹni wọn bá dìbò fún ni ọ wọlé ẹni ẹni tí ọwọ rẹ bá gbé pẹlú tó sì wí pé eléyìí yóò tọjú wa àbí ọtún wọn á kò sí nǹkan tó kẹyìn wọn gbogbo àwọn tí àádìbò nìfẹ́ pé adékẹ́ndíwa lọ́wọ́ àdí nǹkan yẹn wọn á kùn sí ọwọ́ wa láti máa jẹ bọ́jẹ́ yà ni o bọ́jẹ́ nǹkan mí ni o kò sọ wa ó túmọ̀ sí pé à ń dìbò à ń wọlé àwọlé ọwọ́ gbogbo wa lọ́wọ́ èyí wọn gbogbo yẹn ó ń jiri ó ń dọ́gbọ́n kẹ̀kẹ́ àwa fúnra wa là ń dọ́gbọ́n fúnra wa nígbà tí akọta gbà lọ dìbò
1: o sì ń bẹ̀rù ní báwo wọn ṣe pin
0: torí ìdí èyí
1: a ni wọn pípè kíkùn fún
0: okùn sọwọ èmi pẹ̀lú yìí o ẹjẹ ajáde ká lọ dìbò yẹn àwọn tí a mọ̀ pé wọn ó ṣèlú láǹfààní àwọn tá a mọ̀ pé wọn ó múná wà dùn ẹjẹ agbẹ̀jọ ká lọ dìbò yẹn
1: wọn ká dìbò fún wọn ká dìbò yẹn wọn
0: ọlọ bẹẹ ṣé wọn pé lásìkò yìí nísìnyí àti ìbẹ̀rẹ̀ ìpolongo fún àwọn gómìnà àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àwọn tá a ń polongo fún báyìí ní àwọn tí ó jẹ ààrẹ àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àwọn tí a wà ní ẹnu rẹ̀ tí a ń polongo fún báyìí
1: nínú
0: àwa sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹni tó jẹ́ ọmọ nàìjíríà rẹ pátápátá lásìkò yìí ẹ lọ gbọn káàdì ìdìbò yín ẹ gbọn pẹpẹpẹ ọ pé ẹ máa gbà sọwọ àbí torí pé ẹ fẹ lò pé ẹ fẹ lọ fi gbowó àbí ẹ fẹ máa lò gẹbi káàdì ìdánimọ n tó pè gẹ ni káàdì ìdìbò alálòpẹ ẹ lọ gbà kẹsì lòó ọwọ ara yín lẹfi tán ìwà ara yín tí ọwọ ara yín lẹfi yẹ ni ó wù yín sípò bí ọrọ ti di ayé báyìí nísìnyí ẹyin náà ẹrọ náà jinlẹ ẹni ẹ bá mọ pé tòbẹ bá dìbò fún yóò ṣe ó dọwọ́ wa ó sì dọwọ́ lọ lásìkò àwọ sọ pé tòun kẹ ẹ dìbò fẹ́ ní kẹkẹ o ẹ dìbò fún àyẹ̀fẹ́ yín
1: tẹ
0: mọ̀ pé tòun iná yín yọ sí
1: ẹni tọrọ kó lè tó ẹni tọrọ ẹni tọrọ kí ẹ yóò tọjú ìlú
0: ní kẹ ẹ dìbò fún yẹ ti gbọ́ kọ́ máa jẹ kí bọ́yá à ń polongo òbò fẹ́ ní kẹkẹ àpò torí ká gba owó àbí nìkẹkẹ lọ́wọ́ ẹni kẹkẹ ṣùgbọ́n tí à ń fẹ́ náà ni bí ìlú ó ti ní lọ síwájú tálàáfíà ọjọ́ bá ń lò tí ló ní balẹ̀ àyà
1: tí gbogbo
0: a máa jẹ tá a máa mọ tí náà wọ́n máa dùn táyọ̀ wọ́n máa kọ́ ẹ̀tọ́ jẹ wá lógún ni ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run rìn wá lọ́wọ́ ẹ gbìyànjú ẹ jáde kẹ lọ dìbò lọ́pọ̀ yanturu fún àwọn àyẹ̀fẹ́ ìtẹ̀bù pé wọ́n tán ìlú ṣe
1: wọ́n
0: ni ẹ lọ́ dìbò fún ọlọ́run rìn gbogbo wa lọ́wọ́ gbogbo ẹ tẹ jẹ́ ọmọ òkègùn pátápátá èyí tí a pè fún ó dàbẹ́ ni pé a rí àwọn ẹgbẹ́ kan fẹ́ pé wọ́n ti fa ọmọ òkègùn kalẹ̀ àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí a bá fẹ́ tí a sì fẹ́ ṣe bá a ti ń bára wa sọ láti jọ yìí gbogbo ẹgbẹ́ kódà kọ́ jẹ ẹgbẹ́ tí ò lo ọkọ̀ ara náà lọ fa ọmọ òkègùn kalẹ̀ ohun tó yẹ ká ṣe ni pé kí gbogbo apáta ká gbá òkú tí
1: ọmọ òkè ogun
0: èyí ni nígbà tí ìbò gómìnà tó bá dé wọn àti lè sọ púpọ̀ lérí ẹ̀ báyìí torí pé ìbò tí yóò jẹ́ àkọ́kọ́ tí ó léwájú náà láti máa fún ẹ̀ náà ni ìbò ti ààrẹ àti ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ti ń ṣojú wa tó àwọn tí wọ́n fẹ́ jáde pé àwọn fẹ́ lọ ṣojú wa ó kù sí ọwọ́ gbogbo wa
1: ọwọ́
0: lọ́wọ́ abalẹ̀ wájà lẹ́ ń gbádùn bọ́ndẹ̀ fẹ́ ńlá wà náà ètò ìdọ̀tí náà rẹ́díò fẹ́ sọ wá pọ̀tọ̀ kárí ayé.

0: kíríkù dídé ìròyìn níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Àsìkò yìí kààbọ̀ sí ètò orí ètò wa bámiṣẹ́ olúwa fún ìjọ Is Alive Ministries. Èyí tó wà ní 2022 Aládé Sirú Street, pápá àjà ọmọṣẹ́ ní ìlú Èkó.
1: Hallelujah! Wákàtí ìyípadà rẹ̀ Hours of Breaking tó wáyé nínú ìjọ Is Alive Ministry tó wà ní nọmba 2022 Aládé Sirú Street, pápá àjà ọmọṣẹ́ ní Èkó ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́fà ìdájí sí aago mẹ́wàá ni ìpàdé àdúrà ọ̀hún wáyé nínú ìjọ wọn. Darapọ̀ mọ́ ìpàdé àdúrà tí àwọn ènìyàn ti jẹ́rìí sí agbára Ọlọ́run. Wọ́n pàdé àwọn ní àmì òróró yàn tí ìpè wọn lálẹ̀. Àwọn oníṣọ̀jì ni Prophet Adeni Olówó Pọ̀rọ̀kú aka Bàbá Ọlọ́run Àánú, Prophet Dr. Adesola Adedeji àti àwọn ní àmì òróró yàn. Ìwọ náà darapọ̀ mọ́ wọn níbi àdúrà oníwọ́tà 20 tó yí ìgbé ayé ẹni padà sí rere. Gbogbo àṣálẹ̀ Friday kẹta lóṣooṣù ní ìpàdé àdúrà àṣálẹ̀ àwọn ẹbí àmọ́ ń wáyè láago 11 sí aago 5 ìdájí níbi tí ogun ti já ti lè já sí onírò bìnú tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàtura lẹ́sẹ̀ tẹ́sẹ̀. Ìwọ náà mọ́ gbẹ̀yìn wọ́n pàdé Jésù oníṣẹ́ ìyanu torí pé ìwọ lẹ̀ rí kàn.
2: Mo kí wa kú débi àsìkò yìí ní orúkọ Olúwa. Orúkọ tèmi ni Wòlíì Dókítà Samuel Odùsínà tí gbogbo ayé ń pè ní Babaládúrà Worldwide láti jọ Is Alive Ministry. Mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìpàdé àdúà lórí ìkànnì yìí tí a pe àkórí ẹ̀ ní Bámiṣẹ́ Olúwa. Ohun tó Olúwa rán mi sí ọ ní àkókò yìí ó ní mo pe àkórí rẹ̀ ní àdúrà ajábẹ́sì. Àdúrà ajábẹ́sì. Arákùnrin tí a ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ ẹnìkan tó ṣe wípé ó a bí pẹ̀lú ìbànújẹ́. Òun gan fúnra rẹ̀ ó rìnrìn àjò rẹ̀ nínú ìbànújẹ́. Ẹni ká wọ́n wé Chronicle kínní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án.
3: Ajábẹ́sì sì jẹ́ ọlọ́lá jùlọ láàrin àwọn ọkùnrin rẹ̀.
2: Yes.
3: Ìyá rẹ̀ sì pe ní orúkọ Jábẹ́sì.
2: Yes.
3: Wípé nítorí
2: mo bí ìbànújẹ́. Ẹ gbọ́ mi sà, ìbẹ̀rẹ̀ rẹ òun kọ́ ló ṣe pàtàkì jù. Bó o ti bẹ̀rẹ̀ ní àjò rẹ òun kọ́ ni Ọlọ́run fẹ́ mọ̀. Ṣùgbọ́n ìwọ gọgọ fúnra rẹ òun láti ní Jésù yìí, òun láti wá rí nínú ìrìn àjò rẹ nítorí pé òun nìkan ló lè bá ọ ṣe. Jábẹ́sì nígbà tí ìyá rẹ pe ní ọmọ ìbànújẹ́ kò dúró, kò gbà fún ọ̀rọ̀ tí ènìyàn sọ, ṣùgbọ́n ó tọ Ọlọ́run Ísírẹ́lì lọ. Bíbélì sọ wípé Jábẹ́sì sì jẹ́ ọlọ́ra ju àwọn arákùnrin rẹ lọ. Ó ní ìyá rẹ pè ní Jábẹ́sì nítorí pé a bí pẹ̀lú ìbànújẹ́. Òun fúnra rẹ̀ nígbà tó ní ẹsẹ̀ kẹwàá Bíbélì jẹ́ kó wá wípé ó tọrú Ọlọ́run Ísírẹ́lì lọ. Ó gbàdúrà sí Ọlọ́run, ó bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìwọ ìbàjẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi nílá, kí ọwọ́ rẹ kó wà lára mi, kí ojú mi má ṣe rí ibi kí má sì ní ìbànújẹ́. Ẹ gbọ́ mi, mọ́mì dádì àti bọ̀dá tó gbọ́ mi àkókò yìí, Jésù Kristì òun ló lè bá ọ ṣe tiẹ̀ o. Kò sí ẹnikẹ́ni tábí nínú obìnrin tó lè bá ọ ṣe àfi Jésù nìkan. Jábẹ́sì kò gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí ìyá rẹ̀ sọ, kò gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí ènìyàn sọ, ṣùgbọ́n ó gbàgbọ́ nínú Ọlọ́run. Ó dẹ̀ ké pe Ọlọ́run yẹn torí pé ó mọ̀ wípé Ọlọ́run yẹn nìkan òun ló lè bá òun ṣe. Mọ́mì dádì àti bọ̀dá tó ń gbọ́ mi ní àkókò yìí, mo fẹ́ kó o mọ̀ dájú wípé òun nìkan ló lè bá ọ ṣe o. Èmi ò mọ rú ìṣòro tàbí ìdààmú tó ń là kọjá, mi ò mọ rú wàhálà tàbí ìpòrúru ọkàn tó wà nínú ayé rẹ̀. Ohun tí mo fẹ́ sọ fún ní àkókò yìí wípé Ọlọ́run kan wà, ẹni tó ní agbára. Ẹ gbọ́ mi o, nínú ìrìn àjò ayé tí a wà yìí, èèyàn lè sọ fún ọ wípé bí ìrìn àjò rẹ ti máa lọ rè. Ṣùgbọ́n tó o bá mọ Ọlọ́run tí mo sọ nípa rẹ̀ yìí, tó o bá mọ Ọlọ́run tí mo ní kájọ képe yìí, ó jẹ́ Ọlọ́run tí ẹnikẹ́ni ò lè da iṣẹ́ rẹ̀ dúró. Jábẹ́sì kò wo ohun tí ìyá rẹ sọ sí, kò dúró de ọ̀rọ̀ tí ìyá rẹ sọ, ṣùgbọ́n ó tọ Ọlọ́run lọ. Ohun tí ènìyàn sọ, ẹgbọ́n arákùnrin kan ti ẹ̀ kórí gan, ó ní ayé ló sọ kò lè níláárí, ènìyàn ló sọ pọ́rọ́ rẹ ò lè já síre, Wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀. Kíyè sí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Gbọ́ mi, ọ̀rọ̀ tí ènìyàn sọ nípa rẹ, o gbọ́dọ̀ mọ̀ wípé kìí ṣe ohun tí Ọlọ́run sọ. Bẹ́ẹ̀ ni sà, torí a ti fún wa ní orúkọ kan, Bíbélì ìwé Fílípì ló sọ bẹ́ẹ̀. Èyí tó ju gbogbo orúkọ lọ, ó ní pé ní orúkọ Jésù Kristì nìkan ni kí gbogbo eku kó máa gúnlẹ̀. Ẹgbọ́n sà, ẹgbọ́n mà tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, mo fẹ́ kó mọ̀ wípé kò sẹ́nikẹ́ni tó lè bá ọ ṣe àfi Jésù nìkan. Èmi ò fẹ́ mọ orí ìṣòro tàbí ìdààmú tó wà nínú ìrìn àjò rẹ. Èmi ò fẹ́ mọ tó tiẹ̀ ti ń là kọjá láti ìgbà pípẹ́. Ohun tí mo mọ̀ tó dá mi lójú ni wípé ẹnìkan wà to ni agbara eni ti mo so nipa re yi ohun na ni Jesu Kristi ohun na ni ankepe ninu ijo is a life ministry ti olohun si se ya ninu aye wa egbo mi o oniruru isoro lohun ko le ma la koja idamu to le go wa ninu aye re ohun ti mo fe ko se re mo fe ko to Jesu wa bi ti arabirin onisun eje yen o ti no gbogbo nkan to ninu we mark yen ori karun mark chapter 5 verse 25 bibe ni je ko wa pe o ti no gbogbo nkan to ni onowo onora ori o se gbogbo e ṣugbọn sibe sibe ko si ona abayo ṣugbọn ni ojo kan bibe ni wipe oguru o Jesu o wa leyin re o fowo ka so re nitori pe lati mu okan re lo ti wo wipe eni ti mo fe lo bayi o gbogbo ba mi se temi to fi lo laarin opo eniyan o si wa leyin re bibe ni wipe o fi owo ka so re lese kese mo ti fi owo ka so yi bibe ni wipe isun eje re gbe lese kese bi isun eje omo biri ti gbe Jesu mo ninu ara re pe ase ti ara o jade egbo gege be na ni Jabesi se bere lowo Oluwa o gbadua si Olorun ese ke wa ye so pe o gbe o so fun Olorun to Oluwa iwo ibaje bukun mi ni tooto to ba fe ibukun Olorun o lati kepe Olorun to ba fe ire Olorun o lati kepe Olorun o ni ko se so agbegbe mi di nla mommy daddy to gba mi ni asale yi Olorun gbodo so agbegbe re di nla o ki igba re ko le di otun ki awon eyan to wo bi eni ti o le je kankan ki won lo ri ola ati obo Olorun ninu aye re number 3 o ni ki owo re ko le wa lara ni egbo o eni ti owo Olorun ba wa lara re eni ti owo Olorun ba wa lara re o gbogbo to ba nse o ma se dede gbogbo bi to ba ti de o ma ri anu ati ori ofe Olorun ba beni o ni ki owo re ko wa lara mi number 4 o ni ki emi ma se ri ibi to ba le kepe Olorun ti mo so nipa re yi to le fi aye re fun to le gba gege bi Oluwa to gba lare ma je ki tan oju re o ni ri ibi o wa pari e pe ki ma se ri ibanuje e wa kiyesi bibeli so ni pari ese yen wi pe Oluwa si mo gbogbo to toro se fun kini bi to la koja kini idamu to wa ninu aye re ogun olodu ti o ti o je ki awon eyan ri o bi eyan gidi ogun olodu ti o kini kan to la koja to je ko ma ri ara re bi eni ti o le tayo ipele to wa mo fe ko mo wi pe Jesu ti mo so nipa re yi o ni ohun la lati se fun won Jesu ti mo so nipa re yi o ni ohun iyanu to fe se ninu aye re wa gbo ohun to ma se o be ni sir mommy daddy ohun to ma se ki adura re ko to le gba ohun akoko ni wi pe o lati ni Jesu yi ninu aye re o lati gba Jesu yi gege bi Oluwa ti o gba lare o lati ko esu ati gbogbo se owo re sile ekeji o ni wi pe o lati to Jesu wa tori pe eje re nikan lo de wa ni mo Oluwa

bi olorun ga nitori pe oni olorun oba to ti wa kai ko to baba to nbe nigba saye nbe oba ti wa nigba ti ko ni si aye mo ogo ni foruko e loke orun mo ki wa ku asale ni oruko Jesu Christi oruko mi ni woli fun mi aroja olabi lati si Anes Church Mountain of Goodness and Mercy to wa ni 11 Mirror Street Mirror Post of Magegi mo ki wa kaabo ni oruko olorun alaye o gbadura fun abi pe ori ofe olorun ani olorun ife re si wa ko ni diku ori ofe re ko ni kako lori wa mo fe bere ibeere kan lowo wa ka to lo ninu adura to ba je iwo ni Joseph ki lo ma se fun awon baba re to ba je iwo ni Joseph ki lo ma se fun awon baba re e je ka lo yeye Genesis ori adota ese ike edogun si ikokanlelogun Genesis 15 to 21 nigba ti awon arakunrin Joseph ri pe baba won ku tan won ri pe boya Joseph yo ko ira wa yóò sì gbẹ̀san gbogbo ibi tí a ti ṣe sí i lára wa wọ́n sì rán iṣẹ́ tẹ Joseph lọ wípé bàbá rẹ̀ ti pàṣẹ kí ó tó kú pé báyìí ni kí ẹ̀yin wí fún Joseph pé ǹjẹ́ èmi bẹ̀rọ dárí rẹ kọjá àti ẹ̀ṣẹ̀ àwọn arákùnrin rẹ̀ jì wọ́n nítorí ibi tí wọ́n ṣe sí ọ ǹjẹ́ nísinsìnyí àwa bẹ̀rọ dárí rẹ kọjá àwọn ìránṣẹ́ ọlọ́run bàbá rẹ̀ jì wọ́n Joseph sì sọkún nígbà tí wọ́n sọ fún un àwọn arákùnrin rẹ̀ sì lọ pẹ̀lú wọ́n wúlẹ̀ níwájú rẹ̀ wọ́n sì wípé wo ìránṣẹ́ rẹ̀ ni àwa ṣe Joseph sì wí fún wọn pé ẹ má bẹ̀rù èmi wa wà ní ipò ọlọ́run ṣùgbọ́n bí bá ṣe ti yín ibi ni ẹ̀yìn wò sí mi ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọ́ sí rere láti mú wọn ṣe bí ó ti rí lónìí láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là ǹjẹ́ nísinsìnyí ẹ má bẹ̀rù èmi ò bọ yín àti àwọn ọmọ wẹ̀rẹ̀ yín ó sì tù wọ́n nínú ó sì sọ̀rọ̀ rẹ̀ fún wọn hallelujah bíbélì wípé ó sọ fún wọn wípé òun ìwà wà ní ipò ọlọ́run ó ní ó tù wọ́n nínú ó sì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó dáríjì wọn ìwọ náà ṣé àwọn ọmọ bàbá rẹ ò ti ṣe ọ bí ṣé àwọn ọmọ ọ̀rẹ́ rẹ ò ti ṣe ọ bí ṣé kì í ṣe wípé ó ń ṣe lo dúró ní ipò ọlọ́run ní ayé wọn ṣé ìwọ náà lẹ́ẹ̀mí ìdáríjì wọn àlá tí wọ́n rò pé kò ní ṣe ó padà ṣe àwọn tí wọ́n láwọn ní foríbalẹ̀ wọn ò láti ẹ̀ foríbalẹ̀ wọn bẹ̀ balẹ̀ níwájú Joseph nítorí pé kò fi ara rẹ̀ sípò ọlọ́run ọlọ́run bùkún Joseph tó bẹ́ẹ̀ jẹ́ ó gbé 110 years ó rí ìran mẹ́rin generation mẹ́rin ni Joseph rí tó bá jẹ́ wípé wọn ò tà á síbi tí wọ́n tà á sí ó ṣeéṣe kí wọ́n ti poison ó ṣeéṣe kí wọ́n ti fún ní májèlé jẹ ó ṣeéṣe pé ti kú kí ògùn yẹn má dé àwọn nǹkan tí wọn náà rò pé àwọn ọmọ bàbá rẹ ṣe sí ọ àwọn ọmọ ìyá rẹ ṣe sí ọ èyí tó ń bí ẹ nínú ẹ ó mà lè jẹ wípé ọlọrun ń lò fún ìgbéga rẹ ó mà lè jẹ pé ọlọrun ń lò fún ẹ láti mú ẹdẹ ipò tó wà lọwọlọwọ yìí kí ló dé tó wà ní dáríjì wọn kí ló dé tó ní jẹ kí gbogbo rẹ kó tán kí ìwọ náà lè débi tó ń lọ ní kíkún ọlọrun fún Joseph ní ọjọ ogbó ó rí ìran mẹrin nítorí wípé kò fi ara rẹ sí ipò ọlọ́run nínú ayé àwọn ẹ̀gbọ́n rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣe àìdá sí i èèyàn ṣe àìdá sí ẹ kò túmọ̀ sí wípé ìwọ náà gbọ́dọ̀ ṣe àìdá padà o bíbélì sọ wípé olúwa ní tèmi ni ẹ̀san àwọn àìdá tẹ́lòmíì náà máa ń ṣe sí wa nígbà míì láti fi mú wa débi tá à ń lọ ni láti fi tì wá débi ògo ni àwọn tó ti gan òní rẹ àwọn tó gan àná rẹ lórúkọ ti Jésù ọlá rẹ máa gba ìdọ̀bálẹ̀ wọn olórin kan sọ wípé àwọn tó kan òní ni jẹ́ kó la mi gbàdọ̀bálẹ̀ wọn ọlọ́run mo sì kan lè dá ọmọ pàrà lóko ẹ̀mí òkú má gba ipò ọlọ́run ní ayé ẹnikẹ́ni kí ohun tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ kó lè wá sí ìmúṣẹ Joseph kò gba ipò ọlọ́run ní ayé àwọn ẹ̀gbọ́n o ó fi wọ́n lé ọlọ́run lọ́wọ́ ó fi gbogbo rẹ̀ ó jọ̀wọ́ rẹ̀ pátápátá fún ọlọ́run bóyá ẹnìkan náà ti ṣe ọ bóyá bọ̀dá rẹ ló ṣe ọ bóyá ẹ̀gbọ́n rẹ obìnrin ló ṣe ọ bóyá àbúrò rẹ ti ẹni bóyá ìbátan rẹ kan ti ẹni kí ló tó ní jọ̀wọ́ kó ló tó ní dáríjì wọn sórí ẹni tó bá ti sọ wípé ẹnìkan ò ní lọ òun náà níbi tó ń lọ o ẹni tó gbégi dínà àbí tó dúró sójú ọ̀nà ẹnìkan wípé ẹnìkan ò ní kọjá báwo lòun náà ṣe fẹ́ kó níbi tó wà fi gbogbo rẹ lẹ̀ fún ọlọ́run jẹ́ kí ọlọ́run kó gbé ọ níjà ẹni tó bá ti ní agbára láti gbéra rẹ̀ níjà irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run kì í dá sí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ọlọ́run ti rírú ẹni bẹ́ẹ̀ wípé ó ní agbára láti gbéra rẹ̀ níjà Joseph kò gbìyànjú àti gbéra rẹ̀ níjà o ó fi gbogbo rẹ̀ lẹ̀ fún ọlọ́run ọlọ́run wá gbìn níjà ara tó lá
olohun la la wi pe awon itigi won teriba fun ohun awon eranko won teriba fun ohun gbo o nigba ti awon omo baba re pada de iwaju re won ma teriba won ma dobale ni won doju bole patapata ni iwaju re nitori pe ipo ti olorun pada gbe joseph si ipo to lagbara ni nigba joseph ma ba won soro o so fun wi pe won o se buburu sohun o mo olorun mo omo won saaju ko run le bo orilede eri ologbon omo ni joseph olorun gbe ninu aye joseph eni olorun wa ninu aye re o ni olorun won o saaju nitori pe ki se fun ti idile won nikan bi ko se fun orilede awon nkan tawon kan na se fun yen to ba wo dada to ba le ni arojile wa ri wi pe ki se awon na lo fe se olorun na mo lo won nitori pe olorun ni ibi to mo lo so de wa ri ko to le doke eyan ma la nkan koja o bibeli so wi pe oluwa ni bi eyin ba la ina koja o ni ki yo jo yin bi e ba la omi koja o ni ki yo gbe ni gbe yin ni oluwa wa so fun wa wi pe a o ni ri ponju o so wi pe ninu aye o ri ponju sugbon e tujuka nitori pe mo ti segun aye olorun oluwa wa lara joseph ni gbogbo irin ajo to rin to fi de ibi ti olorun mi lo olorun o fi gba koko fi sile be na ni iwo pelu bi won se pa omo e to pelu bi won se duro na e to pelu bi won se se abosi e to pelu bi won se soye leyin ti won lo kakiri ti won ba ti bo to n ba e je ni waju awon to ye ko sanu e sibe sibe owo oluwa o fi o sile e o ri ni pin isin na won ti ri eni bi ti won ro pe o le de ibi ma de ma de ibi ma de ma de o bo so gbogun de niyan o ale ibi ma de o dandan oluwa ti mu e debi to lo ma mu e de boye de ti debe nitori pe owo oluwa wa lara re oluwa ma mu e debe iwa na ni ko duro fi emi idariji ko fi rin ajo yen ni gbogbo eyan jo joseph ko fi awon omo ye awon omo babe ko fi won soko o sa ran rin ajo ti e o fi rin ajo e o fi ile olorun lowo iwo na fi rin ajo ile olorun lowo je ki olorun ko je alpha ati omega re eni isaju ati eni ikeyin ogun to ro pe ma gbe eni awon ogun to ro pe ma gbe eni awon ko ma pada gbe eni awon ja to ja yen olorun ma pada mu ebori ki lo to wa ni yin olorun ki lo to sin rojo elomi wa ti e se nkan fun bayi ara ni e ni 2018 ni 2002 ni 1982 nibi ti olorun ran lowo de yin o je gbagbe ohun atijo bibeli wi pe kiyesi awon ohun atijo ti koja lo ogbogbo si di otun olorun lo mu ebori olorun lo mu ebori o ki se pa o ki se agbare ogun to ebori yen ti gbe awon okan mi olorun ti o wa je ki ogun yen gbe omi bi won se dun na to bi won se se abosi e to sibe sibe olorun gba ogun re ja olorun mu ebori ki lo to wa ni fi ope fun olorun ki lo to ni fi yin fun olorun sori awon idojuko yen nitori pe olorun pese aye to dara sile fun olorun mu e lo sibi ti o dara ni olorun se fi aye gba awon nkan to la koja ninu irin ajo aye re to ba lo wo iwe genesis ori 15 ese kerin de ese kejo joseph o mo ni mo pe ki se awon ebe won lo ta won o ni olorun lo won saaju lati lo se atunse nitori wipe olorun fe fi ohun je ori olorun fe fi ohun se atunse awon aye awon eniyan ogun ti won na la koja yen olorun mo mo mu la ja nitori pe o fe fi o gbe awon kan soke o fe fi o tun aye awon kan se olorun to mu ede bi to de yin o si wa sibe agbara jesu wa sibe agbara jesu wa sibe agbara jesu wa sibe jesu yi kore ibi kan ohun lo ran lowo debi to de yin o de si nibi to mu e lo o ti debe na o si n lo sibi to dara ju bayi lo kilo to wa ni dariji awon omo iya re kilo to n dariji awon baba re eyan se ni toto nkan to se fun o dun ogan o dun ogan ni eyan ni olorun ara ni o je ko dun yen sugbon eni to ba ti ni jesu kristi o ni ohun gbogbo jowo re fun kristi mo labere ofe mo apologize mo bebe fun awon omo iya re yen fun awon baba re yen awon ti won mu ebi awon ti won saidasi e awon anti e awon oku e awon boda e awon to ti ba gbe ni kekere ti won wa ti o dara si yen mo fi olorun be o jowo re na je ki gbogbo re lo ki won na ko le ni alaafia ki won na ko le ni ayo ki won na ko le tubo ni ore ofe si papa julo ko le

ẹni tí ó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìjí olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ lé ààbò àti ó di èmi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ní tòótọ́ wọ́n gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bọ́ ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ilé òkùnkùn tàbí fi ìparun tí ń run nílé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ̀ àti ẹgbàárún lé apá ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kì yóò sùn mọ́ ọ ẹ kalẹ̀ ẹ sì káàbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìjòkó akọni ti ọjọ́ òní lórí ìkànnì rédíò nàìjíríà bond fm 92.9 fm tí ó fi ìkàlẹ̀ sí adékúnlé fajuyewe onígbòǹgbò ní gro ìkẹjà ní ìpínlẹ̀ èkó kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbàdúrà adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa àti ọlọ́run wa ọlọ́run tí ó ràn wá lọ́wọ́ débi tí a dé yìí nínú ìrìn àjò ayé wa nínú ìrìn àjò ọdún yìí nínú ìrìn àjò oṣù yìí gbogbo ògo àti ọlá àlàfi forúkọ mímọ yín nítorí pé àwa mọ̀ wípé oore ọ̀fẹ́ yín ló mú wa dé ibi tí a dé yìí kì í ṣe nípa ipá tàbí nípa agbára wa kì í ṣọgbọ́n tàbí ìmọ̀ tàbí òye wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti oore ọ̀fẹ́ tó tayọ adúpẹ́ lọ́wọ́ yín olúwa ẹ bá bu àkóso ètò ti àṣálẹ̀ ọjọ́ òní nípa lóko ká lè yìn ọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì ní irú àkókò báyìí ìwọ àti èmi ní láti fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run ní àwọn oṣù tí a wọ̀ yìí àwọn oṣù tó máa ń dẹ̀rù bá àwọn ènìyàn àwọn oṣù tí ó máa mú ìbẹ̀rù bójó àti àìní ìfọ̀kànbalẹ̀ bá àwọn ènìyàn ní ìgbàgbọ́ wípé ó kún fún ibi ó kún fún ìjàm̀bá ó kún fún gbòdìyàn ó kún fún ìbànújẹ́ ṣùgbọ́n mo sọ fún ìwọ olùgbọ́ mi ní àṣálẹ̀ ọjọ́ òní wípé àwọn oṣù yìí ire ńláńlá wà nínú rẹ̀ ayọ̀ wà nínú rẹ̀ ìgbéga wà nínú rẹ̀ ìtẹ̀síwájú wà nínú rẹ̀ ìmúgbòrò wà nínú rẹ̀ àwọn erere tí ń bẹ nínú àwọn oṣù wọ̀nyí oṣù september oṣù october oṣù november àti oṣù december àwọn oṣù mẹ́rin tó parí ọdún yìí mo gbàdúrà wípé àwọn eré kàǹkà eré kàbìtì wọ̀nyí tí ń bẹ nínú àwọn oṣù mẹ́rin yìí ló máa jẹ́ ìpè rẹ ní orúkọ jésù ìwọ sì àti ìgbàgbọ́ ìwọ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run ìwọ fi ara rẹ pamọ́ sí abẹ́ òjìjí rẹ tí ó bá ti fi ìyẹ́ rẹ bù ọ́ àwòdì ayé kan ò lè gbé ọ ìdààmú ayé kan kò lè kọlu ọ bẹ́ẹ̀ ni wàhálà ayé kan kò lè jẹ́ ìpè rẹ bí ásídẹ̀ǹtì bá lọ níwájú òní bá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá ọ nítorí pé yóò fi ìyẹ́ apá rẹ yóò fi bù ọ kì í ṣe èèyàn nìkan òun máa jẹ́ ààbò fún ọ yóò jẹ́ àṣà fún ọ yóò jẹ́ apáta yóò jẹ́ àgbà ara ayé rẹ tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìrọ́ kẹ̀kẹ́ ogun àbí ti ìdágìrì kò ní lè súnmọ́ ilé rẹ bíbélì wípé kì yóò súnmọ́ bí ẹgbẹ̀rún bá ti ń ṣubú lé ẹgbẹ́ rẹ tí ẹgbàárún ṣubú lé apá ọ̀tún rẹ ó ní ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ torí pé ìwọ ti fi ara rẹ sí abẹ́ òjìjí olódùmarè orí àwọn baba wa kan rí báyìí ó ní

0: lóni ṣe mi a dúpẹ lọwọ gbogbo ẹyin tẹ jọjú sí lè ṣe tàbí fàbà therapy tó wà ní kò lórí kò jẹ kò jẹ tó ń bá yín jà lágbára àti gbogbo ẹyin tẹ ṣe alábàpàdé marathon extraditor ẹ wá gbọ fún gbogbo ẹyin tẹ gbà tọjú lọwọ lọjọ wa àtẹyin tẹ ṣe pé jọjú sí wa àti ṣàfikún ọsẹ lera ìsíwájú sí títí dé parí oṣù september lọ fi máa bá wa pàdé lọfíìsì wa láago mẹsàn àárọ sí márùn rọlẹ ẹ kúkú ti mẹni tẹ ní kàlífà abba therapy àgbà lè ṣẹṣẹ gòbílẹ tí kò dúmọ ọkọ gòbílẹ nìkọ marathon extraditor fọdún tẹ bá papọ mọ fìlú ní ó sọrù iṣẹ tí ó ṣe lágọ ara àyà jíjá wá bíbà ẹgbẹ kori tó ń sán ni àìrórun sùn ìtọ ṣúgà dágbére ojú tó ń sọ àpójú tí ń kú ni ká má lè wà mọtò alẹ àbírò tó jìnà sí ni ọmọkùnrin á sì ṣe akọni lójo olólùfẹ obìnrin á sì kọ àlejò wá rọwọ ẹ máa bọ níbi ọsẹ ìlera tá a gbé kalẹ fóṣù september yìí 5000 naira ni ẹ mú dání àtọwọ péré ti tẹ òfin rògùn inú ẹ láti ṣàyẹwò fún yín inú ẹ láti gba káàdì wa á fún yín ní marathon extravitas àti marathon flusher tó ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dánù látago mẹ́sàn-án àárọ̀ sí márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́ tó fi mọ́jọ sunday ọ́fíìsì wa wà ní number 6A Bamsla Depot Street Agbe Road Abule Eba Lagos ẹ máa pe 08060909516
1: Ìjẹ́ àkí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo apátánà làkí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ kàn nìyí wọ́n níbi ọ̀bá níjì obìnrin kìí jẹ́ ìkúmólú ó sì jẹ́ pé gbogbo ọba tí ń gbọ́ wa náà iṣẹ́ tẹ̀ ń ṣe àní kẹ́ ẹ yọwọ́ ń bẹ̀ àkànní kẹ́ ẹ máa fetí gbéyàwó ọ̀rọ̀ wọ́n ní ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ rí ọlọ́dẹ ọ̀hún náà rèé tí ń ké tantan báyìí kọ́lọ́run ọba kọjá kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ ti ṣàmúlò rẹ̀ èmi ní kọ́kọ́ ọmọwórí ètò léni mo wá pẹ̀lú ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Abba Therapy iléeṣẹ́ kan gbòógì eléyìí tí ń lo egbòogi ewé igi àti èso tó ìmúdòdó àti gbogbo nǹkan tọ́jọ mọ́ ọ̀gáníìkì ti fi tọ́jú gbogbo àìsàn tàbárùn ti bá ń bẹ ní rọ̀rọ̀rọ̀ gbogbo ọmọ ẹ̀dá darí hurun pa tàkurugodo òun náà ni mo gbọ́ sórí ètò léni torí wọn ni ni ó bá mojú ogun òun náà ní pa bìnín rẹ̀ bí n bá ní tọwọ́ bọ kíní ọ̀hún ó ṣeé ṣe kí n má láǹfààní láti tọwọ́ bọ̀rọ̀ ọ̀hún dáadáa lọ́jọ́ ń gbọ́n wá sórí ètò léni àlejò mi wọ́n máa fi gbogbo ata wà ńlé tí wọ́n sì máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ń ta àbọ̀wúrí ètò torí mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tí ń tawọ́ tasẹ̀ nù mí eléyìí tí àwọn olólùfẹ́ tí wọ́n ní ká bèrè lọ́wọ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Abba Therapy ṣùgbọ́n wọ́n gbé wọn tọ́ bọ kíní ọ̀hún àkókò sí tó nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ kàlejò mi kí wọ́n kí gbogbo ara lé.
2: A kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kú déédé àsìkò yìí àsìkò bí ojú ọjọ́ bó ṣe rí láti iléeṣẹ́ Khalifa Abba Therapy èyí tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún gẹ́gẹ́ bí atọ́kùn mi ti sọ òun pé gbogbo ẹni tó bá ní ìṣòro kan tàbí méjì tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara yálà àìsàn tó ti pẹ́ tàbí èyí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yálà àìsàn ìfúnpá àìsàn kí ẹ máa tọ̀ ètò àtọ́jú tàbí kí ṣúgà ó wà nínú ẹ̀jẹ̀ tàbí kó já sí wípé èèyàn ti ní àwọn àìsàn kan tí ó lè dènà àrùn ojú ọlọ́run yálà ọkùnrin ni tàbí obìnrin ni tàbí ẹni tó já sí pé ní tó súnmọ́ àti ní tó jìnà sí kò láǹfààní láti rí dáadáa tàbí ẹni tó já sí pé onípèníjà kan kò láǹfààní láti lè rìn tí òpó náà kan sí òpó náà kejì tàbí ó já sí pé àìsàn náà ti wà tipẹ́tipẹ́ a lọ a tún padà wá tàbí ẹni tó já sí wípé kò tí ẹ fẹ́ dùbúlẹ̀ àìsàn òun níléṣẹ́ Khalifa Abba Therapy tá à ń ṣe ní ọ̀dọ̀ wa láti lè gbáyé gbádùn pẹ̀lú egbòogi ìbílẹ̀ èyí tá a jogún lọ́dọ̀ àwọn baba ńlá wa ní ọ̀dọ̀ wa kò sí mẹ́wúrẹ́ wa o kò sí mágùtà wa bẹ́ẹ̀ ni kò sì sí mú àgbò wa ewé àti egbò pọ́nbélé gẹ́gẹ́ bí a sì sọ síwájú òun la fi ń ṣètọ́jú ní iléeṣẹ́ wa nínú àǹfààní tó tún wà níléeṣẹ́ Khalifa Abba Therapy ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi ìbílẹ̀ tó jáde níléeṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti wà ní capsule láti rí rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti lò torí pé nínú ìpèníjà tí egbòogi ìbílẹ̀ ní láyé àtijọ́ òun náà ni pé gbogbo ilé a máa rùn a máa kóró kò lóhùn díwọ̀n àti bẹ́ẹ̀.

0: ẹni tí ò sí láyé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọn gbọ wa kẹsì dárúkọ yín
1: orúkọ mi ni bàbá àgbà tẹni bẹgi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti gbo sọmọ ara yìí lóore kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà tó di ọ̀nà mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ̀ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bọ́ so ní gbogbo ìgbà káti rìn ó dogun ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ní ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
2: A wà ní number 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ road Ikọ̀tún gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọ̀tún roundabout ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ road ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road nílùú Ikọ̀tún Lẹ́kọ̀ọ́.
3: Bàbá àgbà tẹni bẹ́gí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáìl báyìí pé Ikọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gí lójú ní number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road nílùú Ikọ̀tún. Ẹ bá ti dé Ikọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
4: 0806821 6859
1: ẹ̀yin náà máa bọ̀ gan ní áfíjì ìròyìn òta fojúbà àwọn àmì ò tiẹ̀ láwọn ò fẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọye owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágo ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ bá wá dé mà ní nàláìnà má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú bá ti dé n ta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mọ́ lóògùn kò ti ṣe òsín bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
2: A wà ní number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
1: Ìwọ tá ti rìn dogun fún bóyá ọrin wọnkú wọnkú ọrin ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé má ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tọ́ tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: Ní number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road Ikọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
2: A wà ní number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road Ikọ̀tún.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lòmíì tí bàbá náà ṣàánú wa tó bá gbé wọn ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé ẹlòmíì ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nǹkan ní kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ ara ṣe pàtàkì láti tọjú ẹ jáde báyìí jáde kẹ máa bọ gbogbo ẹyin dẹ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹẹ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọn ọlọrun ọba fẹ nìkan ṣe jẹ nìkan lọ bọ ọlọrun ṣe máa kò sí ẹ tí máa ń bọ sọdọ wa ọlọrun ti ń gbàdúrà á ti mọ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹrẹ pé bóyá òun rìn bàtà ń bọ lẹsẹ rẹ ẹsẹ ń kan pajápajá lọwọ lẹsẹ àti ìrìn dogun apá ń romí ẹgbẹ́ kara ń romí àti gbéra gan bábá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní járógun à ń gbé ní ṣùgbénìtọ̀ à ń gbé ní ṣùgbénìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀ lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́ọ̀kọ́ tó ń bẹ gbogbo ọ̀nà tíṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ rẹ̀ tó ń fura sí tètè máa bọ̀.
2: Number 20 Amoka Street délé ara bus stop off Abaranjẹ road Ikọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
1: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn

0: dànùdé.
1: Àṣírí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbẹgbẹ ayé rọ kí wọn tó fi bọ́ lọ́wọ́ ilà ìlú ayé. Ewé àtẹgbò ni Olódùmarè wa fẹ́nìkan jẹ nǹkan lọ. Àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹgbò tí Ọlọ́run fún ṣe ni bàbá tápà. Anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n. Kí ni wọ́n là kọjá? Kí ló dojúkọ? Kí ló dojúkọ? Ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Èwo sátìkọ̀ sí bàbá tápà. Anímọ̀ káyé lónìí nínú University 1 Santos Avenue Abúlé Ẹgbà Lega. Tàbí kẹ́ máa pe 08033735570 lẹ́ẹ̀kansi 08033735570 Anímọ̀ káyé bàbá tápà kòkó méjì.
2: Mo ní lápọ̀ mọ wà bí ìbọn ẹ gbọ̀n wìnrin wìnrin kí lọ ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá sọ̀kì. Arábìnrin ní wo ọ̀rẹ́ mi fílẹ̀ jàre ọ̀rẹ́ tọ́ má sọ iná ní sáré síwájú ní sáré sẹ́yìn ni àjọ ń wá sọ̀kì. Níbi tí wọ́n ti fẹ́ fi gba ògùn arábìnrin yìí ó ti mú aṣọ rebi kan ibi wọn ó ti fi aṣọ gbogbo lọ́wọ́ ẹ̀ àpọ́mọ̀ ṣe o. Àṣẹ àṣọ ẹni tó ògùn ẹni ti yí tá a ti làágùn sí àṣọ yẹn ká máa tọ́jú ẹ̀ àṣọ yẹn ká máa tọ́jú àṣọ ẹni àṣẹ tá a bá wọṣọ tò dédé ọyẹ ká ọyẹ amójútó gbogbo ń tarábìnrin ìwọ̀ lọ́jọ́ náà àtàwọ̀ tẹ́lẹ̀ àtàṣọ rẹ̀ gbogbo ètò lò sára tó lò sáyà kọ̀mọ̀ sí kankan tó rí mọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò fura kọ̀mọ̀ fura sọ̀rọ̀ ara rẹ̀ ibi ẹ parí iṣẹ́ sí rèé ọwọ́ àdìpé nǹkan ń já wálẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdìpé nǹkan ń bọ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdì wípé gbèsè ń wọlé ó di wípé gbogbo àwọn tó ti gbọ́jà fún ni wọ́n ń dá ọjà padà ó di wípé gbèsè wá gorí gbèsè ọwọ́ àdẹ̀ nítorù ti ń gbẹ nítorí gbèsè bẹ́ẹ̀ lárábìnrin yóò sì kúrò lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ń bá a sáré kiri ṣùgbọ́n nígbà wọn ti lu aṣọ yìí tí wọn lò fárábìnrin yìí tán arábìnrin bẹ̀rẹ̀ sí ni máa dìde ní tiẹ̀ ọba filé rẹ̀ lẹ̀ kò wá wálé mọ́ ọ dànù bọ́ bá pè kò ní gbago bó gbìyànjú ẹ̀ títí kò tiẹ̀ ní dà lóhùn ọ̀rọ̀ iṣu arábìnrin lọ́ba pàtì háwo ọ̀rẹ́ tá a jọ ń jẹ tá a jọ mu ọ̀rẹ́ tèmi àti ẹ jọ ń ṣe wọléwọ̀dé kí ló lè dé tí ò gbé fóònù mi mọ́ kí ló lè dé tọ́já wípé tí n bá pè é ẹlòmíì ní gbé fóònù ẹ̀ mọ̀ wá ọ̀rẹ́ mi lọlé wọn ló ti kó kúrò ńbẹ̀ ọ̀rẹ́ mi mọ̀ ni bẹ́ẹ̀ wọ́n sì ní nǹkan ti yàtọ̀ fún ó ti dolówó òun náà ti ń ṣe yọ̀tọ̀ mi nǹkan ti ń bẹ̀ ó ti doníwúrú jí àṣẹ wọn a máa gba ògùn ẹnìkan fẹ́nìkan ibi aṣọ ni a mọ̀ tí gbogbo arábìnrin yìí nípa ìlákàkún ibi aṣọ ni a mọ̀ tí gbà á nípa ìníkàkankankún ibi aṣọ ni a ti gbogbo lọ́wọ́ ẹ̀ nípa wípé ká mọ̀ tiẹ̀ fura ká gbọ́kàn léèyàn tó sì jẹ́ ẹni agbójú okò lé ọ̀jẹ́ ni agbá ọ̀rọ̀ yìí wá ń lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ ó sì lẹ́gbẹ́ kan olórí ẹbí ni a bá olórí ẹbí bá wá sọ́dọ̀ rẹ̀ ńjọ́ náà lọ́hùn kí ló dé àbúrò kí ló ṣẹlẹ̀ kọmọ yẹ kọ́ máa lọ báyìí kí ló dé tọ́rọ̀ rẹ rí báyìí lọ́ba kó lóró fún ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ń wá dà ọlọ́rẹ́ mi kọmọ wá sọ́dọ̀ mi mọ́ mo sì gbọ́ wípé ó tiẹ̀ ti travel out gan ọlá rẹ̀ ti wá pọ̀ sí ẹgbẹ́ yìí bá ní ń lò sí mú dẹ̀ngbẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ ń lò mú dẹ̀ngbẹ̀rẹ̀ báyìí ilé tó ń kọ́ lọ ọ̀tá gbogbo mọ́tò ló ti tà ọkọ̀ fi ọ́ sílẹ̀ ọ̀yà lọ kò sí nǹkan kan mọ́ ọwọ́ ọdúró tẹtẹrẹ ó sì ń wò ọ̀rọ̀ ara rẹ báyìí ọmọ ṣe o ṣé ìwọ ọmọ wípé a máa ń fọ̀rọ̀ lágbà ni a mọ̀ fọ̀rọ̀ làgbà ìjọ fọ̀rọ̀ rẹ lọ ìjọ fi lọ mí ìjọ fi lẹ́nì kankan bọ̀dá mi ẹ wo gbẹ́nu ṣe o bọ̀dá rẹ wo kíni àṣẹ báyìí ni iyì rẹ mọ mo ranti ore baba mi pe mi mo laja o aja mi mo pekun won gba lo mi aboro lagba ni mo saja mi o egbon ni o si lagba to le foro lo e wo e ko number baba ni mo kayile 00337355 70 00337355 70 number baba ni mo kayi ni yen in te fi wa won lo nu te fi pe won eyi ko yi soro won pe yin na lerin arabirin ngban wa ai en to je baba won oni iwe egbo ni apopon gbon ni won pariwo arapore kan won ni baba afa agbalagba ran oni nje yin ti mo oni won mo ah je n pe won lo ba pe won lo gba won lago baba ni ah abi te ba yoju si wa o iwo to n pe nle to wa duro soju kan to mo pe o mo se o alai mo kan kare lo ba pe baba baba ni e yoju be ba n bo bayi ni e se bayi kasa bayi kawodi won dodo baba o ah imopo o ogbon be o ero aye ba mi ngba de be baba wowo e o wo nti o wori e baba ni o kare irawo lomo iwo ti o gobo lati ori de sale ah cha lo re re to gba so fun oni aso won gba so fe nikan won gba so mi fe nikan onira ni ronu si dada loba ni afijo kan o emi atore emi rode ba se ti tu dede awa sa so wa seyin ko le pe ko gbe die ka tu ka wole ama ore emi ri ti e emi o ri ti mi baba ni gbogbo awo tele te wo te jade lo ngba na o ni mo ri kankan o si fi se binu ah le o o fi se binu o kai lai ibi to ja o sinu je lo mo pe aso re to wa ka pelu gbogbo nkan awo tele re to wa kiri ore re loko ore re lo lo fi saaju ore re lo gbogbo ti e ogo abawaye re lo re ti gba lo gbewo nti sise fun o ilara re ni won se bayi la se bayi kasa bayi kawo ore arabirin yi o joko ogun bolare o bere si ni ma sokun kika kika ewo opade folohun oba mi edward animo kai baba tapa ile ise won be ni number 61 sandos avenue ni abule egba ni le eko awon ni so nigbo weto yi eh number won re ko life be ba pe won baba rugo afa 00337355 70 00337355 70 number 1 gogo en ba mabule egba be ba ti de mobi bus stop nbe owo tun egbo kada elen lo si number 61 zandos avenue o gbe yin de be gogo eyan lo ma be won si be waju odo won na won oja yi si number 1 re le kan si 08033735570 08033735570 number baba ni mo kai ni e ewo oro arabirin yanju o olohun da pada olohun gbogbo olohun ase ti o si folohun o ase bona kan ba di ona mi o tun la ase be nikan ba de enikan o tu ni mo fi ni kini n pa o laya kini ojoro orun sun to ewo a nitori awijare ki totan lenu ibi afaragbe eto iro si lale eto ninu number ni mo kai le kan sika to ma lo 00337355570 00337355570 number 1 le kan si ah titi jomejo tatun firi atayo pade ni ori eto yi ah taiwo salami loruko ti mi aji be n to la won kan pe mi ni gboro aye o ire atayo na la mo ri pelu aso olohun oba mi jumare titi igba na be ba fe pe mi 0706943 9624 0706943 439624. Ara la ma da o ani dara o odiwo bi ojoro odijo mejo
0: bimbo ore e ko lanko
3: ola ke olomo ma je kin be ni to wa aye wa lara re se
0: bi ti bawo
3: ojojumo lo pin si bi igba ti messenger ba pin letter ile ise o sowo o fi di re mi
0: o ninu obe lo niyan o
3: ta ni bo se se ajo lo njo danu
0: so ti wa gbiyanju ani mo kaye baba tagba
3: ani mo kaye
0: Anima kaye baba tagba lo pe lo fi dalale grega Anima kaye baba tagba sapa no gbona elegbo re gbona o gboro ju gbona lo jeje bi ajere ewe nbe egbowa gbona wa dua to run ogun aye pa nbe lodo anima kaye baba tagba gbogbo eri to nbe lo nfo oko aya omo rere eri to nsowo to fe jere o wase wase o ise je ke anima kaye be lo nfo e gbogbo aye ba soro re doro modibodi to so pe loro ko lo soro ba daja ewe don te gba te bi adua anima kaye o fi jada no number 61 santos avenue Abule Egba la nima kaye baba tagba fi di kale si o bo tin fe wi ate bo se bebe 08033735570 08033735570
4: ero pala ko rire o mo ti be ro na bayo
5: ikuwo tuju ara re ile ise
6: Foresters secure the nation's forest.
7: Bi nawo ba sele lagbole, a ma kogun sani kan je nikan lo. Gbogbo eyin olugbe osodi solo leko, ti e ninu eso alaabo ti wa ntiwa, ni bi oniruru ayeye, bi ikomo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikoseyege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati be be lo, iba jode ale abi tosan, teyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se kan si egbe Forester, labi assistant commander. Security Services, Lagos State, Al-Hajj Chief Adewale Salami, Desalam. And we are on 080-33-21-1124, Tabi 080-80-50-0098. And if you are a state commander, you are a commander of Guni Ibalogu 00-33-18-6093. And for this, it will be a lot of people who are in Tokalesi 21, Adeyemi Street, Arojobe area, Oshodi, Kuleko,
6: Foresters, secure the nation's forest.
8: Allah fi Olorun ko ma ba gogo wa mo ki okun ni be ni mo si ki obirin emi omo yin baboke o gogo awon eyan na ti mo baboke o lori nke yokan o na ni isara ti ma fa idakole fun omo okunrin ti ki je ki omo okunrin le soju si re dede lodo aya e awon nkan to ma fa awon kan yi akoko nbe oni tokunrin ba ti ni arun gbadumo ri elomi ko ma ba obirin sere lati ko tun se alada lowo a ma sakoba fun awon isara ti ma so ara di ole iwo mo okunrin to je ti pe laarin seju kan si meji ara re to ba ti dede yo ti sare wale abi ko ti e ma le se bi emeji bi emeta kile to mo abi ko da si pe ara ati o ti e ni dide dada depo pe o le ba obi lolufe re sere dada iwo to ba ti ni ipenija nipa ti ma so mo okunrin di ole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni
9: shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Ibe Road ibe ni baba boke wa bayi
8: ero ba ni soro mi 080-944-71143 lekazi 080-944-71143 lori ailera olomokunrin ti mo nsoro npa e o je nkan to ti se mi gan fura mi ri ti mo si lori sirisi nkan olohun to gbe mi pade baba tolohun lo fun mi o lo fi jasi pe ni gbogbo awon eyan tan wa sodo baboke o lori idakole ti mo so omokunrin dole awon na mo pe olohun fun enikan si ju enikan lo omo odun melo wa ni wo o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 60 years to je pe laarin seju kan si meji iru ara re o ti wale a wa ni
9: shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Ibe Road ibe ni baba oke wa bayi
8: ti n ti sara to ba wa lagbara a ma fa keyan mo le dese gbe kanrin laarin seju kan si meji ka bere si ma mi helele elomi yo ma rin gege bi eni ti fata be boyo lese re kanrin ka ma terin abi ki ara bere si ma tani elomi yo da bi gba to fe po nkan ti ko ni ripo ninu ara mo ni to ba ti mo po ni pe nija awon nkan ti mo n daruko yi a ni ero igbalode eyi ta ma fi ase ayewo ti won o si ma foju gbogbo ntin si o ninu ara lati ni ajegun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logun a wa ni
9: shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Ibe Road ibe ni baba oke wa bayi
8: ero ba ni soro mi 080-944-71143 080-944-71143
10: kere o iye egbe apede yoruba egbe gboba ni imeran ati happy people's club alaja gbe mi sola ola anu kan alase twins mother food canteen ako won jo sasa leko ki gbogbo ni bara won ti won ba won ra nje apamowo owo atajere oja bako na ni won ki gbogbo omo egbe gboba ni imeran land lai gbagbe ibadan pillars club lomode lagba happy people's club egbe isokan yoruba to to ati egbe apede akuse opolo a oni tosajo a oko ere oko dele egbe yin o ma lekun a oni toro je a o ma rino rilo a o tayo ninu egbe pelu emi gigun alafia la o fi lo gba o ami
11: je

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíkà kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kílẹ̀ ò tó máa ń léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú láàrin ká máa mí gúlegúle. Ewé ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ní. Abẹ́wé gbè mí. 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá pẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́wé gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 95 75. Lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹkún ilé làkàrà lé o. Mo ní ẹ̀rì wọ́n là á kérò ọ̀nà. Kábíyèsí láti ọba Ọlámídà ọ̀tún. Mo ní àlejò kan ní agbára òdú ni ó. Èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmọdé Ọlálẹ́rè. Ṣé ẹ pè mí ní Olúmáìtì? Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Bẹ́ẹ̀ni ṣàǹjẹ́ ìjù mi. Lámì yọ eyẹ àti gbọ́ra bárí èyí tí mo tún gbèdé.
2: Bàbá ewé gbè mí. Bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilóore. Tó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mi tó bá fi pè wọ́n àbí ó pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́kàn ọ̀hún ẹni ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá bàbá ẹgbẹ́ mi kò bá mi gbà.
1: Ẹgbà
2: ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kèlò yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 níbi iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rẹ́ sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nípa iṣan ara. Pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ pa ẹ̀ dáadáa. Ẹ bá lé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ni sà.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
2: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára. Ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́nu fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra. Ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ìpín bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà.
1: Bí iṣan ara ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbè mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gọ̀ọ̀sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní irú ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpónà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ògbògùn fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú sórí. Ẹlòmíì á ní ìbádí ìlú ìṣó. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro wọn.
2: Bàbá ẹgbẹ́ mi, ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó jẹ́ pé ó ń ta gèégèégèégè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣe ń
1: tọ́. Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó bá ti ń rírú àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi adoso ti e ba ti koko de ile ise ti wa leyin te ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gba lode ati ti ibile ta fi mo kini se yin gan igba wo ni kini yi ti bere ibo lo de du ka to mo ogun ta wa fi se wo san fun
2: sugbon mi gbo to na so fun pe ofe le se ayewo
1: ben ofe layewo amo te ba ti di e gba card 1000
2: Bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní àti ibi tí olùlẹ́ṣẹ̀ ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òwúrò orísun orí máa lágbó. Ẹlòmíràn a máa ní ara máa rú orí orí olè sùn sí gbogbo eléyìí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ó ní ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kinní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣèdí ọ̀fà kan wà tá ń pè ní ọ̀fà sàkàtú tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Isan ara ẹjẹ ara egungun ara jẹ ni so ti ọfà yìí bá ti wá pẹ lára ó ṣe é ṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sígbá àwọn ti lọ sáwo àwọn ti lọ síbùkù bàbá sásùn ó ṣe é ṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọrun ní fẹ àìsàn tí ò gbógun kò ní fi dè wá mọlẹ kò sí ti ń ṣe ní atọkùn tí ò níwó sàn nítorí ni kó gbé wa pàdé aláwo rè àmọ́ téèyàn bá ní ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí owó sàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run lè ń fún wa sí.
0: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bọ́ kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn dákú àbíríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ohun tó mọ́ léwu díẹ̀ a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú máa rìn ká máa mí gúlegúle ó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbà ní abẹ́rẹ́gbẹ̀mí 08062 72 9575 ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè má sì jẹ́ kí apá pẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ oòrùn àrùn ni kì í jẹ́ kí ìṣòro gbàgbé wí àtẹ̀gbò sí lọ́kọ́ wọn abẹ́rẹ́gbẹ̀mí sì mọ́ dájúdájú.
1: ilé iṣẹ́ bàbá ewégbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
0: 08062 72 9575 lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: ẹ̀yin tẹ́lẹ̀ ṣẹ̀dí darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá ewégbèmí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn gómìnà nípa ewúrẹ́ àti egbò dáadáa bàbá ewégbèmí ṣé ká ní pé iṣu ara yìí òun gbọgbọgbọ ló gbìyànjú ni.
1: ẹ̀sìn iṣan ara gangan la ń pè ní ìdọ́mìnìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká iṣan ara ti dàṣẹ sílẹ̀ nìyẹn tó bá ti di tẹ́ẹ̀dẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ ó ní oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹni ìyẹn ò ní pè ní dà ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti dàṣẹ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró ṣẹwárí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nípa bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kóbá iṣan kò wá níbẹ̀ kí iṣan yìí ní agbára àti gbé táǹpẹ̀ ní nǹkan ọlọmọkùnrin dúró.
2: àwọn ọlọmọkùnrin bí yẹ pé nǹkan ọmọkùnrin yẹn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
1: iṣan kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ní ẹ̀gbẹ́ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
2: àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún
1: un. bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń ráyè jọ.
2: dúpẹ́ lọ́wọ́ lọ. bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní káwá pé ibi tí ilé iṣẹ́ yín wà sá.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè ní rè 08062 72 9575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062 72 9575 ilé iṣẹ́ bàbá ewégbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ilé iṣẹ́ bàbá ewégbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi 080-6272-9575.
2: Baba ewe mi, asila kuluwa, nige agbara. Bori iswara, olo mokwe, nasi nisotiripu, okonokwa olo mokwe, tu wantansi, ofo mokwe, tui oni shidede, dodo awo. Kusofi ule komini, aoto mokwa, da, tena ufisha yinori, nasi wala ti ikine oshun, yani oshun state. Baba ewe mi, tini inko mi, ti otini ishia kuba, tui le shidede mokwe.
1: Ese atokwa. Iwo to n gbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ifo suga oni le se daada iwo okunrin to n gbo mi nile to n to mi eme ta bi eme ile to mo
2: sara
1: yo se akuba lati se oju se re pelu mi nfe re ni nile akoko niyan en ti ba ti n to le meji le meta ki le to mo o ti n to alaafia ara danu ba se n to yi ni sara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu te ba fowo jina a ji lonu aisha kan ni abi eyin ya me te ngbo mi nile ati baba mi to je pe odun ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba ti larugbo nile
2: odun ori na ni se pelu isan ara
1: be ni odun ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se mo da se sile si ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dá fún ìpele dàbáì ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn àìsàn níbò mi mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń bẹ tó mi síta kí n fi ẹ́ sílẹ̀ gbogbo wa lamọ bí mo ṣe rí atọ́kùn níléeṣẹ́ bàbá ewégbè mi àfi ara nìyàn tẹ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní ẹ̀kọ́ dẹni pé ẹ kọ̀kọ́ di àǹfààní ẹ̀kọ́
2: nílànà
1: ti bàbá wa àti ti
2: Baba egbe ni mo so le kan mo ni ah kin ira ti o lo mo ni o mo pa dada oro re ti mo gbọ pe ni o mo ra de asodo ti ti ma ti dele ise yin en so fun mi ma en fo gbọ pe gbogbo to se olagbara
1: atokun pelu ogbo olohun te ba ti dele ise wa e ni ka ba ma pa ise wa ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladojuko bridge lese nibi ti won ti wo moto alapere ni ketu
2: e ma nfa balẹ pe ero ibanisoro yin
1: ero ibanisoro baba ewegbe mi re o 080-6272-9575 e gbo le kan si 080-6272-9575 odi gba kan
2: to adupe lowo alejo wa baba ewegbe mi oruko ti mo ti ipara lekan si olumide olalere ni oruko ti mo re pe lolu mighty oni eko eko ni e se
0: o n pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pepelepele ko gba kuro lowo ko ni kuko la dide agbara wa kale lowo isoro ese oruko ejika ibade ati eyin ti daku abiriro gbogbo ohun to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbọdọ foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu maani ka ma mi gule gule o n be bi itatijo egbo naa n dabi ti gbani abe ewegbe mi 080-6272-9575 isan ara ló ń gbé ẹ̀dá dúró ilé ẹ̀sìn ni ọkùnrin fi ń jọ́kùnrin ó gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè má sì jẹ́ kí apá pẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ òòrò àrùn ni kì í jẹ́ kí ìsan ó gbàdé wí àtẹgbòsì lọkọ wọn àti ewégbè mi sì mọ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ladojuko bridge lese níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
0: 080-6272-9575 lápẹ̀rẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.

orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé iṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn láńkó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church, àsàlà two, party, àwọn wà ń bẹ́ẹ̀. Ẹ lè lo wọn lọ sọ fees, ẹ lè lo wọn lọ sọ jà, ẹ lè lo wọn lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And àwọn Jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara. Ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories. Ẹ máa ra lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. Ẹ ṣe gan.